0: sara won gaga fun awon nbe nbi pelu mi laaro e eyin te wa pelu mi lori ikani bandore e ma jeri si ojo wo ni o wa waye bo lati se e mo di sabom ma bo mi o ti e ti se rara ma bo It is a day with God. Order, my sister.
1: Edison, wo choir coordinator abi choir lo wa o de je eni ti o wo pe iran kan be lori re to je pe ni ojo ola o ma korin ibadara ko wa ni bi ojo yi ibo ni mo nso yi o ni a day music minister summit esa odun keje leleyi
0: odun keje re
1: yes
0: a day minister summit toluwa ti palase
1: bẹ́ẹ̀
0: bí kẹ́ ẹ máa kó gbogbo àwọn olórin ẹ̀mí
1: nígbà tá a ti ẹ̀kọ́ kọ́ bẹ̀rẹ̀ gan a rò pé yóò kan gbogbo ènìyàn ṣùgbọ́n nígbà tó di ọdún kejì olúwa ní ìwọ nìkan kọ́ ni kó jàǹfààní sọ fún àwọn ọmọ mi náà sọ fún àwọn ènìyàn mi torí ìsọjí ń bọ̀ ìsọjí ìgbà ìkẹyìn
0: ó ń bọ̀
1: ta ló fẹ́ dá ìsọjí lẹ̀ tí ò sórin
0: kò possible
1: o le so pe o fe se soji ko ma so pe olorin bo ba so pe ko so olorin be a je pe o si nbe isoji oyen ni pe awa omo olorun ti oluwa fe sajo to mo wi pe o gbe nkan dani
0: ina benu re
1: o de ngbadura pe isoji igbe ikeyin yi ajo ma se ni olorun o ni pa mi ti olorun o ni pa won na ti e je ajo pade ni ojo yen ẹjẹ́ àgbà iná ọ̀tún tó rọ́jọ́ yẹn a máa gbàdúrà a máa sọ̀rọ̀ kí ló dé gan tó fi rí báyìí láàrin àwọn àwùjọ olórin kí ló dé tọ̀rọ̀ fi ń lọ báyìí láwùjọ wa ókè kí lọ́kàn olúwa ní ìsinsìnyí tá a fi lè gbáradì gẹ́gẹ́ bí akọrin ẹ̀mí ní tòótọ́ tá a fi ní mo sọ fún mo ní olúwa má jẹ́ nítorí pẹpẹ dí ọ̀run àpáàdì ìyẹn ló máa burú jù tó bá wá kí ọlọ́run tó rí rí tó o ní padà rí lẹ́yìn ìrìn àjò ó máa burú gan.
0: téèyàn kí ọlọ́run tí ò fojú kan rí
1: tó kí yes you respect
0: pé
1: ọlọ́run mi ò títóbi nínú ọ̀tá kíní tó o rí ní
0: èdè ẹ̀yìn. àdìẹ́ ń dọ̀bíde téèyàn wá sò tí ò wá fojú kan.
1: àbámọ̀ ni o àti àdánù gbogbo nǹkan bẹ́yẹn la máa ṣe kí la máa ṣe tá a fi tẹ olùgbàlà yìí lọ́rùn gan. Ìyẹn la máa pàdé lọ́jọ́ Thursday yìí.
0: Kí ló pè fún láti jẹ́ akọrin ẹ̀mí?
1: Yes, ìyẹn la máa pàdé ní Thursday yìí. Thursday yìí ní Assemblies of God Church opposite NNPC Junction. Depot, máa retí pé ó rí NNPC petrol station. Depot wọn yẹn iwájú ẹ̀ tó bá ń bọ̀ láti ọ̀nà challenge ó máa cross ni. Tọ́másù ẹ̀ wà kírọ́ọ̀sì ẹ̀ wà á ti rí
0: signboard ọba ń bọ̀ látọ̀nà dùgbẹ̀
1: tó bá dọ̀ láti dùgbẹ̀
0: tọ́gbà pátá wọlé
1: bọ́ba
0: ti sọ̀kalẹ̀ níbi depo nnpc
1: wà
0: kírọ́ọ̀sì oníkejì ni
1: bèrè assemblies of God Church kò ju ìṣẹ́jú kan tó fi débẹ̀ lọ tó bá dẹ̀ jẹ́ pé láti ọ̀nà bíi abẹ́òkúta
0: ló ti ń bọ̀
1: tọ́ bá ti sọ ẹ̀ wà á kàn rọra rìn síwájú báyìí ó ti rí wà á rí bànà wa náà tá a máa ta síbẹ̀ mo fẹ́ kó wá tí ẹ̀ wá tọ́ wò kórin pé rere ni olúwa kì í ṣe bí tí ọmọ ọlọ́run gbọ́dọ̀ miss
0: tó bá jákọrin ẹ̀mí
1: yes last year bàbá kini la ní second year ta third year ta bẹ̀rẹ̀ wọ́n ní ọmọ máa tún wá yes
0: of blessed memory
1: in fact she's a mother indeed yes
0: tàwa ní ń bọ̀ lọ́dún
1: ẹ wo

wípé ó mọ̀ sí afẹ́ ṣe ìdẹ̀ fẹ́ kú ní ilé yẹn ìbẹ̀ náà ni mo ti fẹ́ ṣe degree mi pé torí bẹ́ẹ̀ yẹn ti mọ́ mi là so ìdí nìyẹn tó jẹ́ kí n fi ìgbàmọ̀ kan yẹn tó jẹ́ kí n fi pè yín pé mo sá nílò rẹ̀ lọ́wọ́ láti tarọ́ nísìnyí gaari lémi àti màmá mi lájọ mọ́ tó fi dé ìsinyìí.

0: and the resident pastor, Pastor Tumininu Oyeleke. You are cordially invited to the 60th annual convention for a life-transforming encounter. Come with the expectations as God's vessels will be ministering through powerful praise, worship, fervent prayers, and divine word from the throne of grace. It's been 70 years of grace.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà tí iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
4: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rìn ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
3: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Sprint Foundation. Tọ́jú ara rẹ.

0: pe are Bola Ahmed Tinubu o na ni o gbe iwe eri fasiti re eleyi ti o ti keko gboye apon ninu imo science ta mo si bachelor of science bsc ninu isowo isakoso isowo business administration won lo gbe kale eleyi to je iwe eri to gba lati fasiti ni chicago iyun chicago state university ni odun 1979 to ko kale won ni nibamu pelu akosita eleyi ti oje atejade sita ti ajo ohun ti won fi lede won ni eyi nlo wa nibamu pelu itele section 29 subsection 3 ti ise eto dibo electoral act todun 2026 won ni ninu form ec9 nomination form won ni are tinubu alafo eleyi to ye ko buwolu ko se akosile yanana iwe eri ile eko alakobere ati ti girama won ni nse ni won fi alafo won fi an fi ile ti won fowo kan rara bi ti wu ko mo won ni be kedere iwe eri ti pe isin rulu national youth service corps won ni iwe eri re o fi mo gege bi awon iwe eri ti o je supporting document won ni ninu form ohun o na ni are tinubu nlo ti fi alaye sowo wipe won bi ohun ni ojo kokandin ni ogbon osu keta odun 1952 si ipinle eko to si je pe ise ti oyan layo tin se o na ni oselu won nigba ti o ma soro nipa awon iriri re ati itan re lenu ise ati awon ipo to ti dimu won lo dipo mu ni mobi nigeria limited lati odun 1983 si odun 1992 be kedere o se gomina fun ipinle eko lati odun 1999 si odun 2007 to si je pe lowo lowo bayi o ni ijoba apapo orilede nigeria ni agba ohun si ise o lati odun 2003 gege bi o ti se fi oro lede pe won fi gba kankan juwe le fohun ngba to n wa lenu ise won ni amo oro ri be o fun en to ti fi igba kan ri je igbakeje are le yi iyun atiku abubakar to si se omo oye fun ti ipo are labi ase egbe oselu african democratic congress adc won ni ekunre ri alaye ati itan nipa eko otoko o na lo fi lede won ni gege bi ise to nse onisowo okunrin iyun businessman nlo fi sibe ojo bi re o je ojo kedogbon osu kokan lodun 1946 to je pe abi ni jada ni ipinle adamawa won ni akosile nipa eko toko won lo o fi iwe eri first school leaving certificate iyun ti ile eko alakobere latodun 1954 o fi lele be kedere ti ile eko grammar ta mo si west african school certificate won o fi lele from lati 1961 ati oga lenu ise ona master of arts ninu ibasepo lagbaye international relation eyi to gba lodun 2020 atiku ewe lote waju lati sise ni Nigerian Custom Service lati odun 1969 si odun 1989 o ti sise ni ile ise are lati odun 1999 si odun 2007 obi ntie won ni ti se omo oye fun egbe oselu ADC iyun won ni o na nto fi lele o na lati ri wipe won bi o ni ojo kokandin ni ogun odun 19 osu keje odun 1961 ni ilu Onitsha ipinle Anambra o si lo ti Augustine's Primary School be o pari re to si gba iwe eri ni odun 1973 obi nlote waju lo si Christ King College CKC ni Onitsha nibi to ti gba iwe eri pe o keko jade ile eko girama ni odun 1978 ko to di wipe o wa lo fun apon ninu ise ona iyun bachelor of art ninu idaba ati iwoye iyun philosophy lati fasiti nsuka ni odun 1984 won ni awon akosile fun awon omo oye mi o na ni won kede to si je ipe o kunu iwe iroyin Sunday Tribune tẹyin naa le lọ sẹri rẹ nitori ijọba asiko
1: ẹja lọ polowo ọja n padabọ. Ali Imam Travel and Tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa rìnrìn àjò Hajj àti Umrah. Àmọ́ rírì yín o, bí ẹ ṣe ń fi ìgbàgbọ́ sanwó Makkah sanwó Umrah sílé iṣẹ́ wa, tọ́lọ́hun ò sì jẹ́ kí wa náà jàǹfà yín fúngbà kankan rí. Ẹ̀ṣẹ́ o, àlọ́ tó lọ ni ó máa jẹ́ o. Àwọn fi àsìkò yìí kéde bí ìjọba Saudi Arabia ti fi gbèdéke sí ọ̀rọ̀ Hajj àti Umrah tọdún yìí tó máa jẹ́ 26 September 2026. Bàbá ni pé PTA owó dá ọ̀nà ní Makkah á fún yín nínú 8 million naira yín. Sára sàsà kan sí wa lórí ìtàkùn àgbáyé www.manlandtravel.com telephone 08057522230 tàbí 07026862751. A wà ní number 1 Randolph Plaza Iriakari Estate Oluyole Extension along Akala Expressway Ibadan. Number 31 New Court Road Old Gbagi Ibadan 5850 Indianapolis USA. Number 1 YBA Complex Sabo Ibadan. The Gas Shopping Complex Iyanago Idiroko Border. Ogo State Millions Multipurpose Plaza Michael Koliozo Expressway Ajegunles.
2: Ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé. Tẹ́ lè lò nínú ilé, tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá gbéyàwó, òkú àgbà, ọjọ́ òbí, ìsílé àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀, kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender. Ìrara ti ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda.
3: Àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka.
2: Battle school items. Souvenir bags. High quality stainless pot. Ti doctor recommend pe ka ma lo niru asiko yi. Present iron awo gba lori lorisirisi abomofo serving dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin se ti gbogbo color o si jọra ohun kulele. For the original souvenir gbera nle ma lo si Whitestone Souvenir Ide Ape Oduduwa building directly opposite NNPC filling station Ide Ape Ibadan. Bu raja lopo o le pe 08069134989 08069134989 Whitestone Souvenirs. Debi Oraja.
4: It's 70 years of grace, platinum celebration of the Gospel Faith Mission International Government and the 68th Annual Convention. Theme, to God be the glory. Come and be crowned with grace and glory. As of old, join us from 3rd to 9th August 2026 at Gospel City, Ogunmakin, along Lagos Ibadan Expressway, Ogunmakin time by 8 a.m. daily. Government, Salvation Army Road Assembly, Regional Headquarters, Region 2, Pastor Thomas Ademola Olabode, Regional Pastor, Region 2, Pastor Samson Timitoki Ajayi, Resident Pastor, and the Pastor's Wives, Deaconess Olabode Portia and Deaconess Esther Ajayi. Facilitate with our Father in the Lord, General Overseer, Government, Pastor Dr. Elijah Undele Abino, and all ESCOS members, ministers, and the entire government members worldwide. Government 68th Annual Convention, 70 years of grace, Platinum Celebration. Come one, come all. Jesus awaits you. You.
5: Attention, attention, if you're not spending money.
6: Ilé-ìjìdé fún gbogbo ènìyàn pápá onífàájì tó gbafẹ́ tó fẹ́ ìtẹ́lọ́rùn ìfọkànbalẹ̀ àti oorun àsùnforílẹ̀sùká. Ilé ìtura
7: The General Hotel and Lounge.
6: Ìlú Kòrédé o, fún gbogbo ọ̀tọ̀ kúrò ìlú onífàájì ilé tó gbafẹ́. Arìnrìn àjò ní àbí olùgbé ìlú Ìbàdàn. Ilé ìtura
7: The General Hotel and Lounge.
6: Ilé ìta kọ́ sí agbègbè ilé tó tún wò. Pẹ̀lú àwọn ohun amáyédẹrùn ilé ìtẹ́ ìfẹ́ báwo lẹ sì fẹ́ sí. Ohun jíjẹ múmu lóríṣiríṣi. Inú ọba ilé tí ò ṣẹ́jú. Pẹ̀lú àǹfààní sí orí ẹ̀rọ ayélujára lọ́fẹ̀ẹ́. Kẹ́ fi wò ó ka bó ṣe ń lọ lágbàáyé. Come to the
7: General Hotel and Lounge.
6: Now welcome for day inside. Relax, chill, make yourself at home. Must be internet 24/7 light and for security no wahala. Ilé ìtura
7: The General Hotel and Lounge.
6: Tó wà ní Ogoluwa Estate opposite Bova's filling station. Kọ́lápọ̀ Ìṣọ́lá GRA Yana Church Ìbàdàn. Ẹ lè kàn sí wọn lórí àwọn nọ́mbà yìí 08055016154 tàbí 09060986771. At the General Lounge, we go give you top-notch hospitality.
8: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
9: Ètò ìgbéyàwó láyé.
10: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
11: Kí ló ṣẹlẹ̀?
10: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
8: Ní tòótọ́.
10: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
8: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
11: Èwo ló tún jẹ́ CDK báyìí?
8: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
10: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
8: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
10: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
8: pẹ̀lú CDK. O lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
3: Ẹ pè CDK sórí 0707-454-3005.
11: CDK, sọ díẹ̀díẹ̀, bẹ́ẹ̀ bí
12: ti ya o sinu ipade adura awe ati iṣọ oru ọlọgbọn ọjọ ti ijọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe agbekalẹ rẹ lori oke Bethlehem bẹrẹ lọjọ Friday to gbẹyin oṣu keje di Friday to pari oṣu kẹjọ akori itusile patapata ninu agbara okunkun total deliverance from power of darkness Ephesians 6:12 akoko adura lojojumọ ago mẹsan owurọ si mejila osan ago mẹta osan si mẹfa irọlẹ ago mọkanla alẹ ti mẹta oru ni iṣọ oru ọpọ awọn woli ati olori emi nbẹ ti Ọlọrun ti pèsè sílẹ̀ fún ọ̀pọ̀ iṣẹ́ ìyanu bíi ìgbàlà ìwòsàn ìbùkún ìtúsílẹ̀ ìbápàdé àtòkèwá ibi tágbé ti pàdé Bethel Mountain along Adébáyọ̀ Ìjíayùnrẹ́ Road Ìbàdàn olùgbàlejò wòlíì Gideoni Tanimọ̀wò èṣù pòfo ẹ̀lú ẹ̀lú bàbá 08033281742 fa ẹni méjì tàbí mẹ́ta lọ́wọ́ dání kẹjọ ní ìrírí ìtúsílẹ̀ lórí òkè Bẹ́tẹ́lì máṣáláìwá o.
13: Ẹ̀dọ̀ kí irú.

0: ẹkúdé dé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọfẹ láti máa gbọ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ ọtọ bẹẹ sì ni má jẹ agbọkan ò sí nbẹ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ nípa CDCare iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àtirí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ CDCare màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé ẹkú kalẹ̀
1: ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàárọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímú ṣe nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sílé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí solar inverter kankan àtúntà ní CDCare àtúwákò lórí ẹ̀ irinṣẹ́lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹ ní tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mọ̀ ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ẹ̀dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí onímọ́tò dé ohun àníyàn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín wò kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀ torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare wò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé oníbì kan tówó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yí gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn CDCare ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbé wá fún mi màá tún mọ sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mò ń sanwó díẹ̀ díẹ̀ ni so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà má ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDCare mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí CDCare wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀ CDCare ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti ń download app yẹn báyìí àyè tẹ́ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí níbẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
0: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ́ káàkiri.
2: Ọ́fíìsì wa wà ní Junction Veterinary ní Mọ́kọ́lá ní Ìbàdàn Junction Veterinary gangan lẹ ti máa rí ọ́fíìsì wa ẹ lè pe ti Mọ́kọ́lá yẹn sí 070-74-54-3005 àti ní ọ́fíìsì ní àpáta náà nínú ilépo Sanctuary Filling Station opposite Funeral Supermarket ẹ lè pe ti àpáta sí 070-74-60-3911 bákan náà àtún ní Ogunmọ́ṣọ́ ní Shop 3-4 Free Mall Shopping Complex opposite former Nitel oníyẹn wà ní Alájìkí Road Takí Ogunmọ́ṣọ́ ẹ lè pe wá sí 070-74-85-7555
0: ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tí ó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ò ṣe bọ́ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn CDCare ó dìgbà kan náà ẹ ṣeun.
3: CDCare there for you.
4: Oh, yeah.
3: Lagelu FM 96.7.

kábíyèsí ara adé orí ọkin gbogbo ògbómọṣọ kingdom baba ẹṣẹ gbogbo olórí náà mo kiyin ẹkú ìtọjú baba ìtọjú ńlá ni o akiyin náà ẹ ṣeun adúpẹ lọwọ yin ojú òní ti yin o wọn ni kí abiola yaliyali wọn ni gbogbo ìgbà àwọn máa ń gbóhùn wọn gbúrò rẹ mo ní a ṣe ẹmọ àtọjú ìbọdún rìn náà wọn ní àwọn ò mọ ni ẹyin ò tí ẹ dáyàn ọmọ kankan wọn ni a kí gbogbo yín iron lady àbúrò mọmọ mi ìyá adésọyà olùdásílẹ̀ àwọn atóríṣe ní gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ pátápátá àtàràṣe àwọn adresa màmá gbọdún ọjọ́ kan ló máa jẹ́ déjọ́ láwà ní civil center níbi tí màmá ti ń ṣe ayẹyẹ ọjọ́ ẹ̀bí 80 years tí màmá pé lókè òpè ṣẹ̀rí iron lady àbúrò màmá ni ó fẹ́ lè yá mi sọ́nà méjì kí ló dé ìyá yìí fi mí lẹ̀ rárá o owó tọ́jú yín ni o àwọn ẹ wo ìtọ́jú yìí pọ̀ tí a mọ̀ pààrọ̀ tí a mọ̀ tọ́ra wa jẹ ìtọ́jú ń pọ̀ ó pọ̀ mo kí yín God bless you ma mo appreciate yín gan God bless you happy Sunday to you ma mo appreciate yín gan ẹ ṣe ẹ kú ìfẹ́ ojú òní tì yín o àwọn ọlọ́jọ́ ẹ̀bí èní ẹ jábẹ́ láti ọ̀dọ̀ Alhaji Ọláwálé Sadari tí wọ́n dé alukoro fún ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ ẹni ni ayẹyẹ ọjọ́ ẹ̀bí bàbá ojú òní tì yín o amọ̀ lóore o ẹ kú fọmọnìyàn ṣe ọlọ́run ó dúró tì yín o gbogbo àwọn ibi tí ẹ fojú ọ sí nínú ayé yìí fún rere ọlọ́run á jẹ́ kó tẹ̀yìn lọ́wọ́ o ojú òní tì yín ẹ ní ṣiṣẹ́ dànù lágbára ọlọ́run ẹ ní ṣiṣẹ́ dànù àwọn tí ó jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ dànù ọlọ́run ó lè wọn jìnà sí yín lágbára ọlọ́run mo kí Fálọdún Akórèdé Fred iná lọ́jọ́ ibi tiẹ̀ náà Grace Sunday olúwa nífẹ̀ẹ́ mi mo kẹ́yìn náà okòwò náà iná ni ọjọ́ ibi tiẹ̀ náà Jésù Jobi àna olúwapọ̀ Esther àwọn náà iná ni ọjọ́ ibi tiẹ̀ náà akiyin o olúwa máa dúró tì yín kò ní fi gbogbo yín sílẹ̀ o ẹ dàgbà ẹ dògbò láṣẹ elétùmarè ẹ ṣe ayẹyẹ ọjọ́ ẹbí ẹ pè 20 ẹ pè 30 ẹ pè 40 ẹ pè 50 ẹ tún ṣe 80 ẹ ṣe 100 gan lókè pẹ̀ Fálọdún Akórèdé Fred Grace Sunday Jésù Jobi àna olúwapọ̀ ọlọ́run yóò jẹ́ kí ẹ dàgbà kí ẹ dògbò láṣẹ elétùmarè àkí gbogbo yín ẹ̀yin lọ́jọ́ bí ẹ̀ ní pátápátá tí ẹ jẹ́ ọmọ ọjọ́ kejì nínú oṣù kẹjọ ọdún 2026 akẹ́yìn náà ọlọ́run á jẹ́ kí ẹ pẹ́ láyé o ẹ ní dàgbà ya o dàgbàrà elétùmarè mo wá kí wòlíì Matthew Akintibu JP ọmọ bàbá aláàánú ẹ wo mọ̀mọ́ sùn mọ̀mọ́ wọn mọ̀mọ́ tó bí wòlíì sùn láyà olùgbàlà màmá Rachel Mutele Ọlá Akintibu mọ̀mọ́ dágbére fún ayé ìpé òdìgbò ṣe ní wòlíì ṣe máa sùn kún ni kè é mọ̀ ṣe pé ẹ̀mọ̀ kébà wòlíì mọ̀ lápè yín a mọ̀ pé mọ̀mọ́ yín ẹ fẹ́ràn wọn gan-an ni a mọ̀ pé ẹ fẹ́ràn mọ̀mọ́ ṣùgbọ́n ibi tó dé dúró yìí ó dé bẹ́yìn náà nù ó ti kàn án ó bá ń gbọ́ ó kàn mí kú ó kàn yín náà nù ẹ mú mọ́ra bí goli ó yẹ ẹnujúnu ẹjú akínyẹ kú ara fẹ́ra kú ti mọ̀mọ́ ibi tí mọ̀mọ́ fàdàgbé ètò rọ̀ sí àdúpẹ́ pé ẹlẹ́yẹ wọn kò síwájú ẹ̀yin náà ni ẹ sì fi ọwọ́ ara yín tẹ fi gbé wọn gẹ̀gẹ̀ ọmọ rere náà ni ó gbẹ̀yìn náà lágbà ìlúdìmọ̀ pé bá fẹ́ wá sọ pé wòlíì ẹ pẹ̀lẹ́ ẹ kú rọ́jú ẹ kú àṣẹyìndé màmá 07032035429 náà ni nọ́mbà wòlíì ẹ máa ń kí wọn wípé wọ́n kú rọ́jú torí ó bá wọn ọ̀pọ̀ ó bá wọn ṣé mọ́tàn ó bá wọn púpọ̀ ọlọ́run ó dùn tí yín o kò ní fi yín sílẹ̀ bàbá ibi tí ẹ̀yin náà dé dúró lénìí lágbára ọlọ́run ọ̀nà yín ó jìn gan a sì ṣeré yín pẹ́ lágbèrè lódì mo kí gbogbo èèyàn tó láǹfààní láti máa gbọ́ wà láàárọ̀ yìí mo kí yín mo dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀ ń wà ń bẹ́ẹ̀ gbogbo ìgbà ẹ̀ ń dúró síbẹ̀ kúrò ń bẹ̀ ẹ ṣáà ní kàn ní lágẹ̀lú náà lẹ fẹ́ dúró sí láti máa gbọ́ I appreciate yín o happy Sunday to you all mo kí yín lẹ́ẹ̀kan sí wípé ẹ káàbọ̀ sórí ètò yìí títí Láyọ̀ Akínṣọlá náà lórúkọ tèmi ṣọlá rẹ o ọwọ́ mẹ́wàá fún gbogbo ìwọ nìkan ṣoṣo ìwọ nìkan náà ló ní wo toilet mo gbé fún ẹ mo tún bẹ́rí ẹ̀jẹ̀ yọ mo bẹ́rí fún ṣọlá rẹ o mọ̀ ni bóyá lẹ dá ṣọlá rẹ o mọ̀ ẹ mọ ṣọlá rẹ o ẹ mọ̀ yàn tẹ́ ẹ bá mọ ṣọlá rẹ ẹ mọ̀ owó ń bẹ ní ọwọ́ rẹ òun àti ìjòsí owó ń bẹ ní ọwọ́ wọn tó jẹ́ pé yéé gbèlégbèlé o.

0: ìpinnu àti ìlàrẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó, ó ń re. Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Ilájẹlú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.kashe.ng.
1: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Káàṣì ẹ̀. Ẹni ọdún méjì

0: àbántadé.
1: Mo múra di ìrọ̀rùn.
0: Gẹ́gẹ́ bí ìjọba ilẹ̀ Saudi ti fi àǹfààní físà ọlọ́run kan sílẹ̀.
1: Gbogbo ẹni tó fẹ́ gba físà náà
0: pẹ̀lú accommodation
1: ti kẹ́.
0: Bó o bá ṣe fẹ́ sí ni o.
1: Máa bọ̀ sí Manland Al-Imam Travel and Tours.
0: Fifin
1: bákan náà aṣọ ìram ti wà nílẹ̀ bìbà fún gbogbo ẹni tó fẹ́ lọ ṣe Hajj
0: àti Umrah.
1: Àtúnbánigba hotel
0: láwọn 3-4-5-star hotel.
1: Bẹ́ẹ̀ la tún lè bá ni get mọ́tò
0: nílùú Mọ́gà àti Mọ̀dínà.
1: Ẹni tó fẹ́ kábọ̀ òun kó àwọn èèyàn òun ṣiṣẹ́ ṣe Sihara nílùú Mọ́gà.
0: Tó jẹ́ pé òun ló ṣe físà àti tíkẹ́ẹ̀tì fún wọn ṣùgbọ́n kò ráyè kó wọn lọ.
1: Ẹ pẹ̀ sí Manland Al-Imam Travel and Tours
0: lórí

rẹ̀ kéèyàn sọ wípé kábíyèsí ìlú kan lòun kẹ́lẹ̀hún pé a lè fiwé kò sí aláfijọ́ rẹ̀ òun ló máa ń ṣore fúnni tí kìí sírègún òun ló máa ń ṣore fúnni tí kìí gba àbẹ̀tẹ́lẹ̀ ẹ̀wò bí bá láǹfààní àti máa wà facebook nísìn tí èèyàn bá ní àǹfààní láti fẹ́ rí dádì gẹ́gẹ́ bí ènìyàn tó bá rí èèyàn lọ́nà pé ẹjọ́ dádì lọ ní kí wá lago mẹ́sàn ó dẹ̀ ti dé before nine kẹ́ ẹ tó rí wọn ẹ máa abẹ́ get ẹ̀yin náà ṣọmọlúàbí náà tó bá fún un láǹfààní yóò ṣọmọlúàbí jọ́ àti lè jẹ́ kó rí wọn ṣùgbọ́n tọlọ́hun ò rí bẹ́ẹ̀ o ìwọ kankun ni yóò ṣí sílẹ̀ tó àfi tó bó béèrè gan ó ti mọ àníyàn rẹ ó sì mọ ohun gbogbo nínú ohun gbogbo kò dàbí ènìyàn ọlọ́run ọba kì í ṣe ènìyàn o tí ó fi sìrègún kò ní ṣe nǹkan fún ọlọ́run nìkan wá dọ̀la kó sọ pé tí ìbá ṣe mí tí mo sọ wípé kí wọ́n gbé ga lẹ́nu iṣẹ́ ebé mi mo sọ pé wọ́n gbé ó ti bẹ̀rẹ̀ sí ní ga pásí wa bá ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ o ló ṣe la ń sọ pé kábíyèsí ni kò sí aláfiwé kò sí aláfijọ́ rẹ̀ nínú ohun gbogbo tí o bá ti gbẹ́kẹ̀lé ó ti tán ìwọ gbẹ́kẹ̀lé ná sinmi lé lóòótọ́ lè fẹ́ yẹ̀ gẹ̀rẹ̀ díẹ̀ ó lè fẹ́ dàbẹ́ ni pé nǹkan kan ṣùgbọ́n mo mọ̀ pé ọlọ́run yẹn sẹ́ ọlọ́run ni ọlọ́run yẹn ọlọ́run ni kò yípo padà níjọ́ mẹ́jọ mo mú nǹkan kan bọ̀ wá fún yín ní ọjọ́ mẹ́jọ tátùjọ yiri rẹ̀ wò gẹ́gẹ́ bí ènìyàn gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ǹjẹ́ ó yẹ kó máa rí bẹ́ẹ̀ òun náà ni mo pè é ẹ̀ tún bọ̀ ṣùgbọ́n báyìí a fẹ́ lọ sí abala bí tá a ti ń gbara wa níyànjú nínú ọ̀rọ̀ ọlọ́run ọdún kan tún yípo ó tún. pepo já lọ sókè lọ́run.

0: ẹni yẹn ni wẹrẹ tó dé wẹrẹ tó dé ó máa dé wẹrẹ ní òtún tẹ ẹ nímọ ogun yà dẹ ṣẹ ogun ahàn òkì. Kí a farahàn bí ọ̀rọ̀ ọlọ́run ṣe rí nìyẹn nígbà tí ṣe dákì mí instead káwa fi orí balẹ̀ fórìṣà. Àwa prefer ká lọ kú nínú iná bí bẹ́ẹ̀ ni pé ní kété tọ́jú wọ̀ sínú iná bẹ́ẹ̀ ni kẹrin yọjú sí wọn.
1: Ẹ jẹ́ ká lọ sínú ìjọ bàbá ẹ jẹ́ lọ sínú ìgọ God Vineyard ẹ jẹ́ lọ nínú ìjọ ìpàdé alágbára kan convention fún ọlọ́dọọdún yóò tún bẹ̀rẹ̀ nínú ìjọ.
0: Bẹ́ẹ̀ni ní agbára ọlọ́run ní ọjọ́ Sunday tó bọ̀ ló máa bẹ̀rẹ̀
1: Sunday
0: tó ń bọ̀
1: yìí jẹ́ ọjọ́ kẹsàn-án kan
0: ọjọ́ kẹsàn-án ló máa bẹ̀rẹ̀ ìyẹn la ń pè ní advancing the kingdom of God ẹ sọ ìjọba ọlọ́run di gbígbòrò a fẹ́ kó àwọn ènìyàn a fẹ́ kó wọn wá sí ìjọba ọlọ́run a fẹ́ kí ìjọba ọlọ́run kó gbilẹ̀ nínú ọkàn àwọn èèyàn a fẹ́ káwọn èèyàn máa wá ìjọba
1: ẹjọ́ mélòó ló fi máa wáyé
0: láti ọjọ́ Sunday to Sunday 16
1: Sunday
0: to 16 la máa parí ẹ̀
1: 9 to 16
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìyàwó lì adẹ̀ ń fi àkókò yìí pe àwọn opó
1: gẹ́gẹ́ bí ìṣẹ̀yìn
0: ẹ̀sà ní ọdún tó kọjá lọ wọ́n kọ ìyàwó lì wọ́n kọjá sísọ mo ní láti lọ tó ra iṣu 200 sí torí kò sẹ́ni tó lọ tó gbúdọ̀ wá but 200 tó bá kọ́kọ́ register
1: àwọn 200 tó bá kọ́kọ́ dé tó register ẹ tún tẹ̀ mọ́ wọn
0: létí 16 of August ọjọ́ kẹrìndínlógún a máa ṣètò fún àwọn opó ohun tá a máa fi ṣètò ẹ̀ abẹ́ sì ṣe lọ́sẹ̀ yìí ó jẹ́ wọ́n ti máa wà lẹ̀ tó bá ti kọ́kọ́ dé 200
1: tá a ti máa rẹ́gísà
0: tó forúkọ sílẹ̀
1: kí ṣe kó n tí ìyàn táwọn bá yàn
0: yá ara kò sẹ́ni tó wà tó bá ti gbà wà gba ẹ̀yìn lọ́wọ́ wà gbà báyìí àgbà ti ṣètò ẹ̀ sọ pé kò ní sí wàhálà àádẹ́ dín ni pé oúnjẹ tó fẹ́ jẹ ni olúwa sọ fún mi láti bí ọdún márùn-ún pé má ṣe àjọ̀dún láì tẹ́kẹ̀ àwọn opó àti àwọn aláìní.
1: Ó sì ń farahàn.
0: Láti ọdún karùn-ún.
1: Bí ọlọ́run ṣe sọ fún yín ó sì ń farahàn.
0: Ó farahàn.
1: Ó jẹ́rìí ara rẹ̀.
0: Gbogbo àwọn ọmọ wa àti àwọn tá a jẹ́ ṣe confession a gbúdọ̀ ṣètò ti opó ṣé bá ka ṣe ráìsì ajẹun èèyàn iṣẹ́ àjọ̀dún but a gbúdọ̀ máa ní ti àwọn aláìní torí pé ọlọ́run ló dá wọn.
1: Nínú ìjọ ọlọ́run àwọn opó wà nbẹ bàbá.
0: Bẹ́ẹ̀ni.
1: Báwo lẹ ṣe fẹ́ tẹ́kẹ̀ àti wọn.
0: Gbogbo wọn náà máa gba gbogbo nǹkan. Gbogbo àwọn opó tó wà níjọ wa gbogbo náà ló máa gbà a máa treat wọn
1: kì í ṣe ará ìta nìkan
0: gbogbo àwọn tọ̀dọ̀ wa náà máa gbà
1: àwọn náà máa register
0: wọn gbà dẹ́nu tún ní nǹkan tá à ń ṣe fún ọ ní oṣooṣù tá à ń ṣe fún àwọn opó because ọ̀nà àbáyọ sí ìbùkún nìyẹn ọlọ́run ní màá bùkún fún yín ẹ̀yin náà jẹ́ alábùkún I will bless you you become a blessing. Ẹni wọ́dí tó bá ti ní ìbùkún tí ìṣe alá tí ìbùkún ọ̀tọ̀dọ̀ rẹ̀ sọ́dọ̀ ẹlòmíì ìyẹn ò kì í ṣe ìbùkún.
1: Sunday tó ń bọ̀ tí convention máa bẹ̀rẹ̀ yẹn kí ni tó kọ́kọ́ máa tẹ́ ta fi
0: máa ṣe dì. Number one ní ọjọ́ Sunday tó ń bọ̀ yìí a máa kọ́kọ́ yí yóò de a máa ṣe evangelism a máa try láti aago bíi mẹ́rin láti máa jáde a dẹ̀ ṣiṣẹ́ akékèdè tó bá di ọjọ́ Monday èmi ni mo máa open floor. A wá bẹ̀rẹ̀ rẹ̀ kí ni pàtàkì ìjọba ọlọ́run gan torí ẹni tí ò bá mọ tán pè ní ìjọba ọlọ́run bóun ni mo ṣe máa wà àkọ́kọ́ sọ yẹn a wá ṣàlàyé abẹ́ sí ṣàlàyé àwọn olórin dẹ̀ ń bọ̀ àwọn olórin bọ̀ ọmọ kan bọ̀ òun olúwa ó ń bọ̀ gòkè bájọ wà òun la pè lọ́dún yìí ìwọ kọ́ ló dá mi ìwọ kọ́ ló bí mi ìwọ kọ́ ló wo mi dàgbà aró ni pé òkú ìyá ó máa le sà so ó máa le àwọn ìránṣẹ́ ọlọ́run gbogbo dẹ̀ ń bọ̀ ní agbára ọlọ́run ó máa jẹ́ ọ̀sẹ̀ ìyanu ó máa jẹ́ ọ̀sẹ̀ òkèké tí ó bá di ọjọ́ Sunday ìwẹ̀ jẹ́ wẹ̀mú wa màálù wa
1: láti jọ Monday wọ ọjọ́
0: Saturday ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run
1: ẹ̀kọ́
0: ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ ọ̀rọ̀ ọlọ́run
1: ní aago mélòó sí aago mélòó
0: ní ìrọ̀lẹ́ ní aago márùn-ún sí aago méje
1: ní ọjọ́
0: bọ̀ ní ọjọ́ Wednesday àárọ̀ la máa ṣe yẹn àárọ̀ yẹn ìyẹn náà pè ní ọlọ́run ìyípadà the same God a fẹ́ wá bẹ̀rẹ̀ ìyẹn a máa ṣe programu yẹn interdenational ni a fẹ́ parẹ́ so gbogbo a wá láàárọ̀ morning service látàgò mẹ́sàn-án
1: ságò méjìlá
0: pátápátá wọn a ti dé àwọn tí ó dé a ń dé ní ọjọ́ Friday ṣùgbọ́n gbogbo bí dẹ́ka jọ wá wà lágbára ọlọ́run a ní ẹ̀ka bíi mélòó kan sí ìlú ìbàdàn yìí gbogbo wa lájọ máa papọ̀ tó bá di ọjọ́ Friday náà vigil
1: gbogbo eka ijo yen lo ma papo se
0: patapata
1: ba to ijo Sunday gbogbo eka ijo patapata
0: patapata
1: ba to se ijo Sunday yen gogo ni gbogbo eka ijo won ni se service
0: na na na na ewe ko ta la ma wa ago ajo odun kan niyan ibi ta ti ma gba ire
1: e ko ta yen ba lo se fe gba iru baba
0: agba iru te ba gba iru a se canopy wa juta tori last year na
1: ko fe gba iru
0: ba kan bayi te wa se last year le wa
1: ya ile to lo
0: olorun e ri pe gugu awon yan do sister so a ma se canopy lele to bo iru gbudo wa ijoba olorun gbudo di gbigboro si
1: beyan ba wa nbo nu church ba lo se fe rin lati
0: leje
1: ni o lati woro odu ni o
0: gbogbo ona to ja si eh lati to nbo lati iworo ko bole ni iyana fele after soka
1: express
0: eh ko ko so fun olokada nbe pe govaya ni mo lo fele lebe lo church baba ta labi won agbede be
1: eye meje olokada to wa ni express
0: bata won mo be ele to nbo lati challenge mokola gbogbo to ba sa ti de challenge ko duro ni iworo ko duro ni iwo ko duro ni idiodo ni challenge ko so pe
1: fo titi to ba nbo lati boya
0: Malete
1: nkan ko wa fo ti
0: ko duro ba ilegbe UBA yen ko so pe govaya di mo lo felele awon lokada mo be o eya meju awon gara ko ba ti ko vanyard won gbe de be
1: e to ba nbo lati apata ohun o fo titi wa si
0: challenge ni bi UBA yen ko sa duro so be ko so pe vanyard ni mo lo e sa won gbe de be to ba ti de vanyard o ti de be ilayanu ni yen ni agbara olorun oluwa de ni kin so ididi oro mejo sinu ayawon yen lojo yen ni osu kejo yi olorun kin so edidi oro to tun ma ba wa mu onu odun tuntun lo tori na eyan ogbodo mi si e
1: pelu ogbodo eyan ogbodo
0: mo wa mama woli atun re tin lodun yi e ma se ni odun meta
1: hango baba se mu dijo Sunday yen gangan ti o pari e se jollof fries ati
0: ko si ti o kin ko si o ati gbogbo e ma luwa ti de latojo Wednesday
1: iwa ni
0: lagbara lorun
1: ti o ti duro bayi ti wo re o se sansan
0: wa ti ma so kale pe awon eyan ni agbodo dupe lodidi odun kan ya gain your dupe lowo olorun
1: conversion todun yin lo ma pe melo baba
0: 38 years
1: 30 bere conversion
0: ben sir 38 years 1989
1: to ipo lati se ti alakokan baba
0: anshikakiri
1: no
0: anshikakiri
1: o tun ni alakokan bo lati se
0: agogo bere ni onibonje for odun keji ati odun keta ase ni jojandukun bi odun kerin
1: ebe ni church yin wa nigba na
0: abi ebe lo wa ebe lo nba ebe lo wa nshikakiri ni iba to di odun kerin ati odun karun ase ni akimoshute iba ta ko nbe atun bo se on complete
1: building
0: e sa mo o ogun na ni sa o egan ni nitori pe ta ba ti se ajo to awon landlord ale wa
1: aleko nbi ni se
0: atun lo so lohun sogo danwo
1: e tu sa jodun ko nbe na ngba jodun tu pare pe ajodun ma
0: sugbon ni ojo kan sa egan yen di ogo
1: egan di ogo
0: e sa egan yen di ogo
1: se mo wi pe kiko kakiri sisikiri o ma so mo ojo
0: da awon mo ojo mi ani ejo sa o ti jina si ile mi o elomi ni enikan te so fo won o le o ma sikakiri tori won le wa church ti o ni permanence pe mi to ba ti pe mi je n pada saglican ki lo ma lukun gambe
1: ki lo tori pe wahala ipoju
0: wa
1: se
0: le
1: ma sikakiri
0: ta ba ti sajo to tan ma le wa ta ba ti se ajo tun wa le wa a mo ton
1: eye fun won lo nje ajo tun
0: an fa lo nje and a jowo le eni a lo fe lo leun
1: boya won ri pe awon eyan gbe rice lo le la won wa pa se ko ye ko fa wa na ni rice
0: igba ti mo lo be lowo olohun ma oluwa so pe be se nsi yen le se side ile yanu yin ibi ta wa ina
1: si de
0: be ni
1: o ti convention me lo se ti se ibi ta baba
0: ah I divert this convention be 25 fun me na
1: olorun ti lati gba test ti se nbe sikuro
0: ara ta ti ko katidala
1: o ni mo se wo bi pe gbogbo awon eka ijo yin patapata lati wa si cathedral
0: awon na ti fe church nkan bayi so because isale ogba 2000 o ki gba 500 2500 so ko yi gba wa ta ba kora wa jo ati won na lagba olorun ni odun ta fe mu lati fe siwa you see so olorun lo gba gwe esa mi ti e mo pe iru wa ile ni le se fe lele because million lo daruko awa gan ti wo pe awon kan lara won la lord so pe awon to n pari we ja fi won le tan ba pari won le ni le la won le ni le olorun de seto olorun so e won ni won le ri le ra because won mo ye awa ta wa nbe ko so lokada ko so oni keke gogo wa
1: ko
0: so ni maruwa
1: bakan na gogo yin se
0: so won ti wo gogo wa kon ti wo wa ipe je kan fi ele kan ma pari won wa pada se ko boya won ma lo seyin di mango abolola abi di ose wa lo won na fi won le awon o ti mo pe ṣugbọn olorun ju eniyan lo olorun de gbe nikan wa
1: e ki le fe so fun elomi to je ko sese bere ise iranse boya ko ijodun kan odun meji odun meta odun marun lo o ti wa wo wi pe ah nje so olorun so de pe mi bayi sa tori wa lae po papa julo irufe asuku ta wa yi ti ipe ni ja po ninu aye ka to wa so pe ninu ijo olorun
0: koni suru sa koni suru ko do di oluwa oluwa ma de toluwa ba ni eni su igbagbo wa sise suru mo ma so ani ministers conference a ma se fa won eyan ni toto ekini ni toto ekini a ma so fun won pe suru ni o eni suru to ba ti ko de ma gbadura de ma ya so tun ma ya so ti ma lo fo ko mo nse olorun olorun to fun ara re God is more than sufficient. To ba ti ni suru ipenija po o. Sa.
1: Ipenija ma nwa ni
0: dise. Omo mi keji, omo mi keji ti mo bi. Nibi ti ebi pa wade gari la fi se onje, onje omo. Awa fi gari afu mi se aro petepete bayi. Ohun lo mu nigba ta rowo ra ogi lasan, o tough gan.
1: Sugbon o tough gan.
0: O tough
1: gan. Daddy tun so pe o tough gan.
0: Yeah.

0: nǹkan tó pẹ́. Àkókò tó ànà àbáyọ fẹ́nà. Nípasẹ̀ fi ọlọ́ lórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sọ de Babatunde Wonderful. Ambassador Prọfẹ̀ Samuel Ogunuga. Prọfẹ̀ Kúrẹ́dẹ́ Adéromu. Prọfẹ̀ Adéyẹmọ. Adéyinka Jo. Prọfẹ̀ Joseph Ayọ̀túndé. Pastor Sheu Asọláyé. Pastor Yemi Ojo. Pastor Remi Ojo. Prọfẹ̀ Jọlọ́run Alárí. Prọfẹ̀ Fẹ́olúwa Fẹ́tọ́mọ́lé. Prọfẹ̀ Tẹ̀sọláyinka Ògúnṣọlá. Apostle Timothy Oladeji. Pẹ̀lú àpàrọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórí ẹ̀mí wo ní Ọlọ́run aláyẹ. Daniel Amọ̀wọ́ Aládébéjì JP. Wọ́n máa sọ fẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílá aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákanjọ́ Saturday 1st August. The Monday 34th. Nínú ìjọ Christ our Saviour and Holy Ghost Ministry. Aṣáájú Pastor. Behind Tinúoyè Estate. Arúgbó Rọ̀rọ̀ Jọ̀mbàdàn. Àkọ́kọ́ ojútùú ra rẹ̀ ò yá jẹ́jọ́ rìnrìn àjò ẹ̀mí o.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ. Iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé ò tíì rà wọ́n àbí.
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
5: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí.
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK ẹ̀ sórí 0707-454-3005.
7: CDK ẹ̀, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
8: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Ìtọ́jú àgbàṣe kókó ṣe pàtàkì. Bó ṣe wá wù yín lọ́kàn láti ṣètọ́jú arúgbó yín. Ṣùgbọ́n táyò sí, bẹ́ẹ̀ gẹ́lẹ́lẹ́ ṣe máa jàǹfààní ẹ̀ ní Emerald Comfort Home. Wọ́n mọ tarúgbó ń fẹ́, wọ́n mọ oúnjẹ tó yẹ wọ́n, wọ́n màsìkò tó yẹ kí wọn ó gbà tọ́jú tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè. Wọ́n mọ irúfẹ́ eré tarúgbó ń ṣe, wọ́n sì màsìkò tó yẹ kí wọn ó nọra. Emerald Comfort Home, ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà ńlẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun. Ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.

0: so nipa omo bibi orilede are America ni Donald Trump o tan mo awon ana re ni Joshua Kushner won ni lara awon to je business partner yi to je pe won jo bi igba to je pe odu e gangan ni ipin idokowo ni o gba wole en to de fe ra ipin idokowo yen gangan JP Morgan won ni lo fe ra gege bi enikan to sise iwadi o se ja odi mimo papa julo to ntun wa je senator lorilede America o lo tu oro wi pe business partner ni won fe to ni won fe ba be yen wole ki won ta kini yen fun pe yen de tan mo omo are orilede America senator from Wyden awon democratic ni ẹgbẹ́ òṣèlú ti democratic ni ẹ ṣe wá díẹ̀ ló wú ọ̀rọ̀ yìí síta ọ̀gbẹ́ni àyálà láàrin ìṣẹ́jú kan ẹjá wo ọ̀rọ̀ ǹjẹ́ ṣé n tí gianni infantino tó fẹ́ ṣe ṣáàlì sọ wípé n tó dàbí ẹni pé kéèyàn fẹ́ dọwọ́rú ni àbí ìdàgbàsókè ni ò bá mú bá àjọ ti FIFA pàápàá jùlọ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti ìdíje ife ẹ̀yẹ àgbáyé torí ìdíje tó ṣe kanrin jù náà ni ẹni ọ̀ǹda wọn ṣáàlì sọ pé ìfàsẹ́yìn ni ò bá mú bá ni àbí ìdàgbàsókè ni ò bá mú bá ká nípa ìwọ̀n yarí bọ́n ṣe yarí.
1: atọ́kùn lápọ̀dọ̀ tèmi ohun tó ṣokùnfà ń tí ò jẹ́ kí nǹkan yẹn ó lọ ní ìrọwọ́rọsẹ̀ ni pé tó bá ṣe wípé gianni infantino ti máa fi ẹjọ́ ṣègbè ni nkan yẹn ba
0: le báwọn èèyàn mọ fura fún sí wọn tẹ́lẹ̀
1: téèyàn bá wà ní company kan tí company kan bá wà tó bá ta sí àṣìta ìdàgbàsókè máa ń dé bá company náà ni
0: ìdàgbàsókè máa ń dé
1: ó máa ń dé bá ni because ibi àsìkò ìgbà tí bóyá èèyàn ṣàfẹ́rí owó lápá kan tẹ bá padà lọ bá wọn tẹ ta sí àṣì fún ẹlòmíì òrowó tí ó ṣe kí ni tí ó sponsor company yẹn tí gbogbo kan ó dẹ̀ máa lọ ní ìrọwọ́rọsẹ̀ ṣùgbọ́n ngbà tí gianni infantino tó ti lè ṣe lọ dá òfin tí rẹ́fìrí tó mú Fọlárin Balógun tó ti lọ dá padà
0: tó dẹ̀ jẹ́ pé ààrẹ
1: orílẹ̀-èdè amẹ́ríkà náà sọ̀rọ̀ ngbà yẹn nǹkan yẹn ló mú fúnra dání fún.
0: Bó tiẹ̀ jẹ́ pé eléyìí ò kò ní nǹkan kan ṣe kórí àwọn èèyàn tí ń gbọ́ wa wọ́n mọ̀ sí wa gbọ́ n tí àyálà ń sọ ni pé àwọn èèyàn wulẹ̀ nígbàgbọ́ nínú àjọ ti viva mọ́ ọ̀rẹ́dì pàápàá jùlọ náà ààrẹ wọn
1: náà ni
0: wípé wọn ò ní ìgbàgbọ́ tó kún mọ́ nínú wọn ṣùgbọ́n kò papọ̀ mọ́ ohun tí àjọ UEFA tí wọ́n ń jà sí àwọn ò mú eléyìí wá as excuse n táwọn kan sọ ni pé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá la pé eléyìí ṣe iléeṣẹ́ láti sọ pé ẹ fẹ́ ta síta bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rí wọ́n tún mú àwọn ẹ̀rí kọ̀ọ̀kan wá pé ókè tó bá ń da fẹ́ tà ó ṣe di ta fẹ́ máa fún àwọn kan ní owó bọ̀bẹ́ ipe
1: lórí rẹ̀ kó tó di pé
0: wọ́n ló ti promise àwọn kan ní $40 million ipe
1: àwọn tí wọ́n bá fara mọ́
0: ẹ bá ti fara mọ́ tí mo gbé wà pé $40 million ó ti wà
1: ó ti nú kọ́ni kọ́ọ̀kan nínú
0: ìyẹn àwọn ò fara mọ́ tó 0803 o náà ni nọmba tó bẹ̀rẹ̀ ti káṣẹ ilé 0803 ẹni tó wìn ní ẹ bákan náà 3125 òun ló parí ẹ talẹ́ni tó ni owó ìyẹn fún ti tọ̀sán ẹ talẹ́ni tó lówó ẹ.
2: lówó ti káṣẹ.
0: ta ló sọ fún yín pé ẹ ti káṣẹ. ó dà ẹ káàsán orúkọ yín àti ibi tẹ ti ń sọrọ. kí lẹ pé ọlọ́jẹ̀dẹ́ láti olúyọ̀lé bá a bá ń sọ nípa káàṣì ẹ̀ṣẹ́ ti jẹrí tẹ́lẹ̀.
2: mo ti jẹ bí ẹ̀mí mo sì jẹ ní jẹ friday gan wọn sí fún mi ní ó dàbí kíláàsì mo ti
0: jẹ yẹn. ìyẹn di monday ni ẹ máa gbà yẹn monday ni
2: yẹn. ìyẹn ń bèrè àwọn kúkẹ́ṣọ̀ tó ń bèrè kò yẹ wọ́n kọ̀ rò pé àpò ṣe fáìdì ni mo gbọ́ mi
0: ìdílé dá lónìí. àti dáhùn ẹ gbà monday yẹn gbé ti jẹ pé friday ni. àmì o èló lẹ jẹ láàsì yẹn tẹ tún ti wá jẹ lé nígbà èló 50 ọ̀dà ẹ tún ti jẹ ₦25,000 ẹ ti jẹ ₦25,000 lọ́sàn-án kan ọlọ́run àtẹlẹ́dá yín ni ọlọ́run àtẹlẹ́dá yín òun ló ṣe bí nǹkan ṣe jẹ́ nìyẹn. kan se je niyan o ninu ko ti Manchester United won wo omo lenje lenje yen ninu ko ti Arsenal won ti pada sori re iyen ta ba nso nipa Lewis Lewis Kelly iyen agba ball iko ti Manchester United won gegun di agba ball a pa julo won yana na e wi pe to ba sese Gimares gbori wole ti won de gbe Vinicius Junior na ele ti ko Arsenal nle sadu e kiri yen gbo ba won meje idi ba lo bossi Arsenal oni ni choice ju ki won ta awon agba ball ko kan lo ko Manchester United won ni Lewis Kelly agba ball yi wu awon atawo oniroyin bi Mikel Arteta lere pe agba ball yi bo le se wa se je pe ni igba ti sa n pari lo yen ni sa tu koja lo le to lo o ni asise ni o ni asise ni aso n be lara agba ball yi bi kasin pe o se iran lowo fun awon ni toto ni towards end of last season papa julo ase kagba idije ti UEFA Champions League won o predict e pe ru re ni o gba 90 minutes papa bibi nla ti ma se wele itunu dixon o ti ni nja wa o ti ni wa mo lo Nogard na n fe yo finu ko Arsenal le n lo sinu ko ti Everton pelu owo kan ile tun lo bi 7 million pounds oni Isaac Ola supo e seun gan ni o aja Akimo me e seun gan ni te wa nbe yen tori ti wa Olare waju omo Soni Bare ni Brampton ni Canada e seun gan ni eyan ade emi omo ba Lase ade emi omo ba estate je owo eyan bi Ola Stafford tun ba le teni e e seun gan ni te wa nbe yen tori ti wa oruko lootu eto yi tun ba baba tun di omo Olawu Alex Ferguson Itunu Dixon omo alaja Ikorodu ori alaye lo je ke gbadun mi yen lapo odo ti yin be yen be mi ba tin dide Ola Kemi Mighty yen lori eto ta pe ni Sunday Oyoyo o tun ma gbe yin debe yen losan toni sikiru ayin de oju itere loruko ti temi omo omo akiti kori ni gboro ode omo akiti kori wa titi ola ta tun ma pade iri ata o pelu bukun la fi pade o dabo

0: Kajoki.
1: Sunday Oyoyo.
0: Pẹ̀lú Folakemi Mighty. Ní gbogbo ọjọ́ Sunday, aago méjìlá àbọ̀ sí aago méjì àbọ̀ sán, yóò tarogun lálala.
1: Sunday Oyoyo.
0: Pẹ̀lú Folakemi Mighty. Ní gbogbo ọjọ́ Sunday, aago méjìlá àbọ̀ sí aago méjì àbọ̀ sán, yóò tarogun.

0: meeting.
1: Iwo na darapo wa gbagbara Olorun. Fun ise pataki to wa ni waju re. Ki ewu akoko yi ma ba kodanu. Iwo na o le sitayo. Ojo Wednesday, Tuesday, the Friday, 14th August 2026 ni Lagun Meso Wuro 9 AM. This is more than a meeting. It is a divine encounter with God. Through his anointed servant, Prophet Akibima. 2026 Apostolic Meeting. Ojo Wednesday, Tuesday, the Friday, 14th August ni Lagun Meso Wuro. Lemi Olorun yo fi ma ba le gbogbo awon iko re. A ko sise ninu ijoro won lagbara. Bubu eni Christ Power Buster. Adegba Ife Ibadan Express Road. Ibadan Eagles Association of Ministers. Lo shagba teru e. Iwo na wa gbagbara. O le se tayo.
2: Jẹ́ ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbíra token.
3: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
2: Pẹ̀lú ìlànà iRecharge. Lójú ẹsẹ̀ ni o.
4: Báwo la ṣe lè máa lo iRecharge?
2: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
3: Lẹ́gba IBEDC token yín.
4: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
5: iRecharge sanwó iná ní rọrùn.
6: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rírì àbí kí nǹkan bá rin kíri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé Bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

0: bàbá akọrin látàárọ ni o ti sú mi igbogan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó òun rè.
0: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashe.ng.
2: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Mo ti Káàṣì ẹ̀.
3: Ìdílé onílera pípé, ọjọ́ ọ̀la tó ń tàn, ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò, ìlera rẹ, yíyan rẹ, ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
4: Nítorí náà, ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀, àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin. Ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rìn ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ, tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
3: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ.
5: Ẹ ṣeun tẹ́ ẹ̀ fífẹ́ hàn sí wa tẹ́ ẹ̀ gbé kúrò ní ìkànnì Lágẹ̀lẹ̀ 96.7 FM. Tí báyìí pẹ́ ṣẹṣẹ́ ń darapọ̀ mọ́ wa, ètò Sunday Oyoyo ló ń lọ lọ́wọ́ pẹ̀lú Fọlákẹ́mi Maiti. Mo lérò wípé ẹ̀ ń gbádùn Sunday yìí, mo lérò wípé ẹ̀ ń sinmi. Jẹ́ ká gbé ìpele ká má dà inú ẹlẹ́gùn. Hello, ó ti ṣe mọ̀ pé tí ó dé. Hello.
6: Hello, báwo ni gbogbo nǹkan?
5: Adúpẹ́ sá, ẹ ká sàn sá.
6: Bàbá mi Gbẹ̀ngà ń kọ́.
5: Àlàáfíà ló wà, ẹ ṣeun.
6: Ẹ̀lẹ́ báwo lẹ́ bí kí ẹkùn Sunday náà yẹyin lórúkọ Jésù.
5: Àmì àtẹ̀yìn náà, ẹ ṣeun sá.
6: Ìfẹ́ tún gbé wá lónìí, ó tún lágbára o.
5: Ẹ jà pọ̀.
6: Báwo ọkùnrin bá ń sọ wípé àwa la fowó lẹ̀ láṣẹ lè láṣẹ tọ̀tún, obìnrin bá lóun ò ṣe kí la fẹ́ ṣe sápá ni. Àlépà ní gbogbo tí obìnrin bá ṣe fún wa torí ìtọ́jú wa ṣe, ó yẹ ká máa dúpẹ́ náà ni. Tí mo bá jẹ tán tàbí tán bá tiẹ̀ fi ń ṣe lọ́tọ̀ gan, inú mi máa ń dádùn. Torí mo mọ̀ pé kì í ṣe oúnjẹ ìta mo fẹ́ jẹ, kì í ṣe oúnjẹ búkà mo fẹ́ jẹ. Màmá wá wò wípé ìwọ náà ó mọ̀ ṣeun o. Ìgbà tán bá ṣe tán tí mo bá kí n tó jẹ tán gan ni màá ti mọ̀ sọ pé ìyá mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pọ́ tiẹ̀ ń dáná fún mi. Wọ́n fún mi lóúnjẹ jẹ. Ẹ rí oúnjẹ yẹn, òun gan ni dìmídìmí nígbèsè ayé ènìyàn tí wọ́n bá ti níyàwó. Ṣùgbọ́n ìrìn àjò tó bá jáde, ẹlòmíì a máa wò pé àtúrò ẹ̀mí mo fòrúlẹ̀. Ẹlòmíì ò tiẹ̀ kí àlọ́kùnrin ló bá ti ṣe á níyàwó. Ó bá wù ẹ́ dáná fáwọn ọmọ ẹ, bó bá wù ẹ́ mọ́ dáná fáwọn ọmọ ẹ, kò sí tó kàn mí. Ìgbà tó bá fowólẹ̀ tó jẹ ilé tó ń bínú, wọ́n á láǹfààní pọ̀ jọkọ. Ṣébí bàbá tó bí wa ṣe ń ṣe láyé ìgbà tán, ká fẹ́ yàwó mẹ́wàá, gbogbo oúnjẹ mẹ́rẹ̀wá yẹn náà máa fọ́ kàn. Bàbá mi, mo gbé lọ́dọ̀ ẹ̀ kó tóbi kó kú. Gbogbo ìyàwó ẹ̀ ló máa dáná wá. tan ba dana wa yo bo kile kokan be awa omo omo la ma gbe yi to ku yo jo kile kokan nu nje yen o da bunje ma di jo keji yo jo kile kokan nu a ti ma so pe ah eyin aya mi mo dupe lowo yin o won lo si pin nje fun won won se albarika to wa ninu pe ka dupe lowo obirin teyan ba te ti se ba ti wa ta ni se ba ti wa o si nkan to wa nu pe ka dupe lowo obirin elu ni alohun o le se ba ni ma se ma dupe lowo obirin ebe mi mo ku onje le mi mo si we mi mo ye ki lo se
5: daddy mi ti odo awon okunrin wa nko awon okunrin te pe won fi owo le won fi resources le nje eyin gege bi baba se ma expect ki yawo yin ka won mo mi pe kan dupe lowo yin pe ku ise e seun te fi nkan le
6: o di dandan awon na ma dupe agbarika to wa nbe gan awon de na ma nso ti temi ma nso o ana agbarika to wa nbe a lo ndupe pe o ti ri mu le ki se pe won ma so popo e iyawo e lo nbo o igba mi sin ni to ni iyawo ga se ko ni je ki itagan mo wi pe on lo nse

0: irú ọ̀fẹ́ ni the graces ta rí gbà níbẹ̀ ẹni tó bá mọ tó ń ṣe tífẹ̀ẹ́ bá ti wà kò sí nǹkan tó yẹ kó tẹ̀ máa kọ́ sí ìjà nínú ilé tàbí tí ọmọdé bá máa pariwo ẹni tó bá ti wọ́n lẹ́ni tó bá lanú kalẹ̀ fáyé láyé ń bẹ́ rẹ́nu ẹ̀wọ̀n ọ̀tẹ̀ ń kó pánkó sí sí sí ìrìn àjò tó wà nú ayé sista Fọlákẹ́mi ẹ wo n tẹ́ ń gbé kalẹ̀ ẹ̀kọ́ làwọn èèyàn ń kọ́ ṣùgbọ́n lómìn ò kẹ́kọ̀ọ́ agídí ọkàn ti báyé ẹlòmíì jẹ́ ó tán ni ṣẹ́rí program ẹ̀yin pẹ̀lú mr gbẹ̀ngà níwájú olódùmá inú mi máa ń dùn tí mo bá ti ń gbọ́ owó máa ń ṣeré ìsìn ní lórí many things ẹ jẹ́ ń sòótọ́ ọ̀rọ̀ fún yín ìyá mi mo máa ń pè ìyàwó mi ìyá mi mi ò lè larúkọ ọmọ nínú ìsọ̀rọ̀ sọ pé ìyàwó mi ìyá mi
1: kínìdí ìbẹ́níyà
0: ìdí ni pé ohun tó ń gbé ṣe nínú ayé mi àti lórí àwọn ọmọ mi ó pọ̀ kémi gan tí mo máa ń sọ pé mo máa ń gbàdúrà wípé kí n kọ́kọ́ kú kó tó di pé yóò kú torí yóò tọ́jú àwọn ọmọ ẹ̀ yóò sì tọ́jú ilé mi bí mi ò bá sí láyé mọ́ kí n tó ń gbé ṣe nínú ayé mi ó pọ̀ kí mi ò lè sọ tán
1: bẹ́ẹ̀
0: pè mí jókòó sẹ́ni kí wọ́n analyze tí mo bá dà kalẹ̀ ìwé akún
1: ṣùgbọ́n
0: ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àwọn gangan fúnra wọn ní ń balẹ̀ wọn jẹ́ wọn ní wọn a máa ṣe máa tẹríba fún ìyàwó ẹ̀ ṣe yóò á lórí mi ni àbó ti gbé ó ti fọ̀dí fún mi ó ti ṣẹ̀fọ́ fún wọn bá tẹ̀ rẹ́fọ́ ṣèpọn tínú ilé ẹ̀ tòrò tálábí àjọba ọ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba.
1: Thank you for coming. Ǹjẹ́ ó ní ìtumọ̀ sí gẹ́gẹ́ bí ìbálẹ̀ ilé àbí ọkọ̀ nínú ilé wípé nígbà tí bá ṣe ojúṣe yín tan ìyàwó yín dúpẹ́ lọ́wọ́ yín bóyá lóṣooṣù bóyá lọ́sọ̀ọ̀sẹ̀ bóyá lójoojúmọ́ ní gbogbo ìgbà tí bá ti náwó nǹkan sílẹ̀ báyìí ǹjẹ́ ó ní ìtumọ̀ sí yín wípé wọ́n dúpẹ́ lọ́wọ́ yín àbí wọ́n dúpẹ́ lọ́wọ́ yín bákan náà gẹ́gẹ́ bí ìyàwó ilé ǹjẹ́ ó ní ìtumọ̀ sí yín pé ọkọ yín tẹ̀sí pé ìyàwó mi ò ṣe òkútọ́jú ìyàwó mi ò ṣe ohun tó sí oúnjẹ ìyàwó mi ò ṣe oṣooṣe ǹjẹ́ ó ní ìtumọ̀ sí yín ǹjẹ́ má expect ṣé nǹkan tẹ́ ń retí ni. Hello, ẹ ká sí.
2: Ẹ ká san sista Fọlákẹ́mi.
1: Ẹ ká san sá.
2: Ọ̀gá rẹ̀ ẹ kú sínú ẹ̀ ní
1: náà. Yẹ́sà.
2: Agbára àṣẹ Ọlọ́run fún yín ò ní dàrú.
1: Àmì.
2: Ọ̀rọ̀ tẹ́ ẹ gbé wá lóyún ọ̀rọ̀ ńlá màmá ni. Ṣé rí èmi bí ẹnìkan? Ètò gbéyàyà mi tí mo wá jọ ni àdéhùn. Torí pé gbogbo ohun tóbìnrin bá ṣe fún mi máa ń jọ mí lójú. Torí tán máa ní kí àtọkọ àti ìyàwó ká pé iṣẹ́ inú ilé pàlá ìwúnjẹ ni wọ́n mú torí ìwọ̀n lè fọ́ sọ ipá mi ò ká ìyìn ní màá fọ̀ láti bọ́ ìsì mi ṣùgbọ́n ìyàwó mi ó ti kó láàárọ̀ yìí nísì ó ti lọ bá mi fọ́ ẹ wá dúró nígbà tí n bá ń ṣe tónítóní níta bóò ni mo ṣe ní mọ pẹ́lú lọ́dọ̀ òru ẹni tí ń ṣe báwọn yàtọ̀ fún oúnjẹ dídá tí n bá ṣe ẹ yorùbá bọ̀ wọ́n lówó ò ní yìí o n ta bá fowó ṣe lónìí ṣé owó tí mo gbé kalẹ̀ ń tí mo ní fi ra oúnjẹ sílé ṣé owó náà ni ó dáná fún ẹ. Ìwà jẹ́ kí inú mi ó máa dùn yàtọ̀ fún pé mo dúpẹ́ fún olójú ayé náà sáànà mo jẹ nǹkan ní ọ́fíìsì mi ẹ̀yin kọ́ yìí ọkàn mi sì balẹ̀ mo wá ń ṣàì kò síbẹ̀ o mo wá ń ṣàdúrà fún pé yóò mọ̀ dá fún obìnrin yìí tó o fi pa mi torí táǹdé ló ń pa mí lógún oúnjẹ yẹn dé ẹ wá sọ fún mi bóò ni àdúrà ò sí ní mọ́rú eléyìí ṣé gẹ́gẹ́ bíi tí bàbá wa tó sọ̀rọ̀ tán nìyẹn sọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa kọjá ìyàrá wọn torí kínìdí ni pé nísìnyí àkọ́kọ́ oore tá à ń wá lórí ọmọ ara àyá yìí láti rí àríwá ẹ̀kọ́ ni òkè ṣé yàtọ̀ fún èyí tí wọ́n á ṣe wọn tá à ń rí oore ìdùnnú ọmọ látara wọn tí tí wọ́n á fún wa lóúnjẹ ṣé bàbá la gbo ẹgbẹ́ ká lọ ná 5,000-10,000 nílé oúnjẹ sáǹfààní tá a lè rí lára inú ilé sá lè rí nílé oúnjẹ so ní tèmi o ìmí máa dúpẹ́ tí sì máa ṣàdúrà fún àti lójú ayé àti ní kọ̀rọ̀ àti ní gbangba mo máa ń ṣàdúrà fún ìyàwó mi o ẹ ṣé o ẹ̀ẹ́dẹ́gbẹ́ kejì ló pa mí kú.

0: nígbà tí àgbà àgbà nígbà lọ fún àìpé dọ́tọ̀ bá sí retí ìdùn látàrí ara ìyàwó rẹ̀ ọmọ kan bànújẹ́ ni o tó ní ètò orí alásìsẹ ni wọn o tó ètò àjọ mi lójú kankan ní wọn ní ẹsìn àná òun ni ó dà ó mú ààrẹ ni ẹni kílí parí lẹ́nu mọ́ ẹ ń dúpẹ́ ni.
1: ẹ ṣeun tẹ pé
0: wá ṣe mo dúpẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ gidi lẹ mú wá ohun tó lẹ́tọ̀ ni pé ká máa ṣètì ara wa. Torí pé nínú Bible àti nínú Quran olùrànlọ́wọ́ lọ́lọ́run pè wá fúnra wa. Tọ́wájú olùrànlọ́wọ́ òun ẹ wá sọ fún mi ṣé olùrànlọ́wọ́ tó máa wọ́n èèyàn máa jẹjú ara wọn ni.
1: Rárá kò yẹ kó rí
0: bẹ́ẹ̀. Àdúrà
1: yìí gba ẹ ṣe. Ẹ sọ ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ òde òní wá ní ó jẹ ojú ẹ̀. Ẹ ṣeun gan-an fa thank you for calling. So ẹ já lọ sójú ọjà nígbà tá a bá padà dé a máa tẹ̀síwájú. Tẹ́yìn gẹ́gẹ́ bí ọkùnrin tẹ́ bá ń ṣe ojúṣe yín ǹjẹ́ máa ń retí ìdúpẹ́ lọ́dọ̀ ìyàwó yín ṣe máa ń retí pé wọ́n á dúpẹ́ lẹ́yìn gẹ́gẹ́ bí ìyàwó ìyáálé náà tẹ́ bá ṣe àwọn ojúṣe yín gẹ́gẹ́ bó ṣe kẹ́ ṣiṣẹ́ máa ń retí pé kí ọkọ yín tẹ̀ sọ pé thank you kúṣẹ́ aya mi kúṣẹ́ ìyàwó mi á padà bọ̀.

0: Ikani Lagelu 96.7 FM Ibe Hon Letting Bowa Losson Tony to Jojo Ki Juchu Kejo 2026 Falake mi maisi lori kwa temi Awe yoti mpe wa Shugot wa ekwe shendara kwa mwa wakabo Si kani oki gajoki Kegebi baba Kegebi oko Kegebi olukbe si ninuli Tasimo wipe ni okpo lopo Ibi Anri tipe ki okure ko jen ton pesi Enti omu kon wa Enti omu jekin kon mashele Tamo po du she woni Enyi gegebi baba Inje man reti eshe thank you appreciation lato do yawo yin nigba ta ti mo poju se yin ni se mo nje ma reti e njo ma wi yin lori njo je nkokon si yin eyin gege bi yawo li na gege bi iya le eyin bi iya gbogbo oju se yin ni ohun ta reti lodo yin ni kon ra unje wa le ke se ke toju le ke toju omo ke toju oko ke toju ara yin ke toju awon ana ati be be lo ṣugbọn gba ti gbogbo ise ite ba nse gogi bo se ye ke se nje ma reti thank you o se aya mi lodo oko yin lodo eni to je olori yin se ma reti thank you abi ko je nkan kan si yin nigba ton ba so ba o le se ma feel nigba ton ba so ba wo go le se ma feel hello ekaso okay yin ti re 0912370 8675 ejen pele kan si 0912370 8675 hello
1: isa
0: fola ke ni mi okay yes sir
1: ṣeji baba ni imi gẹdẹ nkan tin ba ni ti se mo reti thank you lowo yawo mi mo se regun
0: okay
1: but o ni fun ara kike won o ni ki ka so fun pe thank you my wife ti nigba ti mo ba nbo lati di diola ti mo nbo wa si ko pelu moto ti ta mi ba ni problem arabirin ya so pe ki lo si bi moto kun lo si taya wa so lo ye ku lo si taya be ni mo wa ninu UCH nbi nbi odun 3 months plus mo n lo fo so igbe mi mo yí àgbẹ̀sára ni lẹ́yìn ẹgbẹ́ ọmọ mi obìnrin ló ń wẹ̀ fún mi níwò ọmọlúàbí ló ń wẹ̀ fún mi nígbà tí ò bá sókun àti gbọ́wọ́ sókè àti wọ́n á padà délé òun náà ló tún wẹ̀ fún mi ṣé òun náà ti kẹ́kọ̀ọ́ lára àyà rẹ̀ ọkọ̀ tó bá rí yẹn náà fẹ́ ṣé kò ró rere pé ṣùgbọ́n ìrìn àjò obìnrin a máa ń wo bí ìgbà tó yẹ pé àwọn ọkùnrin máa ń wo bí ìgbà tó yẹ pé bí ìgbà tá a mú ọmọ ọdọ sọdọ tán fún wa lọmọ ọdọ tá a lọrọ ọmọ ọdọ nígbà tá a ṣègbéyàwó tá a sanwó orí owó orí tá a ti di pẹlòmíì sanwó ọmọ ọdọ tó lọ gbà ni. Ẹ ṣe fi gbogbo lé kẹ́sì sọ pé gbogbo tí obìnrin bá ti yẹ ni gbogbo iṣẹ́ ní obìnrin ni ó máa ṣe ṣùgbọ́n tí wọ́n bá ń ṣe ẹlòmíì ó tún máa fa àbùkù fún wọn ni ó máa ọ̀rọ̀ tí ò yẹ ká sọ sí wọn ni ó máa sọ sí wọn ni ó máa pé wọn ṣe pè ọmọ náà máa ń gbọ́ wọn bá pè lọ́wọ́ ọmọ ní school ní lórúkọ ìyá rẹ alórí rẹ ò dá lórí lórúkọ ẹ nígbà tí bàbá ti fún lórúkọ tí ò ṣe gbọ́ ṣùgbọ́n ìrìn àjò tó ẹ pé ìdúpẹ́ lọ́wọ́ obìnrin tí èèyàn bá rí aya rere gẹ́gẹ́ bí bèlì ṣe sọ ó ní kásílẹ̀ ìwọ ọ̀run láti òkè wá ọlọ́run fún wa ní obìnrin láti kan sínú ayé wa gẹ́gẹ́ bí oyin ni ṣùgbọ́n àmọ́kẹ́ bàbá mọ̀ dé ayé wo ní ìtumọ̀ bàbá kan sì wá ṣùgbọ́n yín lónìí pẹ̀lú ìyá ìyàwó mi ó ní tòun dára ó láwọn fi gàrí fi ṣe oúnjẹ fún ọmọ tó bá jóbìnrin mi ni yóò ti kó kúrò nílé aníbàrún sílẹ̀ mọ́ ní kí n mọ́ po gà pọ̀ mọ́ kí n mọ́ fi fọmọ lóúnjẹ nígbà tí ò bá sí ṣé kò bá bàbá yẹn ro papọ̀ gàrí gbà tó owó wá dé tó di pé ọ̀rọ̀ dé tán fún pásítọ̀ yẹn nísìnyí ayé mọ̀ sọ pé ṣògùn owó ni bó ní mọ̀ pé lẹ́jà ìyàwó rẹ̀ ló dé àtẹ̀lẹ́jà àwọn ọmọ ẹ̀ nítorí pé ó ti bá ẹ̀ ń dé ọ̀ sísá fọlákẹ́mi ìfẹ́ gbé wá lónìí ó ní agbára púpọ̀ fún ìdílé tó bá mọ tó ń ṣe fún ìdílé tó bá mọ tá ń pè ní èrò fún ìdílé tó bá mọ wípé òun fẹ́ sóríre láyé òun àtayà àwọn ọmọ rẹ̀ sùúrù fún obìnrin ó pọ̀ ẹlòmíì ò tí ì ní ṣe ní kò ní obìnrin kúta má sì fẹ́ mi wo máa yóò fẹ́ rí ẹnu ilé mi mọ́ kí n tóó kó ti kẹ́rẹ̀ ó ti ń fẹ́ lòmíì níta nìyẹn o tí wàhálà bá dé yóò ló fẹ́ gbà yẹn padà ẹlòmíì á sì ti fẹ́ wọlé tó lè rí gbà mọ́ ó ti gbóúnjẹ àárọ̀ rẹ̀ ó ti gbé fajá jẹ ẹni tó bá jẹ́ pé ó bá rí obìnrin fẹ́ rere fẹ́ ṣùgbọ́n ìdúpẹ́ tá tí a expect kí obìnrin máa dú tába ní kán máa dìgbà tá à ń yọ̀ ni àwọn ọkùnrin ń yọ̀ ni torí pé àwọn obìnrin tọ́jú bọ́nà ṣe sọ pé ká máa tọ́jú wọn kó láti tọ́jú wọn ṣebí quran sọ ó ní tọ́ bá mọ̀ pé ọ̀fẹ́ fẹ́yàwó mẹ́rin ọ̀nà ti tọ́jú wọn ikọ́lẹ̀ ṣùgbọ́n sí wọ́n ń tọ́jú wọn ikọ́lẹ̀ bíbélì náà sọ títí ẹ̀ tí à ń tẹ̀lé àwa sọ obìnrin di bíi ráàgì torí pa ti fẹ́ wọn wọlé a jáde lọ dago mẹ́wàá tàbágo kun òrùka tó wọlé a mọ̀ wá sọ pé ìyá alágbájá nǹkan lẹ̀kùn ọ̀ sílẹ̀kùn ó yẹ kó sílẹ̀kùn fún ọ ni torí pọ̀ ti jẹ́ baálé ilé ẹ wo Mr. Sunday ló ń sọ̀rọ̀.
0: Ẹ ṣe Mr. Sunday, I appreciate you, God bless. 0912-370-8675 Hello.
1: Hello.
0: Hello.
1: Ẹgbẹ́ ètò.
0: Ẹ ká san sá.
1: Ìpẹ̀gbẹ́ lórí ọkọ̀ ga ọ. Ṣe rí yóò fún sí méjì.
0: Ok.
1: Àkọ́bẹ̀ ni pé àwa ilé ìsìlámù rere sí ìgbà pé ìyàwó máa ń pọ̀. Ìwé mi ní ìsìn. Ọ̀kan náà ló kú lọ́wọ́ mi. Ṣùgbọ́n ẹyọ kan o. Ògùn tí wọ́n bá jẹ mọ́ oúnjẹ o. Ìyá pẹ̀sẹ̀kẹ̀ ni ó ti tọ́jú rẹ̀ fún òsì ìwú ẹ̀. Ìwọ̀n náà tó wá ronú ara mi pé ọlọ́run mọ̀sánú mi. Torí pé tọ́wọ́ pé mo ṣáájú obìnrin nìṣe. Ṣáàpọ̀ mi lọ ṣáájú mi nìṣe. Sẹ́mi náà máa lọ lọ jẹ ní àìbò ni. Àwọn ọmọ ti wà láàyè fún wọn. Àárín oúnjẹ pàyà fún mi. Obìnrin iṣẹ́ wọn pọ̀ o. Obìnrin tọ́ bá ti ń sọ̀rọ̀ àlùbáríkà. Yóò máa tọ́jú ọkọ ẹ̀. Báyìí tọ́jú ọkọ ẹ̀. Lọ́kọ̀ ọ̀mà ọlọ́run máa sálẹ̀ sàdáadáa. Ó kọ sí ni Alhaji. Alhaji Ọládéjì Adéyẹmọ. Bàbá bá lè rọ́jà mọ́ rèé.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ jẹun ní tó. Tó ìkànnì Lágele 96.7 FM a ní ìṣẹ́jú púpọ̀ mọ́ ṣùgbọ́n mọ̀ pé àwọn èèyàn kọ̀ọ̀kan náà ti ń gbìyànjú láti pé tó bá yẹ pé òkè òkun lẹ́wà ẹ ní àǹfààní láti pè sórí +234-814-249-1006 ní nọ́mbà léta yọ̀ǹda fún àwọn tó wà ní tọ́ǹsì ní Nàìjíríà ṣùgbọ́n fún àwọn tó wà lé 0912-370-8675 àwọn gẹ́gẹ́ bí obìnrin nígbà míì ó máa dàbí ẹni pé kókó jọjọ wàhálà yẹn pọ̀ nígbà míì ó lè pọ̀ ju ara lọ kó gajara lọ kẹ wá máa ṣiṣẹ́ yẹn látàárọ̀ títí di ìrọ̀lẹ́ láti ìrọ̀lẹ́ títí dalẹ́ ǹjẹ́ má retí thank you látọ̀dọ̀ ọkọ yín ǹjẹ́ má retí ọ̀rọ̀ kóríyá láti ọ̀dọ̀ ọkọ yín àbí ẹ̀yin ti gbà ń kádàrá wípé ojúṣe yín nìyẹn gẹ́gẹ́ bí ìyàwó gẹ́gẹ́ bí ìyá ṣe ti gbà ń kádàrá ni àbí nígbà tí wọn bá sọ ó máa ń dùn yín àwọn kan wà tó jẹ́ pé wọ́n ti wà used mọ́ kan máa sọ thank you fún wọn tó ń bá wá sọ á wá ṣe bákan lára wọn lódì kejì ẹlòmíì ìdẹ̀lẹ́ lè kò tí ẹ wà used mọ́ kò tí ẹ mọ́ láàrin jẹ́ ṣọ́tẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ ìyàwó pọ̀ sí oúnjẹ ṣáṣe bójú ojúṣe ẹ̀ ni ẹ kọ̀ọ̀kan tó bá wá sọ á jọ wọn lójú àbí kẹ́ bóyá wọ́n ti ẹ̀gbọ́n tí ọkùnrin míì tó sọ fún ìyàwó ẹ̀ ní ẹ̀gbẹ́ wọn á jọ wọn lójú wípé ẹni má dẹ̀ sọ thank you fún mi ṣe mọ̀ 0912-370-8675 0912-370-8675 Hello, Ekaso.
1: Hello, Ekaso ma o.
0: Ekaso sa o.
1: Ẹkú ètò.
0: Yes, sir.
1: Ẹ mọ̀mọ́ ṣe o sọ ayé ìdàtàwọn kan láti tàgbà kẹran yẹn.
0: Ekaso, Mr. Sayed.
1: Yes, ma, ẹ ṣeun. Ṣe rí nǹkan tẹ ní ká sọ báyìí ta bá ní ká wò irú èmi ò kí ń retí ẹ kódà tó bá ń sọ gan mo lè mọ̀ dáhùn
0: kí ló dé
1: bẹ́ẹ̀ ni torí mo rí bí ojúṣe mi ṣé ẹ rí lọ́pọ̀ ìgbà tó bá ń sọ ìgbà mí ìgbà mọ̀ sọ gbà ìyá dẹ̀ máa bá ọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn máa ṣàdúrà o ti ẹ̀mí dáhùn ìyẹn ò lè tó ní ìsọ̀rọ̀ ìṣàmì sínú o.
0: ọmọ àdénú yìí nà ó yẹ kẹ́dẹ̀ máa sọ síra.
1: sóye yín èmi kàn máa ń torí mi máa ń rí bí ẹni pé ojú ẹjẹ fún yín lápẹẹrẹ ọmọ mi kan obìnrin ó ń lọ sí skul tẹkníkà ẹni oríta péré ó wá ṣẹlẹ̀ pé ìjọba àpapọ̀ wá fún wọn ní owó kan ó jẹ́ 45,000 ọdún owó yẹn náà òun náà la na fún láti fi ra báàgì nǹkan kan pé torí tó bá tún fẹ́ wọlé. so now ó wá sọ pé nígbà tó yá ó wá sọ pé tó owó náà o ìjọba sọ pé àwọn ọmọ ló ní o wípé àfi ká send owó yẹn padà sí àkáǹtì skul ṣódiye yín bọ́ ẹ wá sọ yẹn a dẹ̀ ti ná owó òun náà la na fún bọ́rọ̀ ṣe wá rí àwa fẹ́ dá padà pé wọ́n ní wọ́n fẹ́ tẹ ṣe kinní fún àwọn ọmọ ọbẹ̀ fún wọn ní káàdì direct ṣóye yín kówó yẹn máa lọ sí àkáǹtì àwọn ọmọ direct nígbà tó wá yàgò sí tó kù bíi pé ká wá bí a ṣe máa dá owó padà a rẹ̀ tira uniform torí tó bá tún fẹ́ wọlé nǹkan kan mo wá padà wá wẹ̀ mo wá send díẹ̀ ẹ wá mọ̀ kọ́ tọ́mọ yín wá sí ọmọ mi inú ẹ̀ wá dùn wá kíba pé àdáàdì mi ẹ ṣe o kìnìkan ó ṣáà èmi kàn wù báyìí mo ní kí ló ń kíni fún ní ìsìn àbí ebi mo sọ fún ní àrò àná ni nígbà tí òun ṣe wípé èdè òótọ́ nǹkan tá a rà yìí nǹkan tó fẹ́ lò ni ṣùgbọ́n ẹ̀tọ́ wa náà ni láti rà bí wọn ò sẹ́ndì owó sí wa tẹ́lẹ̀ a máa rà náà dandan ni
0: dole
1: ẹ ṣódiyé yín so ó jẹ́ kémi rí gẹ́gẹ́ bí iṣẹ́ mọ̀ nọ́mà èmi máa ń rí gẹ́gẹ́
0: pọ̀ ẹ̀rí ẹ̀yìn rí
1: pé kò necessary náà ó
0: ti kí ni wọ́n ni ṣé kò inú yóò wá kíndùn tó ń ṣàdúrà fún yín tó ń dúpẹ́ lọ́wọ́ yín ni.
1: ẹ ṣe ṣe ẹ rí àdúrà ṣíṣe bí ẹni yẹn lanu tó ṣàdúrà ṣódiyé yín iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni ó ṣàdúrà fún yàn bí ò tiẹ̀ lanu rárá kó jẹ́ pé nínú ọkàn ẹ̀ gbọ́n mọ̀ ṣàdúrà fún yàn iṣẹ́ ọwọ́ èèyàn àníyàn tí yàn fi ṣe nǹkan òun ni ó mọ̀ ṣàdúrà fún yàn gbogbo ipe bá ṣe ń lanu ṣàdúrà ṣe kí ni ẹ akọfí ń fi ẹmí ìmoore hàn ni ṣódi eyín bébì ṣe máa ń rò ó àfi ń fi ẹmí ìmoore hàn iṣẹ ọwọ ẹ àìmọye ẹni tó máa ṣe nǹkan tó yẹ pé ọ̀tọ̀ ni àfojúsùn ẹ tó fi ṣe tí wàdẹ rò pé dáadáa ló ṣe fún ẹ ṣódi eyín so lójú tí èmi fi máa ń wò ó òun nìyẹn wípé iṣẹ ọwọ mi ló máa ṣàdúrà fún mi so normal tabaníkà wò kò sẹni tí ò kì í fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bọ́yá ẹni yẹn fẹ́ bọ́yá kò fẹ́ torí tí ò bá ṣe ó ṣeéṣe kéèyàn máa wò pé ẹ̀rí pálá ìmórí lẹ́nu ṣódiye yín bẹ́yẹn ìyẹn ni á jẹ́ ká lè ṣe kínní ká lè la ẹnu láti sọ̀rọ̀ pé tó alágbájá o màá ṣe o mo dúpẹ́ lọ́wọ́ ẹ o kínní kan o ẹ̀ ṣùgbọ́n bó o dúpẹ́ iṣẹ́ ọwọ́ ẹni yẹn ó ti dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ ni ó ti ṣàdúrà fún so nǹkan tó wà níbẹ̀ bí mi ṣe máa ń wò ń tèmi nìyẹn so tí àwọn mi bá ń sọ̀rọ̀ tó bá sọ pé bóyá máa ní máa rí gbogbo yẹn ti ojúṣe ni mo ń ṣe náà so normal èmi náà dẹ̀
0: máa ń ṣùgbọ́n ǹjẹ́ ṣe find out ní side ọ̀dọ̀ tiwọn bóyá wọn mind kẹ máa sọ such thank you fún wọn.
1: ṣé ẹ rí ní títí tọ̀dọ̀ tiẹ̀ ẹ mọ̀ pé èrò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣódi eyín èmi máa ń kí màá gbígbà ó ṣe o wípé bóyá kinní o òun máa ń fẹ́ ṣe ọ̀dà side gẹ́gẹ́ bí obìnrin òun máa ń fẹ́
0: ẹ
1: kú ètò.
0: ẹ ṣe wọn ni gẹ́gẹ́ bí obìnrin kì í ṣe gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí ìyàwó yín torobìnrin mi lè máa wo bẹ̀ obìnrin mi lè máa fojú bẹ̀ wòran obìnrin mi dẹ̀ lè fojú bẹ̀ wòran ṣùgbọ́n yẹ kí èèyàn wọn máa ní èèyàn kí ní igi ní oko kéèyàn máa mọ èso ẹ nínú ìbágbépọ̀ nínú ìbárẹ̀pọ̀ láàrin ọkùnrin àti obìnrin máa ń jẹ́ kí ó máa ń dà kéèyàn mú sí ìkejì èèyàn fẹ́ ló ẹ ká sọ.
1: ẹ̀rí ọ̀rọ̀ yẹn ojú méjì ló ní
0: ìjà wo
1: bó ta bá wo òwe yorùbá kan ó ní yìnyínyìnyín kẹ́ni ṣe ni ẹni bá fẹ́ mí ìmòore rẹ̀ á tún gba orí tó jù bẹ́ẹ̀ lọ kódà èèyàn lè fi ìmí ìmòore rẹ̀ kó gbóre tí ò tọ́ sí gẹ́ torí pé ó gbóore so tí ẹ bá ṣe dáadáa ẹ jẹ ká yìn ká mọ kó ṣe dáadáa èyí tó bá ṣe kó kù náà á sọ ó ṣe wà ní ọkùnrin náà ló yẹ kó wà lóbìnrin
2: tíyàwó
1: bá fẹ mí mo rè é tíyàwó yẹn náà bá wá ṣe dáadáa kọkọ náà ti fún tó dá ní.
2: Ẹ ṣe, thank you for calling.
1: Ọlọ́run tó dá wa gan ọ̀pẹ ló ń fẹ́.
2: Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun ti ẹ̀sọ́ ní ìwòye títí yín. Lágẹ̀lú 96.7 FM ìbẹ̀rẹ̀ tí ń gbọ́ wa 0912-370-8675. 0912-370-8675. Hello, Ẹ̀kásán.
3: Ẹ kú ìtumọ̀.
2: Yes, sir.
3: Ẹ̀kùnkùn sábẹ́ mi, aṣọ́pẹ́ láyé.
2: Àmì.
3: Ọlájúre mi ní ìlú orúkọ tèmi láti olókè àtàgbà.
2: Àkú Sunday.
3: Pé ọlọ́run tó dá wa gan ó láìpẹ́ ọ̀rọ̀ ìdúpẹ́. Kìnìyàn kéèyàn tó sì ní. Ṣé rí tèmi kàrí bẹ́ẹ̀ ni pé kí ọmọ ìdúpẹ́ fún obìnrin tó bá ṣe wàhálà. Ẹ̀ṣọ́lẹ̀ àwa tá a tiẹ̀ ti gbé tọ́dún yẹn rí tá a wà ní ìjà àti máa dáná ilé. A tó lọ síbọ̀ skul ta mọ dáná oúnjẹ oúnjẹ dídá iṣẹ ni o tí máa fọ lóúnjẹ jẹ ó máa ń dùn lẹnu kó ṣe wàhálà rẹ lọhùn.
2: Bẹ́ẹ̀ni.
3: So ká iṣẹ́ ní obìnrin ìyẹn gbòòrò ọmọ dúpẹ́ ẹ̀rọ fún oúnjẹ títì tẹ́lẹ̀ wá tá a gbé ní boarding school ọ̀la gbé ní boarding school tó ọ̀la gbé lọ́ọ̀lì kan tó pé ó yà wà láà dáná fún ẹgbẹ́ ẹgbẹ́ kan ká a fọṣọ ẹ̀gbọ́n ká a dáná ẹgbẹ́ ẹgbọ́n a máa ń pọ rírì obìnrin o torí wa ti ṣe rí. Súbẹ́ ní ipò tí òun mọ̀ ni pé àwọn òsì ní ìkí ara ẹlòmíì òun ni pé nìkan lọkùnrin obìnrin ní gbogbo ọmọ ìkí ara ẹbí kò fọṣọ rí kò dáná jẹ rí kò lè mọ ìlú wọn. Ṣùgbọ́n àgbà tá a jọ́kùnrin àmọ́ ń kan sára sí wọn torí pé a ti ṣe bẹ́ẹ̀ rí tí òun bó ti jẹ́ nìyẹn ó ní kí ọmọ dúpẹ́ ìdáná oúnjẹ iṣẹ́ ni ìfọṣọ iṣẹ́ ni ìtọ́jú ọmọ iṣẹ́ ni ọlọ́ba yóò mọ àwọn obìnrin lọ́wọ́.
2: Ṣùgbọ́n
3: obìnrin náà kó náà mọ ọmọ pẹ́ du èmi ni alájàpálẹ̀ mi kì í di oúnjẹ lọ nítorí mi ò lè láìkí wọn máa ra oúnjẹ ń bá tẹ̀gbá lọ sí àwùjọ àmọ́ àti ra oúnjẹ tí ń jẹ tí ń jù wá lé oúnjẹ mi láìkí wọn dáná oúnjẹ nílé tẹ́tẹ́ lẹ́gbà mọ̀ dágbùtàn wọn dáná oúnjẹ. So ṣùgbọ́n obìnrin náà káwọn ọmọ sọ pé kọ́ mọ̀ fi oúnjẹ tá a bá kó wá lé ṣe tọrọ kọ́ a ti ṣe sàárà a ní ọmọ ti sàárà o.
2: Ṣùgbọ́n inú dídùn náà ló moríya nígbà mi ọkùnrin tó bá wò you know generally ọkùnrin ojúṣe wọn ni láti provide láti mówó wọlé láti ṣe igbá láti ṣàwo ṣùgbọ́n àwọn oṣù kan máa ń wọ́n máa ń dẹrùn ju àwọn oṣù kan lọ àwọn ìgbà kan máa ń dẹrùn ju àwọn ìgbà kan lọ níwòye tèmi rò pé tí ọkùnrin bá provide nínú ilé you know ó yẹ kéèyàn máa sọ thank you ó yẹ kéèyàn máa dúpẹ́ àwọn ìwà oríṣiríṣi wá lèèyàn fi lè sọ thank you you know lóòótọ́ you can say thank you ní ọ̀rọ̀ ẹnu ṣùgbọ́n ní pé èèyàn ti ra oúnjẹ wálé ó ṣe ó dùn ó kó wọnú ilé gan pé ó ti ẹ̀gbọ́n oúnjẹ wọnú ilé ó pàkẹ́ sínú àwọn ike tó jẹ́ pé kò fi ní waste tó jẹ́ pé kò ní jẹ́ ayún ò ní jẹ́ ara ìdúpẹ́ náà nìyẹn wípé èèyàn ṣe o dúró síbẹ̀ kò jóná you know kò jóná o portion ẹ right ara ìdúpẹ́ ara ìmoore nìyẹn yẹn túmọ̀ sí pé èèyàn moore effort tí ẹni yìí ṣe ṣe mọ́ ara pò tí ẹ wá ṣe fọ́kọ ẹ o díṣẹ́ you know o díṣẹ́ properly ara ìmoore náà nìyẹn wípé ó mówó wá ló sanwó school àwọn ọmọ wípé wọ̀gán wá make effort láti make àwọn ọmọ ready for school ara péèyàn sọ thank you nìyẹn péèyàn moore péèyàn wá lo àwọn nǹkan tí wọ́n rà wá sínú ilé dáadáa èèyàn ò lò wọ́n bàjẹ́ ara péèyàn moore ni ìfi ẹ̀mí ò ìmoore hàn ó pín sí oríṣiríṣi lọ́dọ̀ àwọn ọkùnrin ẹ̀wẹ̀ nígbà míì tí obìnrin bá wà ní kitchen ó lè wà very tiring nínú sickness gan lobìnrin míì ti ń se oúnjẹ kí wá ṣe kó ṣetán kó má lè sọ proper thank you kò ń ṣe pé kó dìṣẹ̀ tán kó má jẹ́ kò kàn fọwọ́ gun kò ń ṣe kó dìṣẹ̀ tán nítorí òun bínú kó má jẹ́ kò dáa so bó ṣe rí lọ́dọ̀ ọkùnrin bẹ́ẹ̀ náà ló rí lọ́dọ̀ obìnrin ṣe mọ̀ pé ètò Sunday Oyoyo ètò bí ìgbé ayé wa ṣe lè tún gún régé sí òun la máa ń sọ hello ẹ ká sọ. God bless you sir. Yes sir.
1: Ó máa wá
4: àkókò sí tàmí sí program yìí tó rárá o pé à ń fúnra wa náà là ń gba time
2: bẹ́ẹ̀
4: lórúkọ jésù ìgbẹ̀rà fún láti bá àwọn aláṣẹ sọ̀rọ̀
2: ní
4: program tó gbé kalẹ̀ ní ti dá ọ̀ sí ìtàn tó náà tún sọ nígbà tó náà ló ń sọ tó ṣùgbọ́n tá a bá ti fi ọ̀rọ̀ ọlọ́run náà sáà bá ti tẹ̀lé ọlọ́run gan kristo ó kún wa ní orí ọ̀fẹ́ láti fi òun gan béèrè ọpẹ́ wàá sẹ́ni tí ẹ̀yẹ kó fún wa ní ọpẹ́ ní àwa méjèèjì tó bá jẹ́ pé kristo gbénu wa.
2: Mo ń gbọ́ yín dáadáa.
4: Tó bá jẹ́ pé lóòótọ́ ni àjẹ ọmọ ọlọ́run tó jẹ́ lẹ́sìn kan báyìí àbẹ́ẹ̀sìn kìtẹ́lẹ̀ àbẹ́ẹ̀sìn mùsùlùmí tí n tẹ́ ọlọ́run fẹ́ nìyẹn èyí sọ̀rọ̀ ẹ̀sìn kọ́
2: mi léèrè
4: ẹgbẹ́ ìkanbá àbìkanbá ọlọ́run fún ara ẹ̀gán béèrè ọpẹ́ jésù gan ìyẹn náà wá ló ṣe ní orí.
2: Bẹ́ẹ̀ni
4: ìkan ló padà wá
2: bẹ́ẹ̀ni. Ìdúpẹ́ ni ìmoore ọpẹ́
4: bẹ́ẹ̀ni kí ọkọ̀ bèrè ọpẹ́ lọ́wọ́ ìyàwó kí ẹ̀yìn bèrè ọpẹ́ lọ́wọ́ ọkọ̀ nínú ìdílé gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tòótọ́ ìyẹn ló máa mú ìdílé ó dáa
2: láàrin
4: tó so ọ bóyá ẹnìkan nǹkan sẹ́ẹ̀rí mo dẹ̀ fẹ́ kí yé wa ọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ fún ni a ti fún wa ju wa lọ ó ní kò sẹ́nikẹ́ni tó lòrò kó gbà bí kò ṣe
2: láti ọ̀sẹ̀ ẹ̀jọ̀ ẹ má bínú dájú studio manager ti ṣẹ́wọ́ sí wa bí mi ni ó yẹ kí n ti dá yín lẹ́kùn thank you for calling tó ó tó àsìkò tá a máa máa lọ adúpẹ́ lọ gbogbo àwọn ọ̀tọ́ pé wa á dẹ̀ lérò pé ilé ìta sọ léni náà awúlò fún wa nínú ìdílé àti gbogbo bí a ṣe ń lọ in our daily activities tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run àtúnpadè Fọlákẹ́mi Maiti lórúkọ tèmi tó sunday oyoro ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbọ́tàn ẹ tọ́jú ara yín ẹ jẹun tó dá lásìkò ẹ dáríji àwọn tó ṣẹ̀yìn àríra láìpẹ́ ó dìgbà kan náà.

0: adupe fun Olorun oba oba ajoke aye sake orun oba to fun wa ni anfani osu akoko osu keji keta ikerin karun be ati wo inu osu kejo iyen ni odun ti 2026 afi ogo fun Olorun oba e ka bo si ori eto Cooperatives and Business Clinic iye ti se ti akoko ninu osu kejo odun yi e ba pe gbogbo awon eyan wa ta jo se eto yi nile loko leyin odi pe asiko tin ti to lati tun gbe yewo ka tun gbadu ara wa ni dede agogo meji osan si meta ni gbogbo ojo simi ni bi ti oro owo oro okowo ti o ti je eyi ti o kan wa gbogbon emi nikan ko ni mo wa ni ori eto gege bi e se mo wa si ni ikoni yi lagelu 96.7 fm itunu dixon oni olowo tun mi ni ori eto leni ti o di apa otunmu bakan na ni ile agbara o te je npe ele ma ti ri wa wo ni owo ta wa yi be ni ogo ayan fe wa ni joko titi bayo na yo fi wole this is your cooperative doctor certified by the International Labor Organization for your business development and to ensure that yes, we are getting the necessary interventions. Ni jejo ni ori eto yi abere si ni wo bylaw 47 yi to soro nipa savings bi a se fowo pamo sinu cooperative awa fori e so ti target savings ati bi a se so po mo ba se le se target savings fun awon omo wa nipa lilo cooperative orisi nkan lorisirisi la n fi target savings se pe ka ran ra wa leti odun bo owo ile iwe n bo niwaju ati bebe lo leni a tun tesiwaju nipa ti target savings bi a se n fi cooperative se target savings kini a fe fi oju sun teni kini a fe fi se ojo waju wa ni awon kan ma pe ni retirement planning awon kan ma pe ni nigba ta ba dagba ta ba darugbo to dabe ni pe a fe gbe ara ṣùgbọ́n ara yẹn dàbí pé kò respond bó ṣe ń respond tẹ́lẹ̀ retirement planning la fẹ́ fi target savings ti ní la fẹ́ dojú ẹ̀kọ́ o lè jọ seminar tá a sanwó fún ṣùgbọ́n fún ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin bàbá ẹ̀yin màmá wa bí ó ṣe yé wa a lè lọ sí any length láti rí wípé àjọ gbádùn ara wa nípasẹ̀ ètò yìí ká bu omi ọgbọ́n mu omi ìmọ̀ ká fi òye kún òye kí gbogbo ẹ̀ kí ó lè lọ bó ṣe yẹ kó lọ èmi a máa sọ wípé ẹ̀tọ́ wa ni láti ní inú dídùn it is your right to be happy it is your right to rejoice ṣùgbọ́n ìgbà tó jẹ́ ẹ̀tọ́ kí ni àwọn ìgbésẹ̀ tó yẹ ká máa gbé tí a fi ní fi ẹ̀tọ́ yìí dun ara wa a sì lè máa gbé àwọn ìgbésẹ̀ yẹn kó má ti bọ́ sójú ẹ̀ ṣùgbọ́n tá a rí wípé a ń gbé ìgbésẹ̀ ìyẹn jẹ́ àfojúsùn wa ní orí ètò yìí báwo la ṣe fi owó pamọ́ sí ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ fún ọjọ́ ọ̀la wa. Ṣùgbọ́n ká tó débẹ̀ ká kọ́kọ́ gbé ìyẹ̀wò. Let's first of all examine it. Tá a bá ń sọ̀rọ̀ nípa retirement planning. Àwọn àpẹẹrẹ kan wà ká kọ́kọ́ gbé ìyẹ̀wò. Àwọn àpẹẹrẹ wo ló ń fi hàn wípé ọjọ́ iwájú ó lè mú ewu díẹ̀ lọ́wọ́? Ìgbé ayé tó há gádígádí, àwọn olóyìnbó a máa pè ní hard times. Kí ni àwọn àpẹẹrẹ? What are the signs of financial troubles and hard times in future? Ẹ jẹ́ ká kọ́kọ́ mẹ́nuba bíi mẹ́fà tó jẹ́ pé ó jẹ́ bí àpẹẹrẹ. Àpẹẹrẹ àkọ́kọ́ ni wípé tí a bá ń sọ̀rọ̀ nípa pé ètò ìsúná àbí a fẹ́ náwó tá a ní plan fún unexpected expenses kó kàn dédé wúyọ, kẹ́rù wa bà wá, kó dàbí ẹni wípé a bẹ̀rẹ̀ sí ní jágbe mọ́ gbogbo àwọn èèyàn tí ó wà nítòsí wa, bóyá ọkọ wa ni àbí ìyàwó àbáwọn ọmọ, because of the unexpected expenses that crop up. Tírú ilé bá ń farahàn ní sàkání wa, ara àwọn àpẹẹrẹ, ìkan lára àwọn àpẹẹrẹ pé ọjọ́ iwájú ó sì rí bákan nìyẹn. Bí a tiẹ̀ ní iṣẹ́ lọ́wọ́, bóyá iṣẹ́ oṣù ni tàbí iṣẹ́ àdáni, if there is a panic or hysteria whenever unexpected expenses crop up, ìyẹn sọ fún wa pé ọjọ́ iwájú yẹn kò tíì tó financial wise. Èkejì ni wípé tí ó jẹ́ ní gbogbo ìgbà la máa ń bá ara wa láì lówó lọ́wọ́ àbí owó tó wà lápò tí ò tó, insufficient or no money before the next one is received. Tó a ti rí pé kówó míì tó tẹ̀lé wa kó tó tẹ̀ wá lọ́wọ́, ó máa ń dàbí ẹni pé kò sí owó yẹn tàbí owó tó wà lápò, àpò yẹn ti lọ sílẹ̀ gan gidi. Ìyẹn sọ fún wa wípé ọjọ́ iwájú kò tíì dúró déédé tá a bá ń sọ̀rọ̀ nípa owó. Tàbí tó jẹ́ pé a máa ń ya owó kó tó di pé owó míì ó tẹ̀ wá lọ́wọ́, tá a bá tí ya owó kò tíì dúró re. Àwa tá à ń ṣiṣẹ́ oṣù kí another 30 days kó tó mú owó míì wọlé ká ti ya owó lọ. Àwa kan wà tó jẹ́ wípé lẹ́yìn bí ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù, ọ̀sẹ̀ a máa ń pè ní ọ̀sẹ̀ ìgbéraga àbí, ṣùgbọ́n lẹ́yìn ọ̀sẹ̀ ìgbéraga yẹn a wà bọ́ sí àwọn ọ̀sẹ̀ adjustment. Àwa míì kí oṣù kó tó di ọjọ́ kẹwàá, ibi tá a ti ń jẹun àárọ̀ àti ń kọ sílẹ̀, agidi ìjà pẹ̀lú ìyá olóúnjẹ, ṣe mo jẹ nìkan ti lánàá ni àti nǹkan bẹ́ẹ̀ lọ. Ìyẹn fi hàn wá pé ọjọ́ iwájú wa kò tíì dúró re nípasẹ̀ owó. Another sign, àpẹẹrẹ míì ni pípé tí a bá ń ya owó léraléra, kò sẹ́ni tí ò kì ń ya owó. Èèyàn máa ya owó ṣòwò, ṣùgbọ́n tó bá jẹ́ pé à ń ya owó yìí, owó yìí ń ga sí i, kí la dẹ̀ fi ń ṣe? A fi ń jẹun ni, a fi ń gbọ́ bùkátà ni, immediate expenses ni à ń ná lé lórí. Èyí tí àwọn tó mọ̀ nípa ètò ìṣúná owó tó máa ń pè ní mounting expenses. To ba je iru nkan to nsele ni sakani wa lele aje wi pe ta ba nsoro nipa owo ko ti ojo iwaju yen o ti ko ti duro re ko ti duro re e ma gbagbe pe leni a n wo target savings ba se le lo cooperative fun target savings towards our future si nipa ti ojo la apere kerin to fi han wi pe nipa eto isuna eni kokan wa nkan o ti duro re signs of financial troubles and hard times in future ikerin to ba je pe ta ba ti ti oro owo ba ti wuyo o ma fun wa ni idamu okan ati ara gbigbona. If your constant source of worry and stress is money, ojo waju yen o ti duro re. Ikerin niyan. Ikarun ni wi pe ise ta nse lowo ta dimu lowo lowo lowo teru ba nba wa pe ti ise iba bo kini o sele ti eru yen wa gbe wa wo yen fi han wa pe ojo waju yen o ti duro re. Ikefa o lo si odo awon osise awa osise to je npe a mo pe iye odun bayi ni retirement years boya 35 years ni bayo.
1: Yes sir.
0: 35 years abi
1: 35 years
0: abi ta ba ti pe 60 years.
1: Yes.
0: Se 60 ni abi
1: 65. 60 years.
0: Aha. Awon kan 60, awon kan 65. Awon kan gbimo sin pe kan ba won sun ti won si 70.
1: Awon academia ni.
0: Awon academia. Aha. So awa ta je osise to ba ti di wi pe awo ojo waju wa wa lo ba won bi ti awon agbara wa pe ejo e ba mi yi eji mi. Abi ta wa gangan ta lo yi. Eni to ti 40 years old to ni eko 28 si be
1: fear of unknown.
0: Yen so fun wa wi pe ojo waju yen ko duro re
1: bleak
0: ko duro re nipa se eto isuna we call it personal finance. Ti a ba wa ro gbogbo eleyi iyen so fun wa wi pe ka gbe yewo dada bi yo se ri e je ka lo si oke lohun ki a pada de ka to wa tu sile e ku

0: Assalamualaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀ rán láti lọ sí Hajj 2027 ní tẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Basunu Hajj and Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Nísan díẹ̀díẹ̀, iléeṣẹ́ Mukaddam Basunu Hajj and Umrah Service ti pe àmọ́ ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Mecca àti Medina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Mukaddam Basunu Hajj and Umrah Service rìnrìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí shop number 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bodè nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí sórí 08034075325 àti 08123331119. Mukaddam Basunu Hajj and Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
1: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
2: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
3: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
4: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
1: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
5: Ẹ̀tìyìn mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀ lù Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sì nílò Souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé. Tẹ́ lè lò nínú ilé, tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá gbéyàwó, òkú àgbà, ọjọ́ òbí, ìsílé àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀, kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality Stone Mix Blender. Ìgbàlá tí ń bẹ lórí Stone Mix Blender wa o. Stone Mix Yam Panda.
6: Àsọ̀sù ìdíyẹlẹ yọ sọ́ka.
5: Back to school items. Souvenir bags. High quality stainless pots. Doctor recommend pe ka ma lo niru asiko yi. Present iron awo gba lori lorisirisi abomafo serving dish rechargeable fans gbogbo irinse to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin se ti gbogbo color o si jora on kulele. For the original souvenir gbera nle ma lo si White Stone Souvenir ide ape odudua building directly opposite NNPC filling station ide ape Ibadan bu raja lopo o le pe 08069134989 08069134989 White Stone Souvenirs. Debi Oraja.
7: Bàbá ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
8: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìgbàrúgbà tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbárúbá ọba iṣan ara ìyànà UBA Bank nímọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
9: I see.

lọ́nà ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelu 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.

0: igba to ye ka ti gbe ese le critical work life period igba yen a se sa ire preparation se ri pe iru irin ajo awa be a gbodo dobu ire
1: reality of life
0: between age 40 ati age 50 cruise period ni yen tabi consolidation period which means pe eni to lohun ba da loan to ba ti wo age 50 o le retire at age 40 to lohun ba ti da loan o le retire so ko ni lo pe eyan gbodo lo 35 years fun awa osise tabi a gbodo pe 60 years ka to ranti pe a gbodo retire lati lo se nkan mi baba wa ni ka bere si ni se retirement planning yen iyen fi han wa wi pe ojo waju yen ti a ti ni afojusun fun a ma gbodo bere si ni gbaradi fun kini gbaradi akoko ki olodun fun wa ni alaafia
1: yes
0: igbaradi keji ni owo therefore retirement planning is not just about accumulating money to spend when the strength is weak ta ban soro nipa pe ka gbaradi fun ojo la ki se pe je kin kowo jo kin le na mi o ti emi okuku ni ma jade ma kan joko ni ma muti laaro ma je yan losan to ba dale ma je vegetable ehn ati bebe oju yen lo retirement planning ta ban gbaradi fun ojo waju wa ara won kan ti agbodo mojuto ni careful thinking about the kind of life iru igbe aye wo ni mo fe gbe nigbati gbogbo ansasoke sasodo yi to ba ti di pe ko possible mo ti o sese mo iru igbe aye wo ni mo fe gbe awon kan yi o ni o je guide iru preparation ti a fe se awon yen lo ma so fun wa ta won kan won ba so pe ni ososu mo nse 22000 kini won fe fi 22000 yen se won le ma ti ni afojusun fun sugba awon kan to mo wi pe mo gbodo se kankan lati kuro ni enu ise fun awon to je osise employees lati lo bere si ni se ise ti ara won baba ni ka bu omi ogbon mu ni arin yen awa ta je osise employees ki se igba ti retirement date wa ba ku odun meji tabi odun meta tabi osu mefa ka to wa so pe ah mo ma fe retire e je ki n pa wa lerin gankan bo ba je n pe oro erin ni awon nkan to ma n sele pelu iwadi ni arin igba ti awon to retire odun marun akoko si retirement yen aisan kan o common stroke na n pe o rampant gan laarin awon retirees nitori kini ko si adequate preparation eni to je n pe ara e ti adjust ago meje laaro o ti wa loju ona ago marun no to ma kuro nbi se awon kan wa to je n pe tolorun ba bless eyan to je n pe iru Eko lo ti n sise mo kuro l'office gan ni 5
1: o ti dele ni
0: 9 abi 10 o'clock aro ojo koji so gbogbo awon kan yen do inira die wa nbe so bo ni training to fun ara so suddenly to wa stop to shake ni yen mo o man fa bo si ara kan joko asimi a relax awon elomii nitori pe ko si adequate preparation gratuity won awon alagbeda lo ma n gba lowo won nitori kini ko si adequate preparation. Àwọn kan tó mọ̀ pé bàbá sẹ̀sẹ̀ retire ni tó dẹ̀ mọ̀ pé ilé iṣẹ́ yẹn jẹ́ ilé iṣẹ́ tó jẹ́ pé ó release owó kan sí wọn lọ́wọ́ a rí alágbèédánú wọn tí wọn ó mú business proposal wá owó yìí ẹ má jẹ́ ó sọnu o má ṣe báṣubàṣu o má ní cancel fún yín okòwò báyìí ẹni tí ò ní experience tó jẹ́ pé owó ló ní gbogbo ìbéèrè tí ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń béèrè pé ni pé ṣé lóòótọ́ ni they can't really press further to ask some far-reaching question about the business proposal wọ́n gba owó yẹn lọ́wọ́ wọn báyìí ẹ sọ pé ó ti lọ ọ̀gá ọlọ́pàá kan retired IG ló jáde lẹ́nu ẹ̀ lẹ́nu bí oṣù mélòó kan sẹ́yìn pé owó retirement òun lẹ́nu iṣẹ́ ọlọ́pàá wọ́n ti gbà lọ o
2: jíjẹ ọlọ́pàá
0: retired IG wọ́n ti gbà wọ́n ti gbowó òun lọ o kí ló dẹ̀ gbà lọ òṣèlú ló gbà lọ wọ́n ní kó wá sòṣèlú lónà tí ọrùn bọ òṣèlú ẹ̀yin olóṣèlú ẹ̀dẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ẹ má wọrí ẹ ti wọlé ẹ̀yin lẹ di gómìnà wa ẹ̀yin lẹ bí wọ́n ṣe gba owó ọ̀gá ọlọ́pàá lọ nìyẹn retired ó ti darúgbó ń sìn tẹ́bàdẹ̀ wo pé ìgbà owó ló retire ó ti gbí gbogbo ẹ ti funfun ara àwọn kan tó ń ṣẹlẹ̀ nìyẹn tá a bá ń sọ̀rọ̀ nípa pé à ń múra sílẹ̀ fún retirement owó jẹ́ ọ̀kan tá a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní fi pamọ́ gẹ́gẹ́ bí a ti sọ irú ìgbé ayé wo ni ó wù mí láti gbé dẹ̀yìn kí ni máa ṣe nígbà tí n bá fi iṣẹ́ ilé sílẹ̀ that will mean that you will receive adequate training.
1: Yes.
0: Àwa kan wà tó bá pè wá pé ẹ wá lọ fún training.
1: Seminar.
0: Ẹ wá lọ fún seminar. Ẹ wá ṣe ilé yẹn, ẹ wá lọ kọ́ ìmọ̀ yẹn, ẹ kọ́ ilé yẹn, ẹ gba òye yìí. Rárá ó ti wọ́n jù. Ó ti wọ́n jù. Mo lọ fún program kan. Was it as far back as 2009 àbí 2010?
1: Yeah.
0: That program cost me
1: $450,000.
0: So 450 ti iru emi ti mo fi se training ti mo lo fun gba yen ta ba ni ka
1: value
0: ni isin yo ti fe le ni 3 million.
1: Yes.
0: Sugbon awa kan mo pe ta ba lo gba imo yen ọjọ́ iwájú tá à ń wò yìí
1: it will be very painful
0: báwo ló ṣe fẹ́ rí ìmọ̀ ó wà lára ẹ̀
1: yes
2: ìwé kíkà náà
0: ìwé kíkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi táwa kan ti bẹ̀rẹ̀ nípa ríra ìwé ni
1: yes
0: owó tó yẹ ká fi jẹun a fi ṣe kíni a fi ra ìwé ṣùgbọ́n ẹlòmíì kò máa lè finú ẹ̀ ṣeré ẹlòmíì bragging right ni pé báwo ni mi ò ṣe ní jẹun ní 7 a.m. aago méjì àárọ̀ mo gbọ́dọ̀ ti jẹun
1: delayed gratification
0: àwa kan wà tó jẹ́ pé a gbọ́dọ̀ mọ̀ pé lóòótọ́ yẹ kí n jẹun àárọ̀ ṣùgbọ́n lọ́wọ́ tí mo wà yìí kò tí tó bẹ́ẹ̀ nítorí kíni àfojúsùn ọjọ́ iwájú owó tó yẹ ká fi jẹun a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní fi pamọ́ what are we talking about kí là ń sọ lórí ètò léni target savings wa èèyàn mélòó nínú àwa tá a jẹ́ ọmọ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ láti bẹ̀rẹ̀ sí ní ru ọjọ́ ọ̀la apart from regular savings tá à ń ṣe èmi ò lẹ́ agbára èló ni a lè máa fi ṣe regular savings iye tó bá wù ẹ́ ok èmi ọmọ ṣe tí n bá ń ṣe 500 ṣó dáa kò sí gẹ́gẹ́ bí cooperative ṣe rí kò sí iye tó mú wá tó ò ní fi ṣe savings àyàfi tó bá ti jẹ́ resolution ẹgbẹ́ yín wípé minimum savings iye báyìí ni So but beside that, Igbese wo lo ye ka gbe personally ne target savings fun afojusun ojo ila odun marun sisin odun mewa sisin ogun odun sisin to je wi pe a ma se regular savings yen a de so ni ori eto yi ni jejo wi pe ta ba nse I mean the target savings ta ba nse target savings yen ah gbodo je ki target savings ko da bi regular savings egbe to ba duro re ti won ni awon ton ni imo nipa cooperative won gbodo mo wi pe target savings o gbodo attract yields ti se dividend ori regular savings a le gbe kale ni ona to je wi pe target savings yin e le fi gba loan bo de se ma ri niyan eni to je npe target savings e nkan afojusun e ojusun meta august lawo yi
2: yes sir
0: september
2: october
0: november

0: iṣẹ́ olúwa ló máa máa ṣe.
1: You ought to be a minister of God.
0: Ẹja ènìyàn ló dẹ̀ máa máa pa.
1: You wave a fishers of God.
0: Tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣe yẹn.
1: Once you do that.
0: Ìwọ máa wọ̀ bọ́ máa lọ́wọ́ bọ́ ní lọ́wọ́.
1: See if you allow your.
0: Ìwọ máa wọ̀ bọ́ máa gba ìbò ní gbayì.
1: Or you become honorable.
0: Ẹyin ọmọ lọ.
1: Brethren.
0: Nígbà tí ìdánwò dẹ́.
1: When the temptation.
0: Dípẹ́tẹ́rù sẹ́ Jésù lọ́ba tún padà sí di ẹja.
1: Came back to his fishing.
0: Pẹ̀tẹ́rù padà sí di ẹja. A ní ẹja òun ṣe iṣẹ́ rẹ. Ó ṣe jẹ́ pé nǹkan tó ń ṣeṣẹ́ ló dún orí mọ́ gbọ̀ngbọ̀n rọ́gbọ̀n.
1: Are you finding yourself in a wrong profession or trade?
0: Kẹ́nìyàn máa ṣe iṣẹ́ tí kì í ṣe tiẹ̀.
1: Finding yourself in a wrong profession.
0: Pẹ̀tẹ́rù.
1: Peter.
0: Ẹyìn tó ṣe ń jọ sí tó rí nǹkan kan.
1: What you did in the past and then.
0: Ó tún padà sẹ́nu ẹ̀ again. Lẹ́yìn ikú àtàjíǹde Jésù.
1: After the death and resurrection of Christ.
0: Pẹ̀tẹ́rù máa tún lọ ń pẹja.
1: Peter went back into his old profession.
0: Ẹ tún wọ Pẹ̀tẹ́rù, ẹ wáyé Pẹ̀tẹ́rù.
1: Look at the life of Peter.
0: A ní iṣẹ́ yìí kì í ṣe iṣẹ́.
1: You are in the wrong profession.
0: Ọlọ́run ò máa ní jẹ́ òṣìṣẹ́ oníṣẹ́.
1: Amen.
0: Ẹ̀yin lè ṣiṣẹ́ oníṣẹ́.
1: It's possible you find yourself.
0: Dáadáa.
1: Very possible.
0: Dáadáa. Kẹ́yìn ọmọ ṣiṣẹ́ oníṣẹ́.
1: Finding yourself in
0: the wrong profession. Wà á dẹ̀rọ pé ò ń ṣiṣẹ́.
1: On three.
0: Àṣẹ iṣẹ́ oníṣẹ́ ló ń ṣe.
1: You will be calling yourself professional. Whereas no.
0: Mo rántí ẹnìkan.
1: I remember somebody who.
0: Kókò ló ń ta.
1: He sells cocoyam.
0: Kókò ló máa ń ta lóyìnbó.
1: At Oyinbo market.
0: Ni wọ́n bá sọ fún pé kókò títà kì í ṣe iṣẹ́.
1: Selling cocoyam is not your true profession.
0: Kí ló máa jẹ́ kí n mọ fẹ́ ṣe?
1: What do I do?
0: A ní aṣọ, aṣọ ló yẹ kó máa ta.
1: Supposed to be cross selling.
0: Ká ní aṣọ ló ń ta. Wà á ti ní láríjẹ léyìí lọ.
1: You will have made it more than this.
0: Wo la fẹ́ gbèrò owó ra aṣọ tá a máa máa ta aṣọ báyìí.
1: How do we make money?
2: Ẹ eléyìí tó ń ṣe yìí náà máa ṣe díẹ̀ tí o bá ti ń kojọ.
0: Owó tó bá ti kojọ báyìí, ìwọ lọ máa ra aṣọ.
1: The little money you got
0: there. Wà á máa rí bọ́n ṣe máa ra aṣọ yẹn lọ́wọ́ ẹ.
1: You will see customer.
2: Díẹ̀ ọkọ̀ owó kókò yìí náà ló máa fi di aláṣọ.
0: Ẹyin ọmọ Ọlọ́run.
1: Brethren.
0: Tẹ́ ẹ bá rí ṣọ́ọ̀bù tí ọmọbìnrin yìí gbà ní Òyìnbó.
1: If you see a shop eventually.
0: Ní aṣọ.
1: In terms of clothing selling.
0: Láti kókò.
1: From cocoyam seller.
0: Nígbà tó bẹ̀rẹ̀ sí ta aṣọ.
1: When she began to.
0: Tẹ́ ẹ bá rí ṣọ́ọ̀bù ẹ̀ ó kúrò ní. Ìyá oníkókò náà náà ń pè ó.
1: They say call her by her own name.
0: Àwọn ọmọ yìí ń pè lórúkọ ẹ̀ pé ìyá oníkókò. Ṣùgbọ́n ó ti wá di aláṣọ rẹpẹtẹ. Ó ti ṣí ṣọ́ọ̀bù rẹpẹtẹ. Bí ìbá ṣe ta kókò yẹn.
2: Títí ọjọ́ ayé ẹ̀ ni.
0: Ẹ̀yán lè ṣiṣẹ́ tí kì í ṣe tiẹ̀.
1: You can be doing or find yourself in a profession that is not your real profession.
0: Kéèyàn máa ṣiṣẹ́ oníṣẹ́.
1: Finding yourself in a wrong profession.
0: Pẹ̀tẹ́rù.
1: Peter.
0: Ṣẹ̀bọ́n ti sọ fún ẹgbẹ́ ìjà èèyàn ló máa máa pa.
1: You have been told you be fishers of men.
0: Ẹ̀wọ̀ ló tún gbé dání yìí ní ìsìn.
1: Why are you going back?
0: Kóòtù ẹ̀dẹ̀ ló máa gbàdúrà bó dẹ̀ ṣe máa pẹja ènìyàn.
1: Why not be praying to be
0: fishers? Ọtún tún gbá àwọn ọ̀rẹ́ ìgẹ́.
1: You are into your old trade.
0: Nínú John 21, Jésù ti kú.
1: Jesus has died.
0: Ó ti jíǹde.
1: And resurrected.
0: Gbà tí Pẹ̀tẹ́rù dẹ̀ mọ ohun tó máa ṣe.
1: When Peter could not know what to do.
0: Ẹ̀gbọ́ ohun tí Pẹ̀tẹ́rù ṣe.
3: Lẹ́yìn kan wọ̀nyí. Jésù tún fi ara rẹ̀ hàn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ létí òkun Tiberia.
0: Bẹ́ẹ̀ni.
3: Báyìí ni ó sì farahàn.
0: Bó ṣe farahàn wọ́n rèé o.
3: Simoni Pẹ̀tẹ́rù.
0: One.
3: Àti Tọ́mọ́sì tí à ń pè ní Dídímù.
0: Two.
3: Àti Nàtánẹ́lì ará Kánà ti Galilee.
0: Three.
3: Àti àwọn ọmọ Sébédè.
0: Yìí làwọn yẹn ó di márùn-ún.
3: Àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì mìíràn jùmọ̀ wà pọ̀.
0: Gbogbo wọn di mélòó báyìí? Wọ́n di méje. Gbogbo wọn ti kọ́ ara wọn jọ.
1: They have gathered themselves.
0: Èmi dẹ̀ ń sọ fún ẹ pé.
1: I'm telling you this.
0: Pẹ́tẹ́rù ló lórí wọn lọ́jọ́ náà.
1: Peter was the chairman that day.
0: Àwọn tí kì í ṣe iṣẹ́ wọn tó jẹ́ pé iṣẹ́ oníṣẹ́ náà máa ń ṣe.
2: Kì í dẹ̀ ṣe iṣẹ́.
1: And that is not his real
2: profession. Kì í ṣe iṣẹ́ yìí. Pétérù iṣẹ́ yìí kì í ṣe iṣẹ́.
1: Peter, this happened to be your.
2: Ó mẹ́ja yẹn pa gan o.
1: He knows how to make.
2: Kéèyàn máa ṣe iṣẹ́ tí kì í ṣe tiẹ̀.
1: Wrong profession.
2: Kó dẹ̀ mọ́ ṣe gidi.
1: And you call yourself
2: professional. Ó is a professional. Kì í dẹ̀ ṣe iṣẹ́.
3: Simoni Pétérù wí fún wọn pé èmi ń lọ pẹja.
0: Èmi ń lọ pẹja.
3: Wọ́n wí fún un pé.
0: Wọ́n wí pé.
3: Àwa pẹ̀lú ń bá ọ lọ.
0: Ẹni tó ń ṣiṣẹ́ oníṣẹ́.
1: Wrong profession.
0: Gbogbo wọn ti gbà pé ọmọọṣẹ́ yẹn.
1: They believe it was their boss and he knows the job.
0: Wọ́n láwa náà máa bá ẹ lọ.
1: We shall follow you, sir.
0: Kò tiẹ̀ sẹ́ni tó tẹ̀ dẹ̀ sọ pé Pétérù èyí tó ṣe ń jọ sí tó rí nǹkan kan mú èmi ò lọ o.
1: I'm not following you anymore. Eh?
0: Gbogbo àwọn méjèèje.
1: All the seven of them.
0: Ni wọ́n sọ pé wọ́n ń bá Pétérù lọ.
1: They agree to follow you.
0: Which means.
1: Ó túmọ̀ sí pé.
0: Pétérù mọ̀ọ́ṣẹ́ yẹn ṣe.
1: Peter was an expert.
0: Kì í ṣe pé kò mọ̀ọ́ṣẹ́.
2: Ṣùgbọ́n kì í ṣe iṣẹ́.
1: But that should not be his real core profession.
0: Àbí ṣé orí báyìí. Gbogbo àwọn yẹn náà. Kì í ṣe iṣẹ́ wọn o.
1: Others they are not in the.
0: Gbogbo wọn yẹn gbogbo wọn ló máa ṣiṣẹ́ olúwa o.
1: All of them will have been
0: ministers. Ẹ wọ ibi tí wọ́n kọrí sí o.
1: But look at the director they were following.
0: Ìgbà tá a dẹ̀ máa wọ chairman.
1: Àwọn alága wọn.
0: Ó jẹ́ ẹni tí ó jẹ́ pé ó ti ṣe kinní ìrí orí nkankan.
1: You are once a failure in this profession.
0: Orí nkankan àfìgbà tí Jésù dé.
1: Until Jesus came to your life.
2: Ní ìsìn tí Jésù dẹ̀ ti lọ.
1: Now that Christ departed.
0: Kí ló tún ń wá lọ síbẹ̀.
1: Why have you gone back?
2: Iṣẹ́ tó o mọ̀ ọ́ ṣe tí kì í dẹ̀ ṣe tiẹ̀.
1: That is not your profession.
0: Ọlọ́run á gbà lọ́wọ́ rẹ̀.
1: Amen.
0: Èyí tí ó jẹ́ ti ẹ gan ló máa gbélé ẹ lọ́wọ́. Mo ti ẹ̀ fẹ́ kó sọ pé Jésù má jẹ́ ń ṣiṣẹ́ oníṣẹ́. Ó máa ti sọ bẹ́ẹ̀.
4: Tẹ bá ń fẹ́ láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí WhatsApp, send yes sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08096781135 08096781135 Kódo àbísí ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Àmì.

ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n ti ṣàlàyé báyìí pé àwọn tó jẹ́ aṣojú sí àwọn orílẹ̀-èdè lágbàáyé òun náà ló jẹ́ pé wọ́n ti dúró wá ń báyìí látàrí lẹ́tà ilé tí wọ́n gbà látọwọ́ ìjọba àpapọ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Olùbàdàn tìlú Ìbàdàn náà ni wọ́n ti kẹ́dùn pẹ̀lú ẹbí àti ara ọ̀jìnì agbóhùnsáfẹ́fẹ́ ni olóyè Lékan Àlàbí eléyìí tó dágbére fún ayé yìí. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà náà ló ti darapọ̀ mọ́ àwọn orílẹ̀-èdè lágbàáyé eléyìí tuntun méjìlá níye láti dáàbò bo orí òkun ti pupa látàrí ìkọlù eléyìí tó ń ṣẹlẹ̀ lórí òkun ọ̀hún. Ọ̀jìnì agbábọ́ọ̀lù nígbà kan rí fún ikọ̀ ti Super Eagles Victor Anichebe òun náà ni ó ti ṣetán báyìí láti ra ikọ̀ agbábọ́ọ̀lù kan ní orílẹ̀-èdè ti England ní báyìí ẹgbọ́rùn-ún lẹ́kùnrẹ́rẹ́.

Gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé òun náà ni ó ti kẹ́dùn báyìí pẹ̀lú àpapọ̀ ẹni tí ń ṣe Olùbàdàn ti ìlú Ìbàdàn Ọba Rashidi Adéwọ̀lú Adéládọjà òun náà ni wọ́n ti kẹ́dùn pẹ̀lú ìpapòdà abẹ́sẹ̀ ti Olùbàdàn ti ìlú Ìbàdàn ẹni tí ń ṣe Lékan Olóyè Lékan Àlàbí ẹni tí ó dágbére fún ayé yìí ní òwúrọ̀ ọjọ́ Àbámẹ́ta ní ìlú Èkó ní ẹni ọdún mẹ́rin dẹni àádọ́rin níbẹ̀ náà ló jẹ́ pé gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ọba Ládọjà òun náà ni wọ́n ṣàpèjúwe Olóyè Lékan Àlàbí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbáṣàgà àti ọ̀kan gbòógì nínú gbígbé ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ga pàápàá jùlọ nínú ọ̀rọ̀ ìròyìn títí di ojú òkú rẹ̀ náà ló jẹ́ pé ọ̀jì ni agbóhùnsáfẹ́fẹ́ ọ̀hún àti oníròyìn ọ̀hún òun náà ló jẹ́ pé ó jẹ́ agbáṣàgà tó sì jẹ́ pé ó jẹ́ adarí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ náà ni wọ́n ṣàpèjúwe Olóyè Lékan Àlàbí gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ pé ó ti jẹ́ akọ̀wé fún ìròyìn fún àwọn gómìnà oríṣiríṣi àwọn gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ náà ni onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé náà ni ó fi ọ̀rọ̀ ọ̀hún léde láti ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn ẹni tí í ṣe Sulaimon Ọlárẹ̀wájú níbi tí wọ́n ti kẹ́dùn pẹ̀lú ẹbí àti ara bàbá ọ̀hún àti mọ̀lẹ́bí ti Àlàbí bákan náà náà ni ọba Ládọjà náà ni wọ́n tún sọ̀rọ̀ jáde láti ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ọ̀rọ̀ ìròyìn ẹni tí í ṣe Adéọlá Ọlọ́kọ̀ látàrí bí wọ́n ṣe ṣàpèjúwe wípé Olóyè Lékan Àlàbí òun náà ló jẹ́ pé òun àti ọba Olùbàdàn ti ìlú Ìbàdàn náà ni wọ́n jọ dàpapọ̀ ní agbègbè ti Bonfoto ní ìlú Ìbàdàn ní ìsàlẹ̀ òsì.

Gómìnà ti ìpínlẹ̀ ti Kaduna Senator Ọ̀nbásanni òun náà ló ti fi ìdí ẹ̀ múlẹ̀ báyìí pé ìṣàkóso òun náà ló ṣetán láti tẹ ìwà ọ̀daràn rí pátápátá ní ìpínlẹ̀ òun. Ó sọ̀rọ̀ ohun di mímọ̀ nígbà tí wọ́n ń ṣeyẹ ìkẹ́kọ̀ọ́ àti ìgbaradì jáde fún àwọn aṣọ́gbó eléètò tó bíi 1,000 níye. Níbẹ̀ náà ló jẹ́ pé ìfọwọ́sowọ́pọ̀ náà ni wà pẹ̀lú ẹ̀ka eléètò orí sí ètò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà níbi tó ti ń ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé àwọn tuntun 1,000 níye òun náà ni wọ́n ti kẹ́kọ̀ọ́ tí wọ́n sì jẹ́ ọ̀jìnì nípa ètò ààbò. Wọ́n á ṣàlàyé wípé àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ ọ̀hún tó sì jẹ́ pé wọ́n ti wà ní ẹ̀ka ètò ààbò ọ̀hún òun náà ni wọ́n rí pé wọ́n tẹ àwọn ìwà agbésùmọ̀mí rí pátápátá ní ìpínlẹ̀ ọ̀hún. Lára ìkẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n kọ́ òun náà ni láti lo àwọn nǹkan ìjà ogun àti ọgbọ́n àtinúdá eléyìí tí wọ́n fi gbógun ti ìwà ìgbésùmọ̀mí àti ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ ti Kaduna. Ìròyìn àgbáyé ló ní ṣe tí gbọ́yìn láti ìkànnì ti Lagelu 96.7 òkè gajòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè. Ìjọba orílẹ̀-èdè ti Nàìjíríà náà ni ó ti darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ àwọn orílẹ̀-èdè lágbàáyé eléyìí tó tóbi 12 níye eléyìí tí wọ́n parapọ̀ báyìí láti máa dáàbò bo àwọn ọkọ̀ ojú omi eléyìí tí ó lọ tó ń bọ̀ báyìí lórí omi ti Red Sea. Níbẹ̀ báyìí náà ni ó jẹ́ kí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta láti ẹnu ti ìjọba ti orílẹ̀-èdè ti Saudi Arabia níbi tí wọ́n ti ń sọ síta báyìí wípé àwọn aṣojú eléyìí tó tóbi orílẹ̀-èdè bíi 43 òun náà ni wọ́n ti ń parapọ̀ báyìí láti jẹ́ kí ètò ààbò kí ó dúró dàn. Wọ́n ní ìkọlù ọ̀hún náà ni wáyé lórí òkun pupa ọ̀hún tó sì jẹ́ pé àwọn ọkọ̀ ojú omi eléyìí tí ó ń gbé epo lọ gbé epo bọ̀ òun náà ni àwọn kan náà ni wọ́n tún ń kọlù. Lákòótán ìròyìn ti eré ìdárayá.

0: Ọjí ni agbábọ́ọ̀lù nígbà kan rí fún ikọ̀ ti Super Eagles Victor Anichebe. Òun náà ló ti ń léwájú ẹni tí yóò máa ra ikọ̀ agbábọ́ọ̀lù ilé tí ó fìdí kalẹ̀ sí orílẹ̀-èdè ti England Bromley. Gẹ́gẹ́ bí ìròyìn ilé tí ó ta kọ́sọ́ jáde, wọ́n ni pé Anichebe náà ló ṣetán láti ra ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún ilé ìtúnbẹ̀ ní ìsọ̀rí kejì nínú líìgì ti orílẹ̀-èdè ti England. Níbẹ̀ náà ni wọ́n ṣàlàyé pé Bromley òun náà ló jẹ́ pé ó ti ń gbaradì báyìí láti wọ sáà titun lẹ́yìn ọdún mẹ́ta, eléyìí tó jẹ́ pé wọ́n ti ń gbìyànjú láti bọ́ sí líìgì alákọ̀ọ́kọ́ tó pè ní League One. Anichebe náà ni ó ti lo ọdún mẹ́wàá gbáko ní ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti England níbi tí ó ti kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Everton, West Brom àti Sunderland nígbà tí ó sì ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ ní orílẹ̀-èdè ti England. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀lẹ́ títò ní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó ilé tí ó ṣùyọ̀ lẹ́ẹ̀kan sí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà lọ ti ṣàlàyé báyìí wípé àwọn aṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà sí àwọn orílẹ̀-èdè míì náà ni wọ́n ti dúró wá ń báyìí láti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yọ sọ́kà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Olúbàdàn ti ìlú Ìbàdàn náà ni wọ́n kẹ́dùn pẹ̀lú ẹbí àti ará pàápàá jùlọ àwọn olólùfẹ́ olóyè Lékan Àlàbí ẹni tó dágbére fún ayé yìí. Orílẹ̀-èdè wa Nàìjíríà náà ló ti darapọ̀ mọ́ àwọn orílẹ̀-èdè tó kù lágbàáyé láti dáàbò bo orí òkun pupa látàrí ìkọlù eléyìí tó wáyé lórí omi ọ̀hún. Ọjí ni agbábọ́ọ̀lù nígbà kan rí fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Super Eagles Victor Anichebe. Òun náà ló ti ṣetán báyìí tó sì ń pè àmọ̀ láti ra ikọ̀ agbábọ́ọ̀lù ti Bromley lórílẹ̀-èdè ti England. Wọ́n ní àpapọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀lẹ́ ti tòní fún ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn eléyìí tí ó lè ta kọ́sọ́ jáde ẹ kàn sí wa lórí ìtàkùn ta àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelufm.com àbíkẹ́ ẹ kàn sí wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà lagelufm 967 àbí lójú òpó ti Facebook pẹ̀lú tọ̀nà lagelufm 96.7 Tunde Ọ̀làwò lólóòtú ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Babatunde Moronkeji Martini Salau ló ti ń ròyìn akúsẹ́mi òní o ẹ ṣe tẹ́ ń gbọ́ wa.
1: Lagelu FM 96.7

0: orí ètò yìí ètò wa ọkẹ jẹgbẹ náà ni ń lọ lọ́wọ́lọ́wọ́ iléeṣẹ́ rédíò ti lágelu rédíò ẹlẹ́rọ amí òjìjì àtún ti dé bá a ti dínú kó tó di pé àbí àwọn ètò sọ́tàn ọ̀wà polówó ìyá ọ̀wà kiri àwọn ọjà tí ń bẹ́ lẹ́kọ̀ wá kiri lọ kò lè rówó mú lọ sùkú.
1: Dona ṣé inú òtútù ilé
0: yẹn
1: lè yọ àjọ oníṣòwò. Ìbá bí ọmọ ní ọ.
0: Bàbá wa já bí ọmọ lónìí kiri.
1: Nídàí.
0: Gbogbo oúnjẹ tó ń jẹ. Ẹ bá rẹ̀ dà sọ̀.
1: Nídàí.
0: Ọ ń jẹun.
1: Ló gbé abọ́lé.
0: Ó tún gbé ọtún fẹ́ ra nǹkan kí n fún ọ lówó. Ó kiri o.
1: Nídàí ni wà gbígbẹ́
0: lẹ́nu. DJ Spider.
1: Ìbá bí ọmọ nìwọ náà.
0: DJ Spider. Má wojú wúṣẹ́ o. Bá ń gbé olùkọ́ tètè kiri lọ.
2: Lagelu FM 96.7 O bale bagere o wole pelu steez o pita yo o bi awo sti pita jagun labi okun ogun gentleman on the body system o gbon tarigi akanse pita ase to ba orisirisi aisan bi adota ninu agwa ara wo ya ya 50 pita be ti gbogbo bere to dati e mo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 pita wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal david lati sese ki ati sun ton wa fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 pita ko sunrayo ko fun baby e tan nibikibi nibi gbogbo ati nigba kuba 50 bitters is produced by the 50 waves limited esilerira kaakiri gbogbo bi ti won tin taja to jojulowo office address wa ni lot 3 light and craft building basorun ibadan while our head office is at ojaja mall abraham adesanya ajah lagos to be our distributor call 0704-318-3929 50 bitters nafdaki jolote
3: Baba, akọrin látàárọ̀ ni. O ti sú mi. Ibo gan la nlọ bolẹ̀ mú mi lọ.
4: Arákùnrin, fọkànbalẹ̀. Ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́.

Assalamualaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀ràn láti lọ sílé Hajj 2027 ní ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Baasuna Hajj and Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Nísàn díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Baasuna Hajj and Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Mukaddam Baasuna Hajj and Umrah Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí shop number 1 Ọlọ́yà Shopping Complex, Ọjà Bodè, nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mukaddam Baasuna Hajj and Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.

0: ng láti bẹ̀rẹ̀ lónìí.
1: iRecharge sanwó iná ní rọrùn.
2: Ó balẹ̀ bàgẹ́, ó wọlé pẹ̀lú steeze. Gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀sí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit láti ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Bashorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 bitters NAFDAC Ijolote.
3: Ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́lẹ̀ lò nínú ilé tẹ́lẹ̀ fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam pounder
4: àsọsùdìyànlẹ̀ yọ sọ́ka
3: battle school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pe ka ma lo niru asiko yi present iron awo gba lori lorisirisi abomo for serving dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo fẹyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin ṣe ti gbogbo kọlọ o si jọra ohun kulẹlẹ for the original souvenir gbera nle ma lọ si Whitestone Souvenir ide ape odudua building directly opposite NNPC filling station ide ape Ibadan bu raja lọpọ o le pe 08069134989 08069134989 Whitestone Souvenirs. Débi ọ̀rajà.
5: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà tí iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
6: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rìn ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
5: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ o.
7: Ọlọ́wọ́ gbọ́gbọ́rọ̀ is turning things around.
8: Ṣùgbọ́n àti ṣe ní yàrá òkè lọ́jọ́ wọn ni. Ẹ̀mí olóró yóò tó ń balẹ̀ àwọn ìránṣẹ́. Pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ̀rẹ̀ láti Wednesday 12 bí Friday 14th August 2026 pẹ̀lú ìpè ọlọ́run tó dájú lórí ìránṣẹ́. Prophetic Akinbíyìmá 2026 Apostolic Meeting. Ìwọ náà darapọ̀ wá gba agbára ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀. Kí ewu àkókò yìí má baà kọ́ dànù. Ìwọ náà ò lè ṣèdàyọ̀. Ọjọ́ Wednesday 12 bí Friday 14th August 2026 láago mẹ́sàn-án òwúrọ̀ 9 AM. This is more than a meeting, it is a divine encounter with God through his anointed servant. Prophetic Akinbíyìmá 2026 Apostolic Meeting. Ọjọ́ Wednesday 12 bí Friday 14th August ni láago mẹ́sàn-án òwúrọ̀. Lẹ́mi olórin yóò fi máa balẹ̀ gbogbo àwọn ikọ̀ rẹ̀ àtòṣìṣẹ́ nínú ìjọ̀rò wọn lágbára. Gbogbo ẹ̀ ni Christ Power Buster Adégbàyí Ife Ìbàdàn Express Road Ìbàdàn Eagles Association of Ministers ló ṣàgbátẹrù ẹ̀. Ìwọ náà wàá gba agbára kó o lè ṣe tayọ.

0: uma filha me lá no choro. Ah, pelo caminho.
1: Tô bom, colhe aí ele já
2: não
1: se malha. Você vai vale aí ele. Baba o kodu ki aye mo ya o atu botan baba si da
2: talo wa nbe. Hello.
3: Hello.
2: Hello sir.
1: Ah baba mi ade mo
3: awa mi o
1: dabi
3: awu wa kan o
1: aye mo mo je wa nu ni ra
3: eh ni ni ya
1: ami o
3: adugo do lo baba mi o fi story.
1: Olúwa ṣeun.
3: Kò rí àràrà kó tó kú. Kú tó dànù. Wọ́n fún ọkọ̀ ilé ẹ̀kọ́ ma.
1: Láláì.
3: Àtàwa. Ó dà ní apá. Àdánù bàbá sápá wọn. Iṣẹ́ ìbàdàn nìkan. Ìyẹn Ṣọ̀yọ́ State. Gbogbo Nàìjíríà ni.
1: Ẹ pé gbogbo àgbáyé.
3: Gbogbo àgbáyé. Ṣé ẹ bá ń sọ̀rọ̀ báyìí?
1: Ben.
4: Ẹ bá wo ó fà ìgbàgbá ó yẹ káwọn ọ̀dọ́ ka wọn tún tún ka bàbá gbìyànjú wọn á jẹ́ nìkan pẹ̀lú bọ́lá òsì blẹ́sùn ọgbẹ́ bá ṣe ń sọ táwọn èèyàn tún sọ kò wáyé máyà rárá àti gbọ́tàn wọn ti pẹ́ àti ń kàrọ̀ wọn ti pẹ́ àti pé àbá ìṣìnkú àbí ọkọ̀ wọn ò bàjẹ́ àwọn ọ̀dọ́ kakọ́gbọ́n bẹ́ o àbí ọmọwé ayélujára láti tàn látẹ.
2: Ẹ já fún ẹnìkan láàyè sí péré ká kúrò lórí lẹ́yìn. Hello.
5: Ẹ̀rọ kálẹ̀ mi.
1: Ẹ kálẹ̀ sà.
5: Olúgbà.
1: Ayé amẹ́jẹ̀ wà náà nira.
5: Olúkọ Alelu.
2: Ẹ kálẹ̀ o.
5: Ìkọ̀ ní sọ yín kò ní sẹ́mi yín. Àlàbọ̀ ọkọ̀ ìyàwó ẹ̀ bá bẹ̀rẹ̀ jìn láti lomi. Ẹ kú àtẹ̀mára. Ọlọ́run ní já rú rẹ̀ mọ́. Ẹyin bàbá rí ayé wá àwọn rí ayé lò. Ìtàn fílẹ̀ ọlọ́run ní tí ó
1: orílẹ̀-èdè yóò dẹ̀ kú ètò ọ̀nà tó
2: nà mí. Ẹ já fi máa bá òun torí abáníkà fi ojú òpó lẹ̀ fún ọjọ́ òní nìkan fún bàbá ilé oṣù bàbá lórí ẹ̀
1: ni. Ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀.
2: Ó tó bẹ́ẹ̀ o.
1: Àwa ò ṣe é rí ni o. Ẹlòmíì àgbọ̀dọ̀ fi ìṣẹ́jú mẹ́wàá gan-an tàbí ìṣẹ́jú márùn-ún gan.
2: Bẹ́ẹ̀ ló ń bẹ gbogbo ẹlòmíì arákùtùkù ẹ̀rọ
1: náà. Kọ́ so ọmọ ṣeun ọwọ ajá fún àwọn ẹni àbí.
2: Ọya. Hello.
6: Hello.
1: Ẹ̀ka lẹ́sà.
6: Àpọ́sù Ṣọ́rálé láti Rúwà.
1: Ẹ ṣeun ṣeun. Ẹ ṣeun.
6: Kí yẹn kú ara fara kù.
1: Ẹ ṣeun.
6: Ọdún àjì síra wọn o.
1: Àmì.
6: Òní jẹ́ tẹ̀lé-tẹ̀lé o.
2: Àmì Ọlọ́run.
6: Mo tún wá fi sílẹ̀ òní bàjẹ́ o.
2: Àmì o.
6: Ó dàbọ̀.
2: Ẹ ṣeun.
1: Ẹ ṣeun.
2: Ta ló wà ń bẹ?
1: Ẹnìkan
2: ló kù ẹ. Ẹnìkan ló kù ẹ. Hello.
1: Hello. Hello.
2: Sá.
1: Sá àbíkẹ́ wọn.
2: Àbáyé Amalé Aziz.
7: Ìbàdàn sọ nǹkan nù.
2: A sọ nǹkan nù.
7: Alákọ̀ọ́dúpẹ́ ni. Aṣọ kan náà kọ́ ló tó jẹ́ kọ́ lọ já tó rírú wọn mìíràn.
2: Àmì
7: ò rẹ̀ kan láàrin ọgọ́rùn-ún ọdún.
1: Nǹkan lọ ń bàdàn o.
2: Ìṣẹ́bà fẹ́ wáyé.
7: Kọ́lọ já rí àrípàrọ̀ ọdún wọn.
1: Àmì ò àmì ò. Àmì ò.
7: Bàbá dáadáa. Bàbá ṣe ìlú ọmọ ni.
1: Bàbá dáa o.
7: Bẹ́ẹ̀ ṣe ní nǹkan tó wọ́n rẹ àwọn ńlẹ̀ pátápátá. Ẹ̀
2: àmì o.
1: Kẹ́hẹ́ tó lọ Alhaji Anbarí Aziz. Hello.
2: Wọ́n ti lọ. Àròmọ ló kú láàrin àwa.
1: Bẹ́ẹ̀ni.
2: Àròmọ ló kú
1: ní wa. Bọ́lá ní sọ ọ máa sọ ní àbúrò.
2: A fẹ́ sí pàdé nílé mẹ́ta wọn.
1: Táwo.
2: Àwọn àbúrò mi.
1: Àwọn àbúrò mi nínú.
2: Ṣé ń dà sí ni?
1: Ṣé màmá bímọ fún bàbá ni? fi koko ko to la so ai ka ma fi oro le soro o ri pe ni ijejo a soro nipa ololu
2: be ni
1: a si si alaye to ye ni yeke yeke
2: ta ki wole repete
1: a ka iwole a kan ti en pe wa eh sada ki ka bi se so pe keyan o ma jade kene kan ko ma lo bi kan lo didi ose kan sugbon ma mo pe bi la kai ba se ma le yo se moro gbe kale mo
2: be ni
1: eh yo lori ero aye lukara ngbo ni ka bi se so pe kene kan ko ma jade fo didi ose kan
2: ko si
1: ngbo won ti so en to je mo gaji ile aje oloye Kasim Abija ana wa sori eto yi ti an pa bi ti an ya bi dun e ma ya foto ololu o benu e ma yoju e ma binu bo se mo wa la lenu e ma yoju ololu yeye spider temale ato te oke ozin e ma yoju wo lolu
2: e ma yaworan re
1: e ma yaworan re
2: eleti kokun ni gbo
1: o ni gbo o eh
2: o ma jiri e bayi
1: be ni ne ijeta ni le aje la la lu iropo bi ba ya ni a ru obirin on de o to wo bi wo loju
2: ka
1: to so pe eyan le wo o wa to wo be wo loju this is siano kolon osa you were done
2: no espera da ku da na mo le pe
1: yelo
2: mo le agbon si se fun
1: kini amola
2: agbon si se fun

0: Kaba kwada.
1: Ay, Olugbo.
0: No.
1: Ti osele ne ose tolo mi o de le koda o o disappoint mi o
0: ke mo se o
1: n to si sele si o to mo ko ti sele se mi na
0: oro mi meji adanko ni
1: abala so anya ni John Lana aya wa ma katike
0: be ni moju
1: wọ́n ti ń kún mọ́ jù
0: bẹ́ẹ̀ni
1: owó tí mo ná ọ bà mí lọ́kàn jẹ́ ohun
0: kí ló dé
1: ìyàwó rẹ lèmi rò pé mọ́ náwó fún
0: àǹtí rẹ ni
1: àtà àǹtí ẹ ni
0: àǹtí ẹ ni àǹtí ẹ ni
1: gbà máa náwó tán ní àárín pé dájì emi re mo ni ta leyin o
0: anti eni
1: yawura ni mo ni yawura ti bo so si ma pe kene itinju ni owo ta ti na fun yan be la ti en papuru ma mi mo wa wo pe ah nte san mo ju saku ba ki
0: se o ba si obi mi o le jade be mo so fun
1: kala ba wa pe eyan wa wo o si ri pe to ba gbagbe ngba titi to soku baba titi ake so la mo
0: o te ti yemi spider
1: ngba titi se oku ma da won ma da lohun eni o fe yun na lorun ni nwa o oro ti n dun mi mo so fun o oku ku wa nbe
0: ah yẹ méjì láyé lọ
1: bó o ṣe mọ nǹkan mo tó ọdẹyẹ ògùn tó fi gbẹ ìlílẹ bàbá ò fi ẹgbẹ ìgò kọta
0: ìrọ ohun alágòrò rà wà lò
1: ọsàn fẹ gbẹ rẹ lílẹ náà ni
0: àfẹsẹtẹ
1: àfẹsẹtẹ
0: kó lè dùn kókó
1: lè wọn mọ pé yẹba ìrẹ ti mú
0: ìrọ kó lè dùn kókó lè láti ń ṣẹṣẹ
1: wá wo ń tọ̀sẹ̀ lè jọ náà
0: kí ló dé
1: ìbá wà ń bẹ tá a wá dà mọ̀mọ́ ọfẹ wọlé sáadá mọ̀mọ́
0: sórí
1: dídé tí ó sì dé sáàtún àmọ̀ kò ní ìjọ tí wà lọ tí ẹ wà ń jó sọ́tọ̀ kẹ́ńtà náwó fún kí tó ń pé lógùdú sóòrí mi ni mo lẹ́mí ò rí ọ́ sẹ́wọ̀n tá a níyìn oní títí akínsọ́lá sẹ́wọ̀n àpẹ́ mọ̀ mí ni mo lé mi
0: ọba àbíta ilẹ̀ bó wòde
1: àbíta ilẹ̀ bó wòde tẹ̀bi àlọ́tàn
0: èmi ló tásọ fún yín èmi lè yín
1: àbúrò mi lè náwó fún ọ̀rọ̀ púpọ̀ àtẹ̀rí ọjọ́ rìn ni àbúrò rẹ̀ ń tà ní ọjọ́ náà yìí kọ́ yà lọ
0: ṣé yà lọ gbọ̀ngàn ni
1: tó yọ gbogbo
0: sáàbùrò
1: sójú ẹsẹ̀ kábùrò ti pẹ̀yìn dantí ẹ̀ tó ti gbàgbé
0: ẹ tó rí fà
1: sójú ẹsẹ kó ti pẹyìn dà àbúrò ìyá kò lójú
0: àgbà ọgá tó jóhun àbúrò tó jóhun àbí òyò òun òpinlẹ pẹlẹgbẹ
1: kọpẹ nìkankan
0: tí ẹ ló fi ọlọrun fi ṣèwọ bíbọ àṣírí tí ẹ báwọn.
1: Èèyàn ju ọmọ ga o bí èèyàn bá wà ń má jẹun wá parọ fún o pé tán ẹni ẹlẹni là ń sọ obìnrin náà bá lọ sanra jù mo wá ń béèrè lọ rẹ pé ó sì ní tèmi dá sí o lè gbowó orú rẹ lọwọ tèmi o dáàdì mo fẹ lọ sí makeup gbé mi fẹ lọ fáàmù ṣé mo ké sí ọ gbogbo makeup tó bá lọ sí mo wá béèrè lọ rẹ níjọ kejì mo lè lò lò fi ṣe o ní 30,000 mo ní 30,000
0: pàǹdésẹ̀ mẹ́ta wọn ó ṣe
1: ibi mo ti wá díjọ́ kejì tí mo ti ń lálé ẹ̀ ilẹ̀ nìkan wá nìkan ni 30,000 ìyàwó
0: yìí ṣe lẹ́wọ́ àṣọ rẹ̀ ṣe ọlọ́gọ́fà ń bẹ 120
1: ọlọ́lọ́ 100,000 ń bẹ o ní 200,000 ń bẹ o ní rọ ni Bola le jo mo ni ale anana lo ma foku nbe. O lo ti ti se
0: to. O se gbe sun.
1: Won le nti yawo yin se won ni kini lasanu. Won ni foundation ni won ni won o top e fun. Ti top nki wa ndun mi. Ju wi pe gbogbo awon ti an wa wa won o da mama. Loju agbo. Eh? Iru igbesi aye wo
0: ngba gbe. Oguriwa.
1: Eh?
0: Sori ka mo tara wa je ati bo aye mi
1: mo ti so fun pe jo to ba ton deru ewu to lo san bo ton mo ju
0: yo ton deru ewu lape
1: mo
0: yo se mo le ori oko yo gbe yawo fo mo bi o se senu yelegusi na se njo jima
1: eh ya la re do ko
0: ah
1: ya la re do na ma o mo ti e paro ya la re do na ma ko oh, ori ti fọ mi o.
0: Ki lo so bi be kan. Eh? Wo kini ma po.
1: Eh, ze mi na. Do. Me yan ba ma ni 30,000 lo ni nsin. To ba boja. Yo ma ran kan wa ni. Yo ma to ge ogufi.
0: Owo mejeji ni fe ru.
1: Yo ma to ge ogufi.
0: To ba ti ge la fun abo mewa.
1: Eh, gari.
0: Mo ti lo be o.
1: Eh.
0: La fun abo mewa.
1: Mm.
0: Abi oyin o.
1: Yori e good e wa good nbi o mo ye won ta
0: yori le so country 5 isu ti de
1: bye yo se ra bi meji yo mo gun yan je nbe ta wa nbe ta lo wa nbe
0: kini asani abibo
1: hello
2: hello
1: so ti tele se ta e fe dayawo yin mama
2: e ku ataro
1: ataro mo ni
2: Allah for you ko omo.
1: Amen.
2: Ale sele o. Oruko mi ni Oloye Kawon Rodin Alamu lati New Garage ti de Kasumu.
1: Lesun.
2: Ti ti an samaju e, ebi yawo yen samaju yen, o kere nu aye.
1: Eh, on 30,000.
2: Ah, so go lo yin se ni.
1: Ko gbe lo mi o le foru owo be le.
2: Elo meji go yo wa go mi lowo yin ni aro la bi 20,000 40,000 50,000 that is true lo se go make up for that da e go yes e ti ri baby baby no ko yi se go
1: eh
2: abe
0: an gbo yin
2: network yin
1: network ti wa da ni ayin o
0: an gbo yin o
1: network wa da o
0: hello abe
1: hello
0: hello O de nbe un. Hello.
1: Hello. Ati a wa nbe o.
0: Hello.
2: Se ma ku eto.
1: Eto ni o.
2: A ba le asu lati.
1: Ah. So tutu o mo nbe un.
2: Se ri te so ye. Ah, subhanallah. Oye, o be egbon mi kan lo le oko.
0: Hmm.
2: Le Parkis lo ko mo ya. O Muslim to ni o. Lo ba na ba ni ah. Omo ti a lo le oko da wallahi ndo e ndo megbon mi o mo ba
1: eh
2: wallahi mi e da mo
1: eh
2: ni wa se kini pe won a kunu lo a ti mo se kini ye a to wa da bi e na ko ka bai ti e se re ban se won lo won na ye
1: ke lo ko e
0: ni gorilla
2: e ti to du to du le ba se pete pete o
0: yo ma we
2: e wa gba mi won ti make up lu won ni make up lu si make up kini ta pe igba kan ni tinu mi le emi ni fọ ko loju ejo na e ku eto
1: won ni be eyan ba ni won fọ ko nbe won ni le daku
0: eh owo ni owo wo mi ni owo wo gbonu
1: eh
0: hello
1: hello
0: o ti re owo wo gbonu
1: eni o si se ku ti gbowo ti e
0: jo kerisi cotton la ya o mi tin po ile ya dressa
1: okay
0: bo si se ron de mo da lo ba da rojo kerisi Okan ni mo tin mo pe ah tani anbo atani bo
1: ake afodo pe nkan ti si o
0: so ni
1: so san maju
0: ah ah mo je gbesun
1: ke lo de
0: yo se gbesun
1: so bi o se
0: mo ba mi
1: se bi yara ti eni
0: o lo o tun ma lo wiper ogugba
1: o tun lo wiper
0: ah Ore.
1: Oh!
0: E dakun se orun yan kini ni abitulasi. E wo tinu ba be o ba lo +234814249. 10-06 ẹmọ lona
1: olugbo olugbo
0: ah o sun
1: se yara kan na le so na yan ni so yara kan jona
0: ah mo jori fo
1: mo jori ofo
0: ah
1: to wa da wo pada toro mi o ni gba
0: hello
2: e kale o ekale kweko
1: ye to ni ya beje lagusi
2: emi na ni o
1: ba se yen na se beyen na se njo ni
2: I will see you.
0: Kero ogun o ko ba ro ogun lagun
1: si o kero ogun e to ma nfa nu lo ah won so be won ni ero ogun o
0: en ba ti se o ma nfa nu lo e won lagun mo lagun na ka wo da
2: arugun mi na won se tori yin
1: awon tori awon olupo
2: arugun mi na won se
1: tori ta olupo ni o
2: first of money
0: ogun digba ni be lenu e
2: abi eh olorun se anu
0: ami o
2: obin na ni wahala
1: Amin.
2: Eme
1: meto. Eje ni o. So bo ti abije legusi, won ni tori re.
0: Ogudugba.
1: Eh?
0: Emi na fe si.
1: Ah, o wule ti tele.
0: Jo re, jo Christmas ba ko ton la.
1: Mo mo bi ti e ti se. Ko.
0: Mo mo me.
1: Je mu olo ko wo wa. Obe na, okun na ti se.
0: O plus 234-814249 10-06 number yin ni ke mo lowo lowo na
1: network yen o
0: da le 1237-08675 ele bi oju che na wo
1: network yin se back back
0: oju opo yin ni amo o
1: alaji kabiru omo jala ruru so n gbo wa
0: e kale o
2: e kale
1: hello
2: ele kale preto
1: e ti wa me o
2: ai so laji lati olorun sogo ri
0: o excellent lati olorun sogo Oya
2: emi ti e fe bere pe se ego lo se ni abi awon eyan eri njo kaburo mi oloye ni elebu ni onjo na ni njo yi kaburo mi ka so odu ti o ti dudu daada a mo ko dudu so mo ba lo na ba se run ten se je ten so lowo e o wa wo pe abo ni abo wa ko eri ngba ti o ki mi bayi kini o kan le mo nla so ni
1: e ba se je
0: Hello.
2: Ah, hello, Lupo, e ma bere daju won
1: pa.
2: Seri kini yen, won mo fi lu jibiti la America ni.
0: Ah. Bibo.
2: Ejo. Seri ni bi bayi, won ta ogoro ati suga fo omo to ba tere.
1: Hmm.
2: So, opologo wa mo lo la ti se agbara. Se ko won fi ni da ojo mo kini ti ma lara re. So, jimi eto de wa pera si ga te o ti America. So that e gbono ya ID card yin sile. ID card bi de ge pe ni oju ri ni. Wo fi tani e fun yin. So itu ba ye o te ba lo to ti fun mi ke ni bi tabi si da fun mi kere. E won iji ya ti gan ju di ya to wa ra lo. So na fi ma se kini mi copy yen. Ni bi bayi ni o. Eh opolopo to awon ami na se fun fashion o. Your most of people e jan lu oju ni yen.
0: Lagiliwa
3: FM 96.7.
4: Allah is turning things around.
3: ṣiṣẹ́ ní yàrá òkè lọ́jọ́ wọn ni. Ẹ̀mí olóró yóò tó ń bà lé àwọn ìránṣẹ́. Pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ̀rẹ̀ láti Wednesday 12 Friday 14th August 2026. Pẹ̀lú ìpè ọlọ́run tó dájú lórí ìránṣẹ́. Prophète Akínbíyìmá 2026 Apostolic Meeting. Ìwọ náà darapọ̀ wá gba agbára ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀. Kí ewu àkókò yìí má baà kó dànù. Ìwọ náà lè ṣèdàyọ̀ ọjọ́ Wednesday 12 Friday 14th August 2026 láàgùn mẹ́sàn-án òwúrọ̀ 9 AM. This is more than a meeting, it is a divine encounter with God through his anointed servant, Prophète Akínbíyìmá 2026 Apostolic Meeting. Ọjọ́ Wednesday 12 the Friday 14th August ni láàgùn mẹ́sàn-án òwúrọ̀. Lẹ́mi olórí yóò fi máa balẹ̀ gbogbo àwọn ikọ̀ rẹ̀. Àtòṣiṣẹ́ nínú ìjọrò wọn lágbára. Gbogbo ẹ̀ ní Christ Power Bookstore, Adégbàyí Ife Ìbàdàn Express Road, Ìbàdàn, Eagles Association of Ministers, ló ṣe àgbátẹrù ẹ̀. Ìwọ náà wà gbàgbára, ó lè ṣe tayọ.
4: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
5: Ètò ìgbéyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlera máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
4: Ẹ ní tòótọ́.
6: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
4: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
7: Èmo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
4: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
4: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
6: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
4: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Ẹ pè CDK sórí 0707-454-3005.
7: CDK ẹ̀, san díẹ̀ díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
9: Labbaik Allahumma labbaik.
10: Monday Al-Imam Travel and Tours ti gbé àǹfààní ńlá bá tàbáǹtà dé. Mú rádìí rọrùn. Gẹ́gẹ́ bí ìjọba ilẹ̀ Saudi ti fi àǹfààní fíṣà ọlọ́run kan sílẹ̀. Gbogbo ẹni tó fẹ́ gba fíṣà náà pẹ̀lú accommodation ticket. Bó o bá ṣe fẹ́ sí ni o, máa bọ̀ sí Monday Al-Imam Travel and Tours. Fídíǹ bákan náà, aṣọ ìrám ti wà nílẹ̀ bìbà fún gbogbo ẹni tó fẹ́ lọ ṣe Hajj àti Umra. Àtúnbánigba hotel láwọn 3-4-5-star hotel. Bẹ́ẹ̀ la tún lè bá ni get mọ́tò nílùú Mọ́gà àti Mọ̀dínà. Ẹni tó fẹ́ kábọ̀ òun kó àwọn èèyàn òun ṣiṣẹ́ ṣe sìhárà nílùú Mọ́gà. Tó jẹ́ pé òun ló ṣe fíṣà àti tíkẹ́ẹ̀tì fún wọn, ṣùgbọ́n kò ráyè kó wọn lọ. Ẹ pẹ̀ sí Monday Al-Imam Travel and Tours.

0: ẹtin yin melo gbogbo eyan pinle oyo white stone souvenir lo ran mi sin yin lori gbogbo eyan to ti lukan wo lu ibadan te ni kan re se te si nilo souvenir lorisirisi to je original pambele te le lo ninu le te le fi sebun pawon ni nawo gbogbo lojo ayeye won bi ari agbeyawo oku agba ojo bi isile ati fun awon omode ka so die ke le mo po jagidi yapa high quality stone mix blender garage nbe lori stone mix blender wa o stone mix yam panda
1: aso sudiyan leyo soka
0: back to school items souvenir bags high quality stainless pots ti doctor recommend pe ka ma lo niru asiko yi present iron awo gba lori lorisirisi abomo for serving dish rechargeable fans gbogbo irinse to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin se ti gbogbo color o si jora onkulele for the original souvenir pe ran le ma lo si white stone souvenir ide ape odudu a building directly opposite nnpc filling station ide ape ibadan bu raja lopo o le pe 08069134989 08069134989 white stone souvenirs debi oraja
2: ọgbọ̀njọ́ àti ọjọ́pọ̀ iṣẹ́ agbára yóò tún ṣe lọ́dún yìí
3: ọ. Ẹ̀yẹ́ ṣàgbọ́ agbára ìgbà yẹn ló ń gún ṣẹ́ ní ìgbésù kẹjọ bí ọlọ́run ti máa rìnrìn agbára nìyẹn. Nípasẹ̀ ìpè wòlíì Daniel Amọ̀wálá ní méjì JP. Anu ata ti wọ́n dé Covenant Fasting and Revival. Àkórí ìtọ́dún yìí ọ̀nà àbáyọ sí ohun gbogbo. Ogun tó ti máa wọ̀ yá àjà lọ́jọ́ tó pẹ́. Àkọ́kọ́ tó ọ̀nà àbáyọ fẹ́lẹ̀ nípasẹ̀ fi ọlọ́run lórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sọ Ndé Babatunde Wonderful. Ambassador Prọfẹ̀sọ Samuel Ogunuga. Prọfẹ̀ Orede Adéromu. Prọfẹ̀ Adéyẹmọ. Adéyinka Jo. Prọfẹ̀ Jose Abayọ Tunde. Pastor Seun Asolaye. Pastor Yemi Ojo. Pastor Remi Ojo. Prọfẹ̀ Jọlọ́run Alari. Prọfẹ̀ Fọlúwa Fẹ́tọ́mọ́lé. Prọfẹ̀ Tẹ̀sọláyinka Ògúnṣọlá. Apostle Timothy Oladeji. Pẹ̀lú àpọ̀rọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wo ní Ọlọ́run aláyè. Daniel Amọ̀wọ́ Ọládìmẹ́jì JP. Wọ́n ó máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílá aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákanjọ́ Saturday 1st August the Monday 34th. Nínú ìjọ Christ as Saviors and Holy Ghost Ministry. Aṣáájú pásítọ̀ behind Tinúoyè Estate. Arúgbó Rọ̀ Ọjọ́ Ìbàdàn. Àkọ́kọ́ ojú tún ra rè oyá jẹ́jọ́ rìnrìn àjò ẹ̀mí o.
4: Lagilu FM 96.7.

0: kú ìdákọ́lẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ. Máa bọ̀ lọ́dọ̀ bàbá ọba dára fún onírúurú àìsàn tí ò bá máa bá ọwọ́ ìyá àjà láàgọ́ ara. Àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn. Ká máa rìn wọ́n kú wọ́n kú, ká máa tẹ̀ gòlòbà gòlòbà, ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí. Irú ìpèníjà wo ni wo ò bá ní nínú egun ara tàbí iṣan? Ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí. Kà sí wa lónìí ní ọba dára àbá o. Ẹ̀lú ẹ̀lú wa ni
1: 0813-3831-1983. Orúkọ mi ni Olóyè Ọbádára, tí gbogbo ayé a máa pè ní bàbá ojú ni ìmọ́lẹ̀ ara. Bákan náà wọ́n a tún máa pè mí ní olóòtú ìsìn ara. A ti wà ní Ọlátúbọ̀sún Shopping Complex tó wà ní àdojúkọ iléepo Total tó wà níta Akinlóye Òjé nílùú Ìbàdàn. Ibẹ̀ ni iléeṣẹ́ Ọbádára wà báyìí. Bákan náà ni ẹ sì lè kàn sí ẹ̀ka iléeṣẹ́ wa tó wà ní oríta Owódé Ọ̀yọ́ Aláàfin No. 3 Ìsẹ́yìn Road Ọ̀yọ́ Aláàfin. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ pè mí sí ni 0813-33-11-98. Kí la fẹ́ bára wa sọ, òun náà ni ọ̀rọ̀ nípa ojú wa. Nítorí pé àwọn àgbàlagbà Yorùbá, wọ́n a máa ní ojú lọ́ba ara, àtẹ́lẹsẹ̀ lọ́ba ọ̀nà. Ibi tí a rójú dé Èdòmàrè, jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Tó bá jí láàárọ̀, mú ọwọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á. Mọ owó òsìn kó fi bojú òsìn kó là á, kó wo ipò tí àìlera ojú tiẹ̀ bá wà. Bóyá ojú yìí ń gun ẹni, àbó ń hun ẹ, àbó rí ọ̀hún wìnìwìnì, àbó ojú tiẹ̀ tiẹ̀ máa ń sáné, àbó orínà rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ. Gbogbo ìgbà ojú tiẹ̀ ó tiẹ̀ máa sú, ojú rẹ̀ ó máa dami, yóò máa yọpin, yóò máa pọ́n. Àbí ìwọ tó tiẹ̀ jẹ́ wípé tó bá jí láàárọ̀ báyìí ṣe ni gbogbo ìpín yóò kẹ́ lẹ̀ mójú tiẹ̀, ojú rẹ̀ ó kẹ̀ sú wíì. Ọmọ ìyàtọ̀ láàrin àárọ̀, ìyàtọ̀ láàrin ọ̀sán tàbí alẹ́. Elédùmarè ò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa o. Tó bá mọ̀ pé onípèníjà ojú, tó bá ti dọ́dọ̀ mi àkọ́kọ́ ṣe àyẹ̀wò fún ẹ. Àyẹ̀wò ni ó máa tọ́ wa sọ́ni àwọn iṣan èyí tó ti ní àyẹn, àwọn iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà rẹ. Torí pé oríṣiríṣi nǹkan ló máa ń fa àìsàn ojú, wọ́n ní kaṣẹ́ lómi lójú ni ò fi rí nǹkan kan mọ́. Ẹlòmíì kòkòrò inú ẹ̀jẹ̀ ló ṣàkóbá fún kò rí nǹkan kan mọ́. Ìfúnpá gíga ló ṣàkóbá fójú ẹlòmíì tí ò fi rí nǹkan kan mọ́. Ẹlòmíì sì ní iṣẹ́ ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀márùn-ún. Òun ló ṣàkóbá fáwọn iṣẹ́ ara tiẹ̀ tí ò fi rí nǹkan mọ́. Èyíkéyìí àìsàn ojú, bóyá ọfà ojú ló bá wọ̀ni. Torí pé oríṣiríṣi ọfà náà ló wà, ọfà ṣàkàtọ́ a máa bá yẹn lójú téèyàn ò fi ní rí mọ́. Tó bá ti wá rí pé onípèníjà kan nínú ojú rẹ pẹ̀lú ògùn ọlọ́run tó bá dọ́dọ̀ mi láàrin ọjọ́ mẹ́ta péré a ní tìrọ àbáláyé èyí tá a fi ń ṣe ìwòsàn fún àìsàn ojú èyíkéyìí àìsàn ojú tí bá ń dọ̀ láàmú. Bákan náà ni gbogbo yín sì mọ̀ wípé àgbẹnu omi ìrìn ọ̀hún tẹja gbogbo èjò kan kì í gbábẹ́ ràwé kó má rí náà. Tó bá ti ní ìpèníjà ojú kan bóyá wọ́n ti ṣiṣẹ́ abẹ sí rí ni wọ́n ti wá pè fọ́ lórúkọ oríṣiríṣi pé àìsàn ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́ àìsàn ayọ́kẹ́lẹ́ fọ́jú òun ní dàwọ́ láàmú. Wọ́n náà máa bọ̀ wá sí iléeṣẹ́ Ọbádára àbí kò pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0813-33-8-3-1-1-9-8. Gbogbo ìwọ tó bá ń pọ ní ìpèníjà ojú kan mú àjùmọ̀ ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání. Bómi ṣe ń wọnú àjùmọ̀ kò sẹ́dá kankan tó yé. Bójú rí ó ṣe là tí ó rìnà kiri kò ní yé àwọn ọ̀tá rẹ o. Àwọn èèyàn sì ti ń wá sí iléeṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́. Ìwọ náà má dágun lá lónìí. Iléeṣẹ́ Ọbádára ibẹ̀ ni kó máa bọ̀ wá. Àbí ìwọ tó bá tiẹ̀ wá mọ̀ pọ̀ ní ìpèníjà ẹsẹ̀. Ẹsẹ̀ ẹlòmíì yóò máa wú bántúbántú. Tẹ́lòmíì bá ń lọ báyìí slippers yóò máa jábọ́ lẹ́sẹ̀ rẹ̀ tí ò ní mọ̀. Gọ́nigọ́rẹ́ wọ́n máa kán, gọ́nigọ́rẹ́ sì wọ́n máa kán. Òní lè dá dúró, òní lè dá bẹ̀rẹ̀. Wọ́n máa fọwọ́ ọ̀tún gbé tó sìn, wọ́n máa fi tòsìn gbé tọ̀tún. Òní lè rìn dáadáa, wọ́n máa rìn déégè. Tẹ́lòmíì bá bẹ̀rẹ̀ báyìí tó bá lóun ó dìrẹ̀ báyìí ṣẹlẹ̀ yẹn ó fà so. Tẹ́lòmíì bá lóun rìn lọ bí òpónẹ́ mẹ́rin márùn ṣe ni wọ́n máa jókòó wẹ̀sì tí wọ́n máa rẹ̀. O ti ní ìpèníjà àìsàn ìsìn ara nìyẹn. Bóyá ẹsẹ̀ ló ń dà ẹ́ láàmú ni, apá ló ń ro ẹni, ẹ̀yìn ló ń dùn ẹni. O ò lè dá bẹ̀rẹ̀, o ò lè dá dó, o ò lè dá rìn. Ìwọ náà máa bọ̀ wá sí iléeṣẹ́ Ọbádára tó wà ní ìta Akinlóye Òde ní ìlú Ìbàdàn. Tó bá ti dọ́dọ̀ mi pẹ̀lú ògùn ọlọ́run, àwọn egbògi tó ń jáde níléeṣẹ́ wa ti ṣe wọ́n lẹ́jẹ̀ wọ́n lẹ́jẹ̀ wọ́n. Nítorí pé àyẹ̀wò láwọ́ kọ́kọ́ ṣe, ẹ̀rọ ti ń ṣàyẹ̀wò ojú ọ̀fẹ́ ni, ẹ̀rọ ti ń ṣàyẹ̀wò iṣan ọ̀fẹ́ ni. Torí pé àyẹ̀wò ni ọ̀jẹ̀ ká máa mọ àwọn iṣan èyí tó ti ní àyẹn nínú ara rẹ. Tó bá ti dọ́dọ̀ wa láàrin ọjọ́ mẹ́ta péré, ìwọ ni ọmọ ọlọ́run fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ. A ti wà ní Ọlátúbọ̀sún Shopping Complex tó wà ní àdojúkọ iléepo Total tó wà níta Akinlóye Òde nílùú Ìbàdàn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wà á pè wá sí ni 0813-33-8-3-1-1-9-8 0813-33-11-98. Àlàáfíà lójú o.
2: Lajilu FM 96.7 Lajilu FM 96.7

0: lágẹlú lẹ̀ ń gbọ́ 96.7 àwálé ilé funfun tí ò ní pa àdúdú lógún lọ́dọ̀ ọlọ́run ọba ó kẹjẹ́ gbẹ́ lẹ̀tọ̀ ẹ̀kọ́ òtútù yìí àdìpé kò síbi tí owó jáde tí ò fẹ́ dé kódà n tó ń wọnú lé n tó fẹ́ lé mi ká sọ láre èèyàn mo kó lọ mo fa sóbá ẹni àsìkò tó fọ́ tó fi gan tó fọ́ gún mi mo ti fẹ́ máa jà tí lọ jà tútù ọbẹ̀ nìkan ṣe o.
1: má sùn rọ lọ́dún ẹni tí ó já ọ.
0: pé kíni.
1: kílò ló fẹ́ máa ṣe. àsìkò tí mo
0: ṣe kíni. sọ ma mọ ọ̀rọ̀ náà mi ni.
1: àsìkò tí mo ṣe kíni.
0: tó fọ́ gún mi.
1: kí ló ṣẹlẹ̀ nígbà náà.
0: ìrìnà tí ma ta ló wà níbẹ̀. hello.
2: ẹgbẹ́ ẹkú ètò.
0: hello.
2: ẹkú ètò ẹkú ètò
0: ẹkú ètò. ìyáálé o.
2: ẹkú ètò.
0: yes.
2: ara àdúgbò àwọn. nípa ọ̀rọ̀ tẹ sọ lẹ́ẹ̀kan.
1: nípa ìwò nu.
2: iye àwọn tó ń kun àwọn ìyá wa tó ń kun nǹkan.
0: àmì ti kúrò lórí eléyìí o. àwọn tí ń dẹ̀jà la wà lórí ọ̀rọ̀ wọn. mo pe ẹ ti rí fọ́nrán kan lórí ẹ̀rọ agbágbé níbi tí wọ́n ti ń ṣe ìràpadà fọ́ọ̀mù kọ́lọ́dàkùn kójú kíra kójú bójú ọjọ́ torí kèébó títí bá ṣe ń ṣètò lọ́wọ́ kèébó ojú ọjọ́ o tó dọ́gbọ́n ó dọ́gbọ́n wo lóòlù nǹkan ti ṣe o.
1: ọmọbìnrin mo rò pọ̀ kọ́sẹ̀ fọ́tò yìí yà rí.
0: hello ẹ kalẹ̀ o. sa o ń gbọ kèé sún.
1: olú ọlọ́wọ́ ló sún pé.
0: à ń gbọ́ yín.
2: kẹ́yí ọ̀rọ̀ tó wù lójú àbúrò mi yé. ní àhín ní lóbúdó nípàdé ló wà ní àhín àka àwọn orí kẹ́ǹsì òkèlè tí wọ́n àka àwọn kún. tí ọmọ orí bá ń kọ dáa mo lọ sí sàdámù lọdún kan nígbà tí mọ́tò kọ lu tọ́mídàmù ọmọ mi kan wọ́n wá ní wọ́n ṣe alágẹmọ àbí nǹkan èmi tí mo jọ́kùnrin ẹ̀rù fún ìbàdàn gbogbo ìwà dá lọ iwájú lẹ́yìn àbúrò mi rèé tó bá lè yọ̀gbẹ́ àti inú èèyàn ẹ̀ńtọ́ mo bá tọ́ra kù tí ọ̀padà wà lérí tójú wa lójú rí ìdókòwò ẹ̀kú mi ò rí dá àlẹ́ dáyò rẹ̀ alájú ọ̀làjì níbi àdìyẹ mọ́ ni.
0: àlọ́jà
1: ntọ́jú wa lójú rí
0: àbàgọ̀kọ́ ẹ̀yìn àparò
1: mo bá tọ́ra kù fò tí o mórí wálé ọmọjú wa lójú rí. tó orí ètò yé ètò wa
0: ọkẹjẹgbẹ ni
1: ètò ọkẹjẹgbẹ òun náà la wà lọ́wọ́
0: báyìí
1: iléeṣẹ́ rédíò ẹlẹ́rọ àmì òjèjì iléeṣẹ́ rédíò ti la.
3: olóko ẹkú ètò.
1: ẹkú
3: ètò.
1: kẹkalẹ.
3: kẹkalẹ sà láka yín ò ní dàrú. hello.
0: à ń gbọ́ yín.
3: orúkọ mi ni baba frank látàyé gun ọ̀lẹ́ yọ kò fẹ́.
1: ẹ ti rí.
3: ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run gan-an sọ wípé àìgbọ́ràn ọ̀sán ju ẹ̀bọ rúru lọ.
0: bẹ́ẹ̀ ni ìfésì ẹ̀sán ju aráàgbò lọ.
3: tẹ́rí ọlọ́run ọ̀lẹ́ ọlọ́run ọ̀sán àfààyè ẹni yẹn.
1: àmì
0: yàn.
3: fáwọn yòókù lọ́gbọ́n torí pé kíni ẹ mọ fẹ́ mọ tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ mọ fẹ́ wádìí sí kókó ní tójú mọ́ ń rí nù ọ̀tà láàánú kọ́ là ń bẹ̀ mí o. kò jù bẹ́ẹ̀ lọ èyí wọ́n kọ́ àwọn yòókù náà lọ́gbọ́n bí a bá ní bí ọba àlú.
1: kọ jáde.
0: ọ̀dà
1: tó
0: ẹ ṣeun.
1: ṣùgbọ́n gbogbo ẹ̀ ju gbogbo ẹ̀ lọ ẹ jẹ́ ká ṣọ́ra.
0: ká ké sára ká sì ṣọ́ra wa.
1: yàtọ̀ sí olóòlù tí wọ́n bá pe nǹkan léèwọ̀ ẹ jẹ́ ká gbà wípé ìwọ ni. ẹlòmíà ní kí wọ́n wí kí wọ́n sọ tara wọn nìkan ni wọ́n ń sọ òun. ẹ̀lú ẹ̀ka lẹ́ o.
0: yes sir.
1: ètò ni o.
0: àmì ọlọ́run àtẹ̀yìn náà.
1: Ami ase o.
0: Ase ase ni o.
4: Ani mo se mo ko ni je bi.
1: Ami ase Edumare.
4: O ko te mi ni ka o de ti gugu e mo si popo.
1: Popo.
4: Jeri I mo se ko.
0: Hmm.
4: I mo se ko mo.
1: Ni jo tori bo mi gbona o.
4: O so ire.
1: Dami.
4: Jeri kokon sele ngba ti mo wa ni iruwa tori omo bibi iruwa ni mi
0: e sa wo
4: en ti mo fe so fun yi mo fe ke ti mu si owo si ke ma fi jeun
1: ke seun
4: bi pe ti mo wa ni iruwa wa light and light mo bi la si lawa lo to gugu gba yen won pe igun kan ni igun pepe awon to ba je awon to ba je omo iruwa ti won ba npo mi lowo lowo bayi won mo pe dagu dagu eni to nsoro omo omo bibi ile iruwa
1: ke ke jade losan
4: ni eri
1: oru ni jade
4: o to re
1: ami
4: yo e do so ye ko ni pu
0: aso o
4: ni ma jade o pa pe ti mo so yi wa la olo lo yo be time yi to ri side yi e di sale leshi ni mo n pe le ruwa e e awon to ma to to ma alaja yi la gogo to ba n po mi do lo bayi o ma mo pe and it also he called your mobility. So, if I don't see every football of you woke, and it's all about woke, and if it's all about woke, oh, free, oh, free, oh, free, oh, free, oh, free, oh, free, oh, free, oh, free, oh, free, oh, free, oh,
1: free,
4: oh, free, oh, free, oh, free, oh, free, oh, free, oh, free, oh, free, oh, free, oh, free, oh, free, oh, free, oh, free, oh, free, oh, free, oh, free, yo ma mi bi gba ni e ma gba pa no ti ase agodo wo lo to ibi ne wa be deja o lo pe yawo ti mo fe sile o lo yo mi ko ninu e
0: eni eleni
4: mo ke ti de ni lo ba ni ki mo lo da ti se ti mo ke to ai wo o wo fi o pupe lo ba ni lo mo bi jare e tori e mo bi jare to ye ase awon pe awon ke ni awon poli ni odo wa omo poli la ma n pe won but ni ba je bi won a ma n ko ni student omo poli kan wa n wa ni bi petesi olohun ma je ma n fojo olojo lo o
0: ni se
4: n gbo mi e ni fojo olojo lo
0: a
4: je omo poli yen o da ke gbo e o so gbo e bo iru lo a je omo poli yen ti ma so fun pe nibi ti won wa olagbara o olagbara o ibi ti won wa won si be bi wo won awon meta awon meta fonu eyin alafowo wọ́n máa fi ọwọ́ sunú fóònù fóònù aláfọwọ́sùn wọ́n bá bẹ̀ sí
1: nàgbọ́
4: wọ́n bá bẹ̀ sí yàwọ̀n wà láì àwọn tí bá tí ọgbìn kẹ́ni ọmọ yìí wà láì tàlàkùnlà làbíláwà ó kẹ́dùn mí ẹ̀yìn afẹ́fẹ́ làwà ní wà láì tàlàkùnlà làbíláwà wọn ò sí mọ́ wọ́n wúkú ni o
1: kábíyèsí
0: wọ́n wúkú
4: ni o nke wọn a dùn mí dá pé wọn máa sọ pé ẹyìn kankan wọn ni kẹ máa ń wò ó kí wọn mọ pé ẹbí ó ní ti ó dẹ bí yìí sì tán sí kẹ máa wò nǹkan òun kẹkẹ gẹlẹ wà lọ sọ pé ẹẹdẹdẹ ẹ fẹ wò kó tún tí èèyẹ pé ẹyọ ẹmọ wa wọn bá ti sọ pé kẹ máa wò nǹkan ẹjọ nǹkan tó bá ti ṣojú èèyàn ní èdè tẹlifà sí pé ó ṣojú mi wàhálà
0: ó ṣogún
1: mi
4: ni
1: ọmọ bíbí
0: ìlú òun wà níbí. Ẹ ṣeun.
1: Ẹ ṣe bẹ́ẹ̀ ni. Hello. Táwọn àmì.
0: Ìjẹ́ bá ti ní ẹyìn kápẹ́ ìwò ni o. Ìyẹn dẹ̀já.
1: Ìjà
0: ìlàbùrú ọlọ́run. Hello, ẹ̀ka rẹ o.
5: Àìsàn láàkì ìgbà yàtọ̀ lọ ṣogún lẹ́bàdàn.
0: Ó yà
1: ẹ ṣeun.
5: Ẹ̀jà dídá. O mo mẹ́rin tí ìdàgbé ní ọ̀sẹ̀ Mari Abáàrùsọ́gbù káàkiri. Ẹ fi ní pé mo ti wù mí máa ṣiṣẹ́ mí jẹ̀ kúrò ní. Wọ́n á pèjì kan náà ní wọ́n máa ń sin ọdún oṣù. Àwọn tó bá jẹ́ èèyàn wa ní ìjẹ̀kú ní ó sì máa ń jẹ̀kú ní ọdún oṣù. Wọ́n ní wọ́n máa ń sin ọdún oṣù. Ọ̀rẹ́ mi kan wá bẹ fọ́gà nídìí ìbẹ̀rẹ̀. So ó ní àná náà ń sin ọdún oṣù àwọn òní ọ̀pọ̀ tó wá ti ní pẹ̀lú èèyàn ó ní tọ́wá tẹ àná lọ́wọ́ ni
6: ọta yo ti ku oni sugba ni awon kan to ma sta kitchen ule o nbe ni bi sale lander ti ma ro ti ni bi me e bi ko ba ni da ko se nkan kan ki lo ti be ko ba de ko ba ni ki sta awon ti ru me kan kan awon ma se sta ba ni ke mi na ki lo sta ki ko jo ki sta jo ki fi ma ku ko wa ba sta e ti nja ki ni de be bai awon omo lu ori ti ni je wa ke bu e go
1: pẹ̀lú àṣẹ Ọlọ́run àwa náà wà ń bẹ̀.
0: Agbára lọ́wọ́ Ọlọ́run.
1: A kú mọ́ra olóyè tó dé lábọ́sẹ̀dé. Ọ̀sẹ̀ tí ń bọ̀ ni tí ọ̀yẹ̀. Àjọ wà ń bẹ̀ ni pẹ̀lú àṣẹ Ọlọ́run.
0: Agbára Ọlọ́run.
1: Ayọ̀ ọmọ fi léyìn náà dágbére. Ṣáídà. Àbí bó ni? Ká máa fi dágbére. Ọ̀ya Bólúpọ̀ sí kinní rẹ̀. Tó adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun. Adúpẹ́ adúpẹ́ pẹ́ ọ̀sà. Èyí tá a jọ tó ń jẹ lálẹ́ yìí àwa kọ́ Ọlọ́run ọba ni o. Ọlọ́run ò ní fẹ̀yìn náà lẹ̀.
0: Àmì ọ̀.
1: Pẹ̀lú àṣẹ ti Ọlọ́run ọba.
0: Kò ní da ẹ̀dá bùkátà yín.
1: Kò sì ní da ẹ̀dá bùkátà
0: yín. Lókùn lọ́dọ̀ Ọlọ́run ọba.
1: Ó dùn mí púpọ̀ díẹ̀. Bámọ̀ kì í ṣe. Bámọ̀ mọ̀ ṣe kò lè wáyé lálẹ́ yìí. Bákan náà ni gbogbo àwa òkìkí adé. Ó yẹ kí a gbé ìgbésẹ̀ lórí òkìkí adé lálẹ́ yìí. Gbogbo ṣe ni láàánú pé
0: ojú òpó ni ọ̀dá
1: o. Gbogbo ojú òpó tá a lè gbà. Gbogbo ẹ̀ ló dí bátakun. Ẹ bá sì wò wá lórí ayélujára lálẹ́ yìí. Yóò rí pé sókí náà ni ti ń bẹ́ẹ̀nbẹ́. Ẹ dákun ẹ fi èdè nù o. Ṣùgbọ́n a nígbàgbọ́ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba ìbílẹ̀
0: Olúyọlé Ọ̀nàara.
1: Ọ̀nàara. Lókìkí Adé. Páànù sílé ìjíjà ẹ dákun torí tọlọ́run ní.
0: Ẹ ra àwọn ẹni ìlú ẹ dákun
1: wọn lọ́fẹ̀ẹ́. Tó a lọ lálẹ́ yìí ó tún di ẹ pàdé ti ògúdúgbà tó bá dé orí ètò lọ́la lórí láwùjọ àgbà àtijọ́ ṣẹ́gun akọni ìgbà wáṣẹ̀. Orun ayọ̀ lásán kọ̀ọ̀kan láàjì ànídìmọ̀ ayébérí ó dàrọ.
0: Ẹ ǹlẹ́ o, ó ní Adébíyí ilé ọkọ mi títí gbà mí ẹkú kalẹ̀.
7: Lagilu FM 96.7.
8: Ewé jẹ́ ògún wa. Káfíwí àti gòsì tọ́jú àìsàn tàbí àrùn tó lè máa bá ni jà lágbo ara. Bàbá olóyè lọ́lọ́run fi rán o. Ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Ìṣọ̀ni wáyà ara. Bàbá kájà. toju e bi ta ti ma sayewo gbogbo eyan mo to nse won ka to mo ru toju ta ma fun yin akire fun tale meji tete ma bo bayi o bawo lo se nse airoro sun egbe kori to so ni ka ma se yo seresere isu apa isu ese tin fa ni so agaga wo mo kunrin to le tate kole ma do ni yeye lojo obirin re wa yoju si baba oloye isu ni wa yara isu yi lo gbeje wole si gbogbo ri kiri kiara iwo na boju to ko to da ogule obirin taisan ba lo ko ti da nkan si lagwara ki nkan alejo o ma se dede abi ka ma woju olon fere pe yawo baba oloye isu ni wa yara baba kaju e
9: o le pe baba sori number yi 08067958800 bo dada le kan si 08067958800
8: baba oloye

0: abakaju e office wa oyipada a wa ni bi onile aro legbe nepa office lojo lati ona ui lo tin bo wa ni ko to de ojo roundabout nbe lo nile aro wa a wa legbe nepa office o wa lo nile aro nbe lo ti ma ri mi gini baba isan wa yara ma gba ni mo ran lati ka wa ni le ra pipe ni kini nda wa laamu nu agbara re yala isan lo nde wo ni ati bere ati rin o ti disoro fun wo boya wo te wa leri bed ati nero dide ati ko fo mu nkan ko to dide gbogbo eyi ke yo ti nda laamu lagbara yala ati bere mu nkan ti dinera fun wo ati nero ati buso keni si buso keji o ti dinera fun wo boya wo te rin won ku won ku o n te guluba guluba bi ba to te ti jabo lese te iwo ti e ni mo paja paja lowo paja pa lese e wa se ayewo boya ofa lo ti e wole si wo lara ti wo mo orisirisi ofa lo wa ani ofa asakatu asini ofa ade asini ofa baba asini ofa oje
1: ofa aruka na de wa ton ma gbe ni kaakiri
0: ti ofa baba abo ba asakatu to ba wole si yen loju asiri ti mo ri gba ni lo me lodo awon ilu ya ya mi ni lo me agbole won won pe ni koju omole iya ya mi ta so o ti le ni 140 years fun e ni ko u ba da bere asiri itoju oju ni mo ri gba lodo ya ya mi e wo wa ti ipogoje odun o ti ipo mo ogun odun o ti logo boya wo ti ri awon kunde kunde ninu eyin ju re ta ipo ti ti akoba fun legbe ati ri ne ka wi ti dinara abi ati ri ne wako lale o ti dinara fun wo boya bi kurukuru ni won ri bi won ma ri bi oye bi oye
1: nigba mi kokore ayokele ba irin re je a ma fa itoju oju te pe oju eyan ni ri na dada abi kin kin o ti ale si ni loju tabi ki o dabi pe won da eru si yan loju
0: tabi ki oju ti o lewo won le pe ni cataract loni won pe ni glaucoma lola won pe ni teridion lola why what e ti ri yan kan to ta kini di loju bi ten ne bayi asiri yan ti wa ni odo emi
1: baba oloye
0: to gba ya ma pe ni isan iwa yara o si le pe ero bani soro mi
1: 08067 9588 00 08067 9588 00 boya okoro na je ni te nda olamu boya bi o ba ti wetan lo ma yo ara bi pe iyen fi atapara be la ro si ma yun e
0: boya wo ti e je ni to e bo ti wole oko o ti le loro mewa o ti ju be lo te pe yala ti wo ba de fe ni nkan osun re ara ile otun ara ile osun won ti mo pe nkan ti fe de si yala gbaja niyan nkan ti odo ti e bo se lejo to ba ri 28 losun o ri 22 ni osun ti bo gbogbo awon oru kan bayi a ma si dinna te yen fi ri ere igbeyawo yala boya pe wo ti e ri kini kan nunu re bo se yisot ni yisosin gbogbo oru awon kan bayi ko da to yala boya o ti e je lomo okunrin da pe se kan sun lo laarin seju kan si keji wo ti da to wele e ngba ti o ba je ko lolufe re o gbadun re bawo ni wa na ti fe gbadun ara re
1: jedi jedi ni telomi
0: elomi de ni yi omi lobolobo to wa la ara omo kun to ye ko sanfani to ye ko domo elomi o le domo won ma ni ko e ko seyin be telomi o ti e ti san tabi ko won ti e jisa case pe nkan omo okunrin re o kere joju ori e lo o da bi keyan reren 15 naira keyan wa tun di gege be lori wo omo to ti le logoji odun yala boya o ti e ma se eyo bo si se eyo sele sere abi keyan ma sekun si onunu ara tabi ko ma seyo ni e meta e mefa e won ma to ike ode okun ni kojumo to mo
1: ogbe enu ni telomi aero osun dede ni telomi
0: gbogbo awon oru kan bayi a ma fa ilera si eyan lagwa ara te pe yin o fi ni salafa bo se ko se olohun ni jofa aye o ba wa o fa le wole telomi lara te pe apa kan sekin da sele le ati wa soro eniyan yo dinira ni la ma bi pari opo itagbe e ma je ka bora pa e si ma je abora awon mole bo se ba ti gba card wa pelu owo perete a se ayo fun lati mo bi ti nkan yen lugos lagwa ara yin
1: to ba fa ri emi baba oloye isan ni wa yara gbogbo aye a ma pe ni baba kaju e a wa ni bi onile aro legbe nepa office lojo lati ona ui lo tin bo wa ni ko to de ojo roundabout nbe lo nile aro wa a wa legbe nepa office o wa lo nile aro nbe lo ti ma ri mi o le pe ero bani soro mi 08067 9588 00 08067 9588 00
0: aise o kere o to bi ko ni fara nsu gbe
2: La Gelu FM Jagaba Gogo Radio Maro Wanso
3: tọ ẹyára ilé wa mo kí yín níbikíbi tẹ bá wà lálẹ ìyá dúpẹ lọwọ elédùmarè ọba àjíkí pé àwa la wá a sì dúpẹ pé ẹyìn la bá a tún ti bá ṣe ń dé ìyá chikito àti ìyá togo a tún ti dé lálẹ yìí a dẹ dúpẹ pé àwa la wá ẹyìn la bá mo fẹ́ fọ kókó yìí dúpẹ lọwọ gbogbo yín tẹ ń pè tẹ ní a ogun ìyá togo ó ṣe gbidigbidi lára yín o pé ẹ dúpẹ lọwọ wọn ẹ olúwa ṣeun ìyá togo tó ti wà nínú kulu wa lálẹ ìyá togo ẹ jẹ kí àwọn èèyàn mọ ẹni tó wà nínú bílẹ
4: mo kí yín bí tẹ ti ń gbọ mi dédé àsìkò yìí pé a ní nífẹ̀ àìsàn ló gba àìsàn nífẹ̀ ara wa ṣe bùgbé o.
3: Bẹ́ẹ̀ ti kí wọn.
4: Ẹ ṣe orúkọ mi ni Màmá Togo. Odún ni mímì kì í ṣe àìmọ̀ fún olóko. Ẹ máa ń gbọ́rọ̀ mi dáadáa lórí ètò Sikito ní every Wednesday. Àti tún délé ni.
3: Ìyá Togo, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló pè lórí ọ̀rọ̀ toko tó kéré, oko tí ó sá wọlé, oko tí ò ṣiṣẹ́, igbá kan àwo kan. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn tó mú oko wọn lọ́gán, oko wọn ti padà sí wọn lọ́wọ́. Ó dá kílẹ̀ gbé wá fún wa lálẹ́ yìí.
4: Ẹ ṣe olóòtú. Léni báyìí nísìnyí àkọ́kọ́ sọ̀rọ̀ nípa àrùn kan tí wọ́n ń pè ní sangun-sangun tàbí romatisin tàbí àwọ̀ká. Ọ̀pọ̀lọpọ̀ àrùn tá à ń sọ máa ń dààmú àwọn bàbá wa, bàbá àwọn ọmọ wa, àwọn àgbàlagbà ló máa ń ṣe. Láti bí 50 years lọ ló máa ń dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn.
3: Ni arthritis,
4: bẹ́ẹ̀ni, romatisin, arthritis. Báwo ló ṣe máa ń ṣèyẹn ni mo fẹ́ ṣàlàyé fún yín. Fún ẹ̀yin tẹ bá wà lé tẹ bá ń gbọ́ mi nísìn. Ìwọ tó bá pọ̀ ní àìsàn tá à ń pè ní romatisin yìí. Wà á rí pé orúkọ ẹsẹ̀ méjèèjì a máa ru ẹ́. Wà á máa complex pé orúkún yẹn ń ru ẹ́. O lè rìn láti ibìkan sí ibìkan. Tó máa rìn láti òpó náà kan sí kan. Wà á máa jókòó torí pé egungun ẹsẹ̀ yẹn ń ru ẹ́. Tẹ̀lómì tí ẹ̀ máa bẹ̀rẹ̀ láti ẹ̀yìn
3: báyìí.
4: Tẹ̀lómì tí máa ń bẹ̀rẹ̀. Ẹlòmíì ò lè gbé ẹsẹ̀ yẹn mọ́ rárá tí kì í ṣe pé ó last dent. Tí kì í ṣe pé ó ní àìsàn kan tá à ń pè ní rọpárọ lẹ́sẹ̀. Ṣùgbọ́n kò lè gbé ẹsẹ̀ yẹn mọ́. Tàbí ẹlòmíì wà tó ní arthritis. A rí pé iṣan ẹsẹ̀ yẹn máa ń fa òun. A máa complain iṣan ẹsẹ̀ yẹn. Ó máa ń fa òun ní gbogbo ìgbà. Ẹyin tẹ bá rìn pé ní àwọn àìsàn yìí. Torí pé àrùn sọ pé tí mi síta kí n fi ẹ sílẹ̀. Bó mi mọ́ra kí n pa láìsàn sọ òun. Tẹ bá pẹ́ ní àwọn àìsàn yìí. Ẹ kàn sí wa ní iléeṣẹ́ wa. Mo ní iléeṣẹ́ ọ́fíìsì Màmá Togo wà ní Akẹ́dẹ̀mì Olómi. Ṣé ẹ bá ti dé Akẹ́dẹ̀mì Olómi? Bí ẹ bá ń bọ̀ láti Ìwó Road. Tẹ bá dé Akẹ́dẹ̀mì Olómi, ẹ bọ́lẹ̀. Ẹ má sọ da express o. Ẹgun bridge kékeré yẹn sọ kalẹ̀ padà ni o. Kí ẹ wá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Màmá Togo 08035888101030. Kẹ́ mo ṣe ń ṣe àlàyé lọ. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tún wà tá à ń pe àìsàn kan ní àìsàn ìtọ̀ àtọ́jú o. Láàrin alẹ́ sí àárọ̀ ẹlòmíì lè tọ̀ ni 7 times. Five times. Omi tẹ́ ẹ̀ mu gan ò ní dúró sára yín. Irú ẹni bẹ́ẹ̀ máa complain pé ó ń rù ó ń gbẹ. Tírò kan báyìí bá ti ń ṣẹlẹ̀ mo sọ pé ìtọ̀ àtọ́jú tó ń tọ̀ yìí o. Òun ló fa bó ṣe ń rù bó ṣe ń gbẹ. Kì í ṣe pé o ti lọ kó àìsàn kò gbóògùn o. Ṣùgbọ́n nígbà tó yẹ pé omi tó mu kò dúró sára ẹ. Ẹlòmíì dẹ̀ ni ó ti ní àìsàn kan tá à ń pè ní àìsàn ìtọ̀ ṣúgà. Ẹlòmíì dẹ̀ ni ó ti ní àìsàn kan tá à ń pè ní prostate enlargement. Ẹlòmíì ní prostate cancer. Tó jẹ́ pé tó bá fẹ́ tọ̀ bá ìtọ̀ yóò ní jáde. Tó bá fẹ́ tọ̀ ìtọ̀ yóò ní jáde. A try ìtọ̀ yóò ní jáde. Ọ̀pọ̀lọpọ̀ àgbàdá ti ń polówó yìí náà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n believe wọ́n ti wá wọ́n sì ti ń dúpẹ́ wọ́n ti rìtù sílẹ̀. Èyí tẹ́ bá pẹ́ ní àwọn àìsàn yẹn kàn sílé sẹ́wọ̀n Mọ́tògò pẹ̀lú ògo Ọlọ́run ẹ dẹ̀ dúpẹ́ fún Ọlọ́run ọba. Délé tó tún tẹ̀lé ni ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ lè ṣe dédé ṣẹ̀kan sùn lọ.
3: 1 minute no do.
4: Tí ọkùnrin bá kọ́lé fún obìnrin tí ọkùnrin bá ra sọ fún obìnrin tó bá ra mọ́tò fún obìnrin tí ò bá ṣe ẹ̀tọ́ ẹ̀ dédé. Obìnrin ò ní láìkí
3: ìrú ẹni bẹ́ẹ̀ o. Tó bá fún nípokípokì tó ṣe pàtàkì.
4: Ọkùnrin ò ní láìkí ìrú ẹni bẹ́ẹ̀ o. Nítorí pé ẹ sọ pé àwọn obìnrin máa ń sọ pé àjókòó tẹrù wa. Pàtàkì ẹrù ta àjókòó tì náà nìyẹn. Tí ò bá ti sí ẹrù yẹn ń bẹ̀ mọ kò sọ̀rọ̀. Wọ́n tó bá pé o ò lè ṣe déédé àti dáadáa. O ò lè ṣètú ẹ̀ fún ìyàwó ẹ nílé. Kàn sí Màmá Togo mo ti ní ewé àti egbò tẹ máa lò tẹ̀ dẹ̀ máa dúpẹ́ fún Ọlọ́run ọba.
3: Ó dà Màmá Togo ṣe rí ọ̀rọ̀ pé wọ́n ń tọ àtọ̀gbẹ yìí kí lè rò pé ó ń fà á.
4: Ẹ ṣe olóòtú ṣe rí nǹkan tó máa ń fa ìtọ̀ yìí ó pọ̀. Àkọ́kọ́ náà àìsàn kan máa ń pè ní àtọ̀sí. Ìyẹn ni ó máa ń jẹ́ kí èèyàn tọ̀ séré séré séré láàrin 5 minutes á tún lọ tọ̀ míì tí olóyìnbó ń pè ní infection. Ó lè fà á. Ìmù gan ìṣètọ̀ yìí náà téèyàn ò rí tọ̀tọ̀ yìí gan infection lè fà á. Staphylococcus lè fà á. Àwọn àrùn tá a lè kó látara táyà máa ń kó látara ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin. Ó máa ń fa kéèyàn má rí tọ̀tọ̀ déédé mọ́.
3: Ẹlòmídẹ̀ẹ́lìà sífílìsì
4: staphylococcus infection bẹ́ẹ̀
3: lóríṣiríṣi
4: bacterial infection lóríṣiríṣi bẹ́ẹ̀ ó lè fà á kí ibi títọ̀ ti ń jáde kí tọ̀ yẹn máa lè ọkùnrin dẹ̀ ni prostrate enlargement yẹn máa ń ṣe
3: kì í ṣe obìnrin
4: ọkùnrin nìkan ló máa ń ṣe tó bá ti ń ṣẹlẹ̀ á rí pé kúrú ẹni bẹ́ẹ̀ máa rí tọ̀tọ̀ déédé tàbí ọkùnrin tó tiẹ̀ wá jẹ́ pé yálà bóyá ìyàwó ẹ̀ kú ni o bẹ́ẹ̀ àkàkà ṣẹlẹ̀ ni o ò wá ní àǹfààní láàrin bí ọdún márùn-ún ọdún mẹ́fà láti mítì obìnrin mọ̀ pé o ti ń kọ lẹ́tà sí prostrate o
3: so o se pataki okunrin ma dogo so that nkan to jo mo pe o prostrate de o kini ko kini
4: ko ni le sele si ro okunrin be
3: ni le sele si
4: so olorun aran wa lowo nkan to le fa niyan olotu
3: o da awon to ba wa ni kini ton to le mewa mewa mewa yi to ba ti kan si mama togo en so pe olorun a gbogbo
4: be ni olotu
3: awon na a le ri
4: be ni
3: o da e je ka wa wo eleyi te kokko so ngba te wole nipa yi ti ti egun mama son won egun mama ro won to ma wa lati ibadi eyin lo si sale je ko nse je ku je lo nfa kini abi je di
4: be ni olotu se ri elomi like nkan to dun gidi gan te ba de ti like nkan to dun iwo lori minerals lo mu iwo lori pa lo je iwo lori awon kan to dun to dun to dun elomi like e gan to ba de ti mu nkan to dun pupo ju o di pe ki ro eni be ni ase kan ta npe ni jedi jedi elomi de ni ko ti e mu nkan to dun to dun sugbon ni kaluku ni aisan ti olorun ko mo lati di orun to ma ma baja elomi o mu to dun be to ni aisan jedi jedi ti enu die gan ti yo to je pe o ti to ba ti lo toilet ba ya ma fowo ti sinu ni
3: uru awon ni eya togo se ona abayo wa lodo yin
4: ona abayo wa
3: mo ran tin si pe o ni enikan eyan kan si meji to ti so pe ka awon ba se ga bayi kini to wa ni enu ibi ta awon tin yagbe akojade sita ta awon ba wa se tan awon ese wa fowo ti wo iwo san wa fun uru awon ni be yen lodo yin
4: olotu iwo san wa fun se ri ewe ati go ta awon baba wa nlo yi ti won lo lati jo si wa bakan na e o lo te yin le mu mi ti se kan ti baba mi ti fun mi ti pepe ipe ti e ba ni enu odi to yo seri o ga o opolopo yen ti so ogun nu ni ogun wa
3: ogun
4: ta ba jo ise itan awon ko ni ke ko lo busi iga te ba su te ba su e busi iga e fun ojo meta abi e lemi de le se o le suga le meta lojumo try ko busi nu guy fun e meta leyin e wa bere si ma fi foko mu kini ya wole Ben mo so fun yin olotu
3: ya togo
4: a wole
3: won ko bu kini e won
4: ise baba mi ni
3: won da si bo tu se ga won da si
4: won bu si won flush e
3: won bu si won flush e
4: leyin to ba ti pe meta
3: to ba ti pojo meta yen
4: to nko won
3: ma bu kini e sinu eko
4: ben ma
3: won ma mu eko yen
4: nko
3: ta nso yi to jade a wole pada
4: be ni
3: e ri pa ti so nkan nu laye yi gbogbo awon nkan bayi ta awon baba baba wa gbe le eyin iya wa lowo kọlọ njẹ ko kan awa na
4: ami
3: o da iya togo mo ti egbọ pe kini yen to ma nyo yen o ma nje ki kini omo okunrin saida ko suki abi ko ma le gberi dada abi kokunrin e ma se ko to gun ori obirin o ba da towo ele
4: be ni olotu
3: ona wo lo le
4: seri awon aisan opolopo aisan mi ma nfa isoki fun okunrin ke bi awon oro ta ti so siwaju pe awon aisan ta le ko latara balopo to ba ti pe lara eyan ti o tete ri nkan to ma fi flush e danu o ma nfa kikini ma suki tabi jeri je na o le fa ko ma sunki to ba de tin sunki e ti mo pe kini yen o ba ti kere ju obinrin o ni like e
3: ah ko le kan le gan
4: so ani awon kan te ma lo fun yen na to sunki yen a jade pada tori pe ko si nkan ti ologun afi ti eda o ba mo ogun e loku ogun iku nikan ni o si
3: ogun pe
4: gbo be ni ko so ogun iku gbogbo apata
3: aju lo Olorun ni
4: gbogbo nkan ti Olorun da o da to je pe o da ko pe ko dogba elomi a lowo elomi a bimo elomi a kole elomi oni ni kankan sugbon iku yi
3: o pin dogba atolowo ati talaka
4: o la fi ni eje ka se daada
3: ka ma ja di ti pa mo
4: ku won le ma so ti wa na ni daada
3: so apart from pe o ko nsuki opolopo awon okunrin lo npe mi anti chikito o ko mi kere kini ma se iyawo mi o gbadun e girlfriend mi complain kini ko kini ko awon to ko won ba kere ati awon to je pe to ba de ode eyan kan soso ni oko won le dide to ba dodo elomi oko a ma sere kidi ni
4: e se olotu awon ti oko won kere elomi ba se bi niyan oko e kere latun sugbon nkan to mu wa to je pe ta ba bi omo to mo ba kere ju ani awon agbo ta le ma lo fomo yin to mo fun ma sanra ko si nkan to ba ri lati lo fun kini na fi sanra be ni ani awon agbo to ma ni e ma fi kan ori o e ma fi kan ori o ta ba ntomo to mo ba kere ta ba se bi mo baby wa ni eya e ma lo awon agbo ifun to mo ma to 2 months omo ya ti a ti put on weight gan so a ni awon kan te ma lo fun kini
3: se kini na le se o le je koko na put on weight
4: be ni o
3: koko na tobi
4: be ni
3: that means ireti nbe ati pe ona nbe fun awon okunrin to je pe oko won kere
4: be ni
3: ti won ba kan si odo mama togo
4: be ni olotu
3: so ru nkan yen te ba lo fun won oko won a se kini
4: a dupe fun lo
3: e to ku e de nsuki nko
4: ikan na ni atotun ki to suki to wole ko le jade yi to kere ko na le sanra si ni to ba ti to size ti won fe won ni lo kini yen mo because ba tun lo kini yen a tun ma tobi si to ba ti tun tobi ju problem ni fo benin
3: ko ti sele inu mo mo pe gbogbo awon okunrin to ko won kere lale yi o inu won adun gan won a de se kini won ma ko si mama togo e je ka pe number yin ka to kin to tu bere awon ibere kankan si
4: e se olotu ero bani soro mi ni 08035881030
3: lekan si
4: 08080 3588 8 8 1 0 1 0 3 0 3 0
3: ya togo awon to wa ni ilu oyinbo nko sa anfani wa fun won lori gbogbo nkan te nse fa awon to wa ni Nigeria mi
4: be ni olooto awon to ba pe wa ma ba won send ogun won e to ba fe pe mi lati ilu oyinbo
3: oke ma ba won send ogun won
4: be ni
3: to ba ti so bo se nse won e ma wa we bill ogun won fun abi e ma ship e fun won
4: o ma we bill e
3: e ma we bill e oke to ba fe pe yin nko
4: te ba fe pe mi lati ilu oyinbo +234
3: oke
4: 80
3: +234 80 80 3 5 3 5 8 8 double 8 1 0 1 0 3 0 okay number ta ma fi get iya togo niye eyin yo wa ti gbogbo nkan ti iya togo nso won ni ko si arun ti o ni ogun ninu aye ta wa ninu eyi afi ti eyan o ba mo to ku e ba kere oku e kere ni yoju si mama togo iwo to fe koko e to langbalangba yoju si mama togo wa ri pe oku a se kini atobi ade to wa de raye lati te kole fo obirin yen gbogbon iwo to ku e ba nsuki se kini yoju si mama togo iwo to ba de ni eyi ta awon ibo npe ni arthritis abi rheumatism egungun mama san e gbogbo ara mama ru e yoju si mama togo iwo to ba tu wa se kini awon to nwa omo npe mi iya togo pe se le eto fun awon ta won woju oluwa fun mo ni
4: a ni eto fun awon to woju oluwa a ma so pe yala awo obirin to ti mari lojo to ti pe to to nsun fun airigbejo to ba kan si awon arun kan lo le fa idaduro to lohun o ki se ka awon aisan kan do ma fa idaduro ta ba toju yin lagbara lo e si finu so yin e fe yin gbomopon opolopo okunrin mi na do e wa to je pe agan lo fun ra e idi ni pe nigbati nkan omo nkan to ma ndo to ma produce omo
3: lataro
4: okunrin ato si obirin eleyi o ti dabi omi tabi ki eyin yen ko ma pe ti o le ba sele iru okunrin be ko le pregnancy obirin
3: okay
4: bo te ba npo eyin okunrin te ba npo ni run kan bayi boyo ni watery sperm low sperm count e kan si lese mama togo pelu ogun olohun e dupe fọlọhun a de ma tojo ko ati yawo ni lese wa to da ma bere be lowo oko abe lowo yawo ka le meni ti o ni porta ma toju ti everything fi ma wa okay
3: oda oda iya togo so ba wa sodo nse le sayewo fun won
4: be ni an sayewo
3: oda e tu wa pe number ile ko si ka to dide nle tori arojo musolokun
4: 08080 3 5 8 8 8 1 0 1 0 3 0 3 0
3: le ko
4: 08080 3 5 8 8 1 0 1 0 3 0 3 0
3: ami e se te ngbo wa ni papapa e le ma pe number mama togo lati gba gbogbo awon amoran ati lati lo ri won fun itoju ara yin olohun oba mi a wa pelu wa alaafia ara wa ko ni gbọn danu ni ara wa alaafia ato to peye la ma fi ma lu ojo e se o da
2: Lagilu FM 96.7 Gbogbo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lagilu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 a.m. on Lagilu 96.7 FM, Pastor Sularin Oluwafemi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ni ona ton toni si aseyori. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. E ma gbegbu e bere ojo aje pelu ase ati isegun latoke orun wa

0: Kajoki.
1: Lagilu FM 96.7.

tó kì í pé ẹ kalẹ̀. Mo kì í pé ìkẹ̀kù dédé wòye. Ṣé dáadáa ni mo bá yín ṣe dáadáa lẹ́wà? Adẹ̀ kò sí mi ò ní. Akọ àfẹ́rẹ́ yìí. Ọ̀hún tutù. Ọlọ́run ọba ọba ọ̀run ọba ẹ̀rùn. Ọlọ́run tó wá wọ ọlọ́run ọba lónìí ó ní kí gbogbo ẹ̀ kó tutù. Ṣé dáadáa lẹ́wà? Ṣé tutù yín ọ̀dọ̀dọ̀ títí yín? Tó bá dọ́dọ̀ títí yín ẹ̀ wá nǹkan gbóná mu. Ìbàdàn pé yín dá wà. Ṣùgbọ́n tọ́lọ́run bá wá jẹ́ pé kò jẹ́ pé yín dá wà. Ẹ̀ra wá nǹkan yín mọ́ra kẹ́ ẹ wọ mọ́ra dáadáa. Ẹ wọ mọ́ra. Ẹ sọ pé mi mo sọ bẹ́ẹ̀ pé kọmíṣánná àfẹ́ ló sọ bẹ́ẹ̀ ẹ wọ nǹkan yín mọ́ra. Àkókò tútù láwa ẹ̀. Wọ́n bá ń bá olólùfẹ́ ẹ̀jà ẹ parí ẹ̀. Lálẹ́ yìí. Ó bá jẹ́ pé wà pẹ̀lú olólùfẹ́ ẹ̀ tó ń fà á tó ń ṣe bákan. Bóyá torí pé o ṣẹ́ àbí nǹkan kan ṣẹlẹ̀. Ó jẹ́ ètò ìpè wọlé lálẹ́ yìí. Ká bẹ́ẹ̀ bẹ́. Ká bá yín yanjú ẹ̀. Wọ́n dádì mọ́ra òun fẹsẹ̀ gbá wọn báyìí. Ó ṣe wá ń fẹsẹ̀ gbá wọn yẹn náà ń fẹsẹ̀ dá padà. Ó tún kọ̀yìn ó kọ̀yìn sí. Ó tún tún ṣe bákan. Ó fọwọ́ fà á náà tún jáwọ́. Ó ti pè báyìí.

mo kì í kàbọ̀ sórí ètò ní tèmi fòtàlẹ́ yìí tuntun tuntun ẹ̀ lélẹ́yìn nínú oṣù tuntun ti august a lo oṣù ti july kọjá mi àti yín náà ni owó ọlọ́run ọba fún wa láǹfààní àti orí ọ̀fẹ́ láti tó ti wà lórí ètò lónìí a sọ ní ìjẹjọ pé a máa pàdé lónìí owó ọlọ́run ọba mi àti yín lélẹ́yìn lórí ètò lónìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọba ìfẹ́ orin eléyìí tí mo fi wọlé ní ẹjọ́ òwúrọ̀ látọwọ́ ṣọlá linton ọyẹ wa sọ fọ́rẹ́ bá ti wà lórí ètò lálẹ́ yìí ẹ̀yin tẹ́ ń lọ sórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook ti lágé ìlú fm iṣẹ́ ń lọ lórí ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n ilé ìdarapọ̀ mọ́ mi báyìí lórí facebook tèmi gangan martini salau matini salau ẹ máa lọ síbẹ̀ kí lọ fi comment yín síbẹ̀ orí ọba búsárì bídè mi ọmọ ẹ̀ka àbọ̀ sórí ètò ọmọọba bẹ́ẹ̀ mo rí báṣì adékúnlé náà wà ń bẹ́ ń dúró ń wò mí okay sport náà ń wò mí ń bẹ́ adénáìkè adénìkẹ́ ńlẹ́yẹ àwọn náà ń wò mí ẹ máa lọ sórí ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook martini salau lálẹ́ yìí ẹ lọ fi comment yín síbẹ̀ mo promise lálẹ́ yìí pé máa kà á lórúkọ àwọn ọkọ̀ mi fòtálẹ́ yìí padà máa ń wà gbogbo ọ̀sẹ̀ àwọn ọkọ̀ mi tó dúró tán lórúkọ abubakri olúwakoka alárinà wa nìyẹn ẹ náà ni dj spider náà lamojú ẹ̀rọ mi fòtálẹ́ yìí sọ̀wọ́ òtútù àbí mo tọ́ bá ti wà nù stúdíò ìbáyẹ̀ mọ̀ bí kò sótútù mo bá ti wà ń bi iṣẹ́ báyẹ̀ ètò ti ìjẹ́jọ́ lọ̀pọ̀lọpọ̀ ń sọ mr martini ó sọ fún pé series ni ètò yìí ilé tó túmọ̀ sí ni pé ẹ lọ kẹ́ ẹ lọ ṣí ẹ bá mi fi link yẹn sínú àwọn groups yẹn lọ mo sọ fún yín pé lálẹ́ yìí a tún máa continue ilé tó túmọ̀ sí ni pé series ni lára àwọn tó pè wọlé ní ìjẹjọ agbé abala kan wọlé láti last week láti ìjẹjọ a fi abala yẹn a fi ṣe bíi therapy ilé tó jẹ́ pé gbogbo tó wà lọ́kàn yín tẹ́ ti dì sọ́kàn a máa tú jáde gbogbo tẹ́ ti gbé sọ́kàn yẹn gbogbo tó ṣẹlẹ̀ nínú ìrìn àjò fẹ́ yín tẹ́ fẹ́ káwọn èèyàn mọ̀ kán kẹ́kọ̀ọ́ àbí ntẹ́yìn gangan ti kẹ́kọ̀ọ́ fúnra yín tẹ́ fẹ́ káwọn èèyàn tún mọ̀ àbẹ̀lẹ̀ tó yẹ pé ẹ wà nù ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ nílò advice dé lórí tẹ wà ní ìkórìta kò yé mi ẹlẹ́ tá a pè ní the state of dilemma lórí ẹ̀ la fi gbé abala yẹn kalẹ̀ ní last week àwọn ọ̀rọ̀ jáde àwọn ọ̀rọ̀ bọ́ mo máa play àwọn short video kan ó mi kí n ṣe video máa play ẹ̀ ní audio fún wa audio yìí ó jáwọn ọ̀rọ̀ kọjá pé a yọ jáde lára tó ṣẹlẹ̀ ní last week. Lack of my berry.

alábala yẹn a fẹ mọ ẹni tó ń sọ̀rọ̀ ti yẹyin olúwa fẹmi williams wílé ẹjọ wà lé agbára ni lóòótọ́ ètò iná ní kenneth ogun ẹjẹ dike ibogeman martini salau ọmọ ọba lórúkọ tèmi èmi náà ni kọmíṣánná àfẹyìn ọmọ onílé ajẹyìn the dawn prayer on the radio ẹ lọ fi kọ́mẹ̀ntì yín síbẹ̀ lórí martini salau lórí facebook page yẹn ẹ ọkọ fọ́lù ẹ̀ náà kẹ́ tó lè rí wàbí fọ́lù ẹ̀ rí live ta wà ń bẹ̀ tó ṣe ń ṣẹlẹ̀ nílé agbára à ń ṣẹ́ lórí ti facebook ti lágiri lọ́wọ́ báyìí ṣùgbọ́n sáré gbélé kalẹ̀ kó má rí pé mr martini àárí tó yẹn gbọ́ lókè prógráàmù yẹn a mọ̀ pé ń gbọ́ káàkiri àgbàlá ayé ń tẹ́ ṣe ń gbọ́ nílẹ̀ náà lẹ́ ń gbọ́ lókèrè ẹ lọ sórí radio garden fún ẹyin tẹ́ ń gbọ́ wa láti ilẹ̀ òkèrè tẹ́ fẹ́ gbọ́ wa lẹ́yìn tẹ́ wà lọ́nà jíjìn ẹ̀rà táìpì lágẹ̀lú síbẹ̀ ẹ lórí radio garden yẹn àti lórí mix lr ẹ mọ̀ pé abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ la ní lórí ètò yìí alákọ̀ọ́kọ́ òun náà ni abala let's celebrate ourselves bíta tí mo ń celebrate àwọn couple eléyìí mo fi celebrate àwọn tó ṣẹ̀ṣẹ̀ ìgbéyàwó

kan yàtọ̀ sẹ́ni tó ta mẹ́wàá chances wọn yàtọ̀ síra wọn ó tún wá ní ẹ̀kọ́ ta tún wá ń ṣe báyìí látàrí ti káàṣẹ̀ tó pọ̀ ọdún méjì ẹ̀ ti gbọ́ àwọn owó tó tún lọ tó bá tún wá dọjọ́ Friday níbi tí jackpot ti máa ń lọ tẹ́ ẹ̀ bá tún wá láǹfààní àti jẹ lórí ètò ìlálẹ̀ yìí tó bá jẹ́ pé ní kọ̀m̀pútà káàṣẹ̀ òun yín ìfọkànbalẹ̀ má wọ̀rí ẹrẹ́ ẹ̀rín tọ́jọ́ Friday báyìí jackpot ni 250, 300, 500 àṣẹ máa ń yí lọ́jọ́ Friday nìyẹn ilé tó túmọ̀ sí pé nọ́mbà yín ti dúró digbí síbẹ̀ báyìí ó ti dúró báyìí tó ti fẹ̀ síbẹ̀ àwọn kọ́pù mo fẹ́ celebrate lálẹ́ yìí 0912370 8675 ẹ̀yin wo lẹ̀ ń ṣe ayẹyẹ wedding anniversary nínú oṣù yìí jẹ́pẹ́ inú oṣù lẹ̀ ń ṣègbéyàwó wọ́n ni mo ti fast pé nọ́mbà yẹn jù 0912370 8675 nọ́mbà ti ilẹ̀ òkèrè fáwọn tó wà nílẹ̀ òkèrè àwọn ti diaspora lọ́hùn-ún +234814249100

0: Eka bo pada lati eka ipolo oja wa. Ore to ni temi na le se wa ni kon ni ti lagelu FM 96.7. Pelu ore yin Martin Salao. Adi gangan. Don Prayer on the radio. Mo ya mo so fin le kaka to lo soju oja. Epe a ma bere bayi. Lale bubun to wa lokan yin e te fe pour out jade yin. Lori Facebook mori Aziz Soli Oligbile lati seyin lori Martin Salao ni lori page mi gangan mori Oloye Gbenga Fayemi lati orilede America lohun laga oni temi niyan ya beje Legusi woni good evening sir from Oduoba seun goni be mori Mojisola Mogaji oni ekale o commissioner of love ni kabo e lo ma fi comment yin sibe yen sori Facebook labalai keke gbara di bayi to ra ma wonu e lo agbe abalai kale agbe segment kale mo so fun pe series lo ma je le to tumo si ni ke to ba ni series ni pe nkan ti o ki nse yo kan a ma tele ra mo ni I discover pe opolopo wa te pe awon kan wa to ti di si won lokan won riyan ba so bo ta ba so jade nsin awon kan to ma teyin eyo e de mo pe nta ba so jade ngba mi o ma nje ki mind eyan fuye mi a to le lati ara be mi a ko awon eko kan o je pe yin na ti ko awon eko yen e ti get pe nkan ba isele ṣugbọn ede ki n bere bayi ki n to bere o leta ni ki n ko ka ni ki n to wonu e lo nka leta na mi ki n ko wonu e lo ok eko gbọ ile na eko gbọ ile na lara n to ṣẹlẹ ni ijẹjọ arabinrin yin na pe wole ni last week lori eto yi egbọ
1: ẹni tí mo lè bí ọmọ yẹn fún ilé àti ìjà yẹn wà níbi pé èèyàn tó kún tó máa ń nà mí ni ìdè decide fún àmì láti ẹni anybody concept tí mo fi kúrò níbi bẹ wá pàdé ẹnìkan ẹni tí mo pàdé yẹn mi ì sí ẹni ẹmí àti ìgbà lọ mọ torí nǹkan tí mo ti fojú rí níbi tí mo ti ń bọ̀ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó sọ olóhùn àtìyàwó òun ti jà olóhùn àtìyàwó òun ti ṣe olóhùn àtìyàwó tó ń sún ẹ̀ fún mi pé kò sí kankan tó lè dà wọn pọ̀ mọ́ ẹni yẹn ó bíbí ti fún ṣe gbogbo ẹ̀ fún nípa mo ṣàpadà mo mọ̀ pé ẹni tó ti ní ẹ̀sìrẹ́ǹsì kan tó ní ẹgbẹ́ ìgbé ẹ̀sìrẹ́ǹsì kan bọ̀ kájọ fẹ́ra wa mo bí ọmọ ìgbà tí mo bí ọmọ ọmọ mi ju ọdún mẹ́ta lọ bí ẹni tó ti kúrò nílé ẹ̀ wọ́n ṣe jọ bá wọn parí ìjà nìyẹn wọ́n jọ bá wọn parí ìjà débi wípé ó kàn fún oúnjẹ ránṣẹ́ sọmọ kò fẹ́ ta fún mi mọ́ kò sí ẹ̀ta fún mi mọ́ ni kébi wípé ẹ̀gbọ́n ẹ̀gan tó sọ̀rọ̀ fún mi pé ṣé kó fọlọ́mọ mẹ́ta sílẹ̀ nítorí tèmi ni èdè mi rí i pé ti bímọ kó tó di wípé mo fẹ́ mi báwo ẹ̀gbọ́n tuntun obìnrin pé báwo lèyẹn ṣe máa ń da orí ọ̀rọ̀ kodò bẹ́ẹ̀ pé náà ṣá change ìbọn gbogbo àwọn tó mọ̀ wá ń bá yẹn wọ́n ṣàwò pé kí n fi sílẹ̀ kí n fi sí pé mo rẹ́ni tó sọ pé òun fẹ́ mú mi lọ sí ilé aláàfáà kan òun lọ bá mi ṣe nǹkan kankan tó tiẹ̀ mú mi lọ bẹ̀ mí tí mo sọ fún ọ pé rárá kan fi sílẹ̀ mo ní nǹkan tí mo kàn sọ ni pé tó bá yẹ pé ọlọ́run ìgbà ìṣọ ọlọ́run alábòsí ní tòótọ́ tó jẹ́ pé ọba tó mọ ń gbẹ́kú tó mọ ń dá ẹjọ́ bó ṣe yẹ kó dájọ́ ni ọlọ́run dá láàrin ìrìn àti
2: ẹni sọ̀rọ̀ mo ní question kan mo kì yóò dùn yín bọ̀ láàrin èmi àti yín ṣé yín àti máa yẹn ṣe agreement wo ló wà láàrin yín ní tilẹ̀ tọ́lọ́
1: agreement pé òun fẹ́ fẹ́ mi ni agreement tá a fẹ́ra wa kì í ṣe ìbàdàn bíbà ni òun náà ti lọ́dọ̀ ẹ̀ kì í ṣe ìbàdàn bíbà náà ti ní máa gbéra bíbà ẹ̀ máa lọ
2: agreement ni pé ẹ máa lọ sí náà ti lọ bá
1: máa lọ sí náà ti lọ bá agreement pé a fẹ́ fẹ́ra wa tó ṣù ní fẹ́ tó ṣù fífẹ́
3: Ìwọ ni onítèmi.
4: Martini lè ń gbọ́ lórí ètò onítèmi.
5: Aya tó mọ́yá yìí ló ń ṣe kẹ́ ọkọ rẹ̀. Ẹlẹ́gan bá ń tan.
0: Ẹ ti gbọ́ wọn ní kẹ́ mọ́ yìí kúrò bẹ́ẹ̀. Orí ètò onítèmi lẹ́wà. Mo lérò pé ẹ gbọ́ ọ́díò yẹn. Arábìnrin yẹn ló pè wọlé. Wọ́n dẹ̀ explain tírín àjò wọn ṣe rí. Ọ̀pọ̀lọpọ̀ ló pè wọlé ní last week. Mo rántí pé Dadi Olùṣọ́ láti Ògbómọ̀ṣọ́ wọ́n pè wọlé ńjọ yẹn. Bẹ́ẹ̀ Apostle náà pè wọlé. Bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí wọ́n dá sí ọ̀rọ̀ yẹn pé láwọn ìgbà míì a máa ń rò pé nǹkan tá a ṣe ìgbà míì máa ń jẹ lọ. Àwọn kan kẹ́ẹ̀kọ́ ńbẹ̀. Lónìí báyìí mo máa ṣe ojú òpó sílẹ̀ báyìí. Kí n tó lọ mú lẹ́tà yẹn. Kí nìkan tó wà lọ́kàn yín kí nìkan ẹ̀kọ́ ilé ìtẹ́yìn ti kọ́ nínú àjò ìfẹ́ ilé ìtẹ́yìn ti rìn. Àbí inú ìbáṣepọ̀ ilé ìtẹ́ ti ní pẹ̀lú olólùfẹ́ kan. Àbí ń tẹ wà nínú ẹ̀ lọ́wọ́ báyìí. Ó tún kú ẹyọ kan. Ó tún kú arákùnrin kan tó pè. Mo máa balance ẹ̀ up, máa lo obìnrin kan ọkùnrin kan. Ó jù bẹ́ẹ̀ lọ, mo báyìí máa ṣe balance ẹ̀ up lálẹ́. Ṣùgbọ́n dé kí n bẹ̀rẹ̀ báyìí. Tẹ bá ti wọlé ẹ má dárúkọ yín torí pé àfẹ́mi tó ń sọ̀rọ̀. Bí wà lọ́kàn yín lè tẹ fẹ́ ṣí ẹ̀ jáde nípa ìrìn àjò ìfẹ́ yín ni o. Nìkan ilé tẹ wò pé ẹ ti dì sọ́kàn ó ti tó bí ọjọ́ mẹ́ta. 0912370 8675. Àbí sórí +234 814249106. Nọ́mbà yẹn fáwọn tó wà ń lé òkèrè ni. Hello.
6: Ẹ̀ka lẹ́sà. Tabatini.
0: Yes sir. Ẹ má dárúkọ yín lábala yìí. Hello.
5: Aya tó mọ yá yìí ló ń ṣí kẹ́ ọkọ rẹ̀.
0: 0912370 8675.
5: Pátẹ́mi òye òrò ló lù fẹ́.
0: Hello.
7: Hello, ẹ̀ka lẹ́sà.
0: Láti ìlú Ìbàdàn lẹ ti ń pè. Ẹ sùkúrò bí rédíò yín ṣàkalẹ̀ gbọ́ yín dáadáa. Ẹ sún kúrò bí rédíò yín ẹ̀sà. A sì ń gbọ́ sáwùndì yẹn.
7: Èmi ni first time tí mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ ìní tẹ̀sán mi.
0: Ok.
7: Inú mi bẹ́ẹ̀ dùn gan torí nǹkan tó wà ní ọkàn tèmi náà kọ́ náà máa ṣàánú wa ni.
0: Ẹ̀yin náà ní ìrẹ̀kan lọ́kàn.
7: Bẹ́ẹ̀ ni sà.
0: Wow.
7: Mo jẹ́ ẹ̀dá láìjẹ́ pé mo ṣe ìgbéyàwó ní 2014.
0: Ẹ ṣe ìgbéyàwó ní 2014.
7: Bẹ́ẹ̀ sà. Ok sà. December 1920. 21 ọjọ́ mẹ́ta ọmọ Yíbò ni mo fẹ́.
0: Ok.
7: Wọ́n má fẹ́ ọmọ Yíbò. Orí ìfẹ́ tí mo ní mi ò ṣàdúrà tí. Mo bẹ̀ fẹ́ ọmọ Yíbò. Mo sanwó orí ẹ̀ mo ṣe gbogbo ẹ̀. Bá 2017 títí di wákàtí àti àkókò yìí. Ẹ̀mi àti ọmọ Yíbò àti ọmọ kan ló wà láàrin wa. Mo fi ilé àti ọmọ mi mo fi sílẹ̀ yẹn. Mo tó di pé mo á padà sí ìlú tí mo wà lọ́wọ́lọ́wọ́ ìlú Ìbàdàn báyìí. Kọ́nà máa ṣàánú wa ẹni tó lórí òní fìlà ni. Ẹni tó ní fìlà ò lórí. Nígbà míì kò tí ẹ̀dá láàyè tí kò ní àṣìṣe. Ṣùgbọ́n láti 2017 yẹn bí wákàtí àti àkókò yìí. ti mo ba n soro fun
0: mm
7: ti o gbin ko sori eru ba mi pe ha je tun ba ti ri mi se ko ti ni se iwe nkan ti alakoko se fun mi ni
0: eni soro alakoko te fe yen e ma binu pe mo fe wole sibe eni alakoko te fe yen won ni ke ma fe due to the fact pe ko kin se eya titi wa nbibi abi nigba te wa go ahead kini nkan to wa sele gangan te fi in try lati regret action yin sin ki lo sele
7: thank you sir nigba ta ma fi fe rangba yen gbogbo ko se n lo ni rowo irose na ni mo n lo ti leyinbo ma lo ma de patoko ma fi di 2015 gbogbo nkan o ko yi pada ti dada ta gbudo so igba keji mo lati gba yen ni mo ti wa isinyi to je pe mo si n jagun pe kona sasami ni ki sa je eyan pada
0: so nigba ti nkan wa ri bo se ri yen se wa believe pe n te fe lo ko se ni abi e kan ro lokan yi pe abi nitori te ti nkan te ti gbo le fi n ro pe boya odo e ni nkan ti wa ni
7: o ti lento na arin yen sa olohun oba loye o ti ba so pe ohun ni to ba lo je ohun ko
0: mm
7: nda de se pe ohun ko to ba lo je ohun ni sugbon leyin igba yen gan pe bi se yi ko si obirin ti ba ma ko ni sita ajejo ni sara wa sugbon to ba ti de ti gbo ise ti mo nse wa ni omo to sele pe ni pada laarin wakati meta a ma je ko nda de pe number won ba
0: iyawo yen ti wa
7: lo o ti lo lati 2017 lati jo break up in Houston
0: wow so n sin regret action yi pe won ni ke ma fe nikan e fe abi
7: eh regret mo regret ni pe adura se koko ninu igbeyawo ko si igbeyawo ti ko ni idakan idakeji nibe ka ni mo tele adura ngba yen ni gbogbo nkan to ri bayi ko ba ma ri bayi
0: I believe
7: pe Olorun Olorun pe Olorun to so odomara to kan to so di gidun. A si so pe ni aye temi na di gidun pada.
0: Ami. Emi na ba yin sami.
7: O gbe ti ma ti ba soro bayi to ba ti je pe a. Security lo se bayi. Won ti gbe call mo.
0: E de tin travel tetele, e tin travel tetele, e tin wole, e tin jade.
7: Be ni sir.
0: Iya. Mo ni gbagbo pe Olorun. Hello.
7: Kilo
0: n gbọ yin sa
7: mo ni igba to je iya tawon obinrin ba ti gbe pe ise security ni mo se bayi mo ya wo pe Olorun to ba je pe ese ni security ori mo ma mo bi gaju ko lowo Olorun oba laye aimo ye je mi to lo join yawo to lo sogun owo to lo ja ole nitori afi aye ibo mo se so ti ma fi wole sun Olorun eleja oni mu mi dede
0: ami emo ti
7: mi o ya to mi jenu aye mi
0: emo nkan ti mo fe so fun yin sir mo fe ke ni igbagbo ninu ara yin number 1 and then wi pe boya won te n pade ni ala won to je security men ele ti won ni iyawo to da a good wife ise profession ko ni ise security o kin se ise ti o se fi mu yan gan so teyin na fun ara yin te ba se present ise yin you know leon ti o ni baba se pe gba e na se mo ba pe te ba fe do ise security mo se mo manage ni o e won te so yato si pe I'm a security personnel pe yato wa nbe yato wa ni pe mo sa manage bi kan mo so si ki mo se security mo te so yen e ti ni bi e kan ni low service team ni but te ba so pe ise wo lo nse I'm a security personnel so le fi chief si gan I'm a chief security personnel en te ba ko so gan yo ko pe baba e mo ohun tó ń sọ tí a bá lọ sáwọn ìlú òyìnbó pàápàá jùlọ bí tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tẹ́lẹ̀mí fi ń ṣe dáadáa náà ayé iṣẹ́ security ni ní táìmù tá a wà yìí iṣẹ́ yẹn ti di iṣẹ́ tó yẹ pé ó jẹ́ iṣẹ́ kan gbòógì eléyìí tó yẹ pé lẹ́yìn health iṣẹ́ yẹn wà níṣẹ́ tó tẹ̀lé eléyìí tó túmọ̀ sí pé torí pé àwọn atrocities ti ń pọ̀ crime ti ń pọ̀ so iṣẹ́ security yẹn ẹ̀yin náà tún lè wá ṣe kí ni ẹ tún lè make àwọn findings kẹ lọ fáwọn study eléyìí tí a tún lè fún yín àwọn bíyà bíi 6 month course year courses tẹ́lẹ̀ lọ so that a tún jẹ́ kí iṣẹ́ yín yẹn a tún lè fún ní a tún lè gbé pẹ́ẹ́lí sí Shegbo, mo de pe laipe lai jin e ma pade olulufe yin ele to je pe ma bara yin kale lagbara Olorun. Thank you for sharing your experience. All right, you're welcome, sir. Yeah. When I said to you that about it 11:30 ma yi ka se it was true pe mo tin fun la nfa ni be lo ma ta si be ta lo tun wa nbe nescola ta lo wa nbe hello hello e kale sir egbohun so ka le gbo yin o an gbo yin die die yes sir ah ema daru ko bo voice yin lo so wo nu e so radio
6: eh
0: afemi tun soro labala ni afemi tun soro ni
6: beni nkan te yin ka ni nu kan te kan so ni pe tori pe mo ri pe mi ka le ko an so experience won experience te mi ka ni pe aye ti iyo ma to ba nbo mo soro ko ma ko ti ma gbon kan to bi e ba nba so ni
0: nipa oro wo nipa aspect wo
6: ya to nisin yi ya bi nisin yi ki mo ma so mo pe a o kan yin to n tele yi abi ba di ko bi n te ko bi me yo kan fo ya e ti ni ya wo ya ri pe ke ni a ma la gi ki ni pe a won ti bi abi pe ko si nkan kan e ma pen je ko ri ri aye ri e o da ta ni kan ti mo so
0: okay
6: tori la pode ti ni bi ba yi tori
0: Hello, brother. Calm down, brother. Me. Emma, lori etu ya me tun soro. So afeke soro. To ela fe me tun soro. Emma da oro po. Emma da oro pe. E so bo se ri. Se gbo? O ya ngbo yin bayi. Ah, me tun so ya mo yin. O ya o ya ise mo tele se.
6: Eh, nta ti mo fin ya bi mi se yin mo ani to ya bi. Ya bi 20 years.
0: Hello, brother. Se mo tan se n gbo eto yi won gbo eto kaakiri agbaye ni and awon to n gbo eto yi ko se awon mo kekeke
6: okay
0: mo dai lo le kin explain fun yin
6: n ke mo pa ewo bi temi na wa
0: mo pariwo an gbo yin mo fe salaye oro kan fin ke to bere ni so owo ka ma lu oro pe e boya ka wa so pe e so bo se ri e go straight e so pe o sele bayi nigba ti mo wa ni omo dun bayi Hello, talo tun wa nbe.
8: Hello.
0: Ekale. Hello, esukuro bi radio yin. Mo pe ngbo wa ni, boye ko sukuro nbe.
8: Ba nkan kan lori lati pe.
0: Ta ba ti wa bala yen ke pe ma, ati wa bala yen. Ati wa bala Romeo and Juliet. Ni to se lo loyo ni amo to ba ti loju opo ba won ni ko ni sha si risa se ti yin e ka je ki oda ina si wa ti wo Romeo and Juliet 0912370 8675 to fun elomi lanfani ari kilo wa lokan yin ese te ti ko te learn sometimes o le je ni hard way o le tun ma je in the hard way no sugbo te pe ko eko yen te believe pe fe kelomi na to ko ya nko ba in sele o ti ko eko mi won so fun gba mi pe ti en ba subu gba mi lo na na yen ma nko awon eko kan elomi wa by time to why e kin sare so ile ife yin te de pe je single pa pa julo te je obinrin o le je single mom o le je pure single ebe ko ti bimo ri number 1 wi pe okunrin o mu yin lo si ile awon parent e o fi yin han awon obi e o tumo si wi pe o fe se igbeyawo pelu yin taking you home doesn't mean marriage wipe o fi yin ma awon obi e o fi yin ma awon egbon e o fi yin ma awon anti e o yin mo nku e tumo si wipe marriage ti duro ke le ko ko ma rin ginu opolo yin number 1 wipe o propose e o de paran wa okunle o se paran say yes say yes
9: o ko to ma jata
0: gba ring sometimes o le pada so the love the lord of the ring you
9: mo la temi ibere bi ku so
0: mo si marriage o
9: mi to fori ti dopin o lo le fe mi
0: sister wi pe awon parents awon egbon e won like mi awon egbon e ma n pe mi even gan ma n pe mi gan ma n check on me sumo si pe marriage ni o I have the key to his room now mo ma lo sinu room anytime ma lo sile e ma ba for sure e ma ba tidy up ni ile sister ko tumo si wi pe marriage ni o
9: ife lati kekere so
0: se understand ti mo se nju
9: e ma pa na ife o te mi re mi le
0: a ma lo si bi se mo se to nse na im gara awon oga im bi se won mo mi da
9: ife aburo mo
0: tumo si wi pe marriage lo wa o mo ko fe le se yin leti mo pe ikan ninu e ma wa le awon position kan ninu e to tin no

Lẹ́tà ilé-ìkejì tí mo fẹ́ kà lálẹ́ yìí. Lẹ́tà ilé yìí. Hello. Hello. Sọ̀rọ̀ o. Hello. Okay. Tí bá ti pè lẹ́ẹ̀kan

0: iṣẹ́ tó ti gbọ́ yẹn.
1: Ní ìjẹ́jọ́ náà tún ni.
0: But how you shame poor to mind the one he jade?
1: Oje kankan won fu ye.
0: Ta lo wa nbe lale eto na fe so jade to ko eko kan si ikeji. E se alale lori eto yi. Hello. Hello. Hello e kale. E ma daruko yin labala ta wa yo. E sunkrom bi radio yin agbo yin areke sunkrom te wa. Network yin agbo yin dada agbo yin. 09123708675. Sing this song. Hello, I want to hello. Hello.
2: Hello.
0: Mimbo. Talking about number at the okere leleyi +23481424910006 number at the leyi ni 09123708675 ẹ̀kọ́ wo lẹ́yìn ti kọ́ ní àjò fẹ́ yín lílé tó yẹ pé fẹ́ kẹ́ lómi kí wọ́n kọ́ níbẹ̀ kí ni nǹkan lílé tẹ́yìn gan ti kọ́ fúnra yín kí ni nǹkan tó wà lọ́kàn yín lílé tẹ́ fẹ́ sọ jáde ẹ̀fẹ́ kọ́kọ́ ọkàn yín kò fẹ́ kò fi fúyẹ́ Zero nine one two three seven zero eight six seven five.

0: Hello, wo mi lori ikoni ibanidore ti Facebook yen. Lori Martini Salau. Hello, si be ke follow mi lori page yen. Hello.
1: Hello, Ekale.
0: Hello, Ekale, sir. Ekale. Yes, sir.
2: Mo ní ìgbàgbọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ilé ìta ń ṣe yìí. Ẹni kí èèyàn tó fẹ́rẹ̀ èèyàn nígbà míì ó lè jẹ́ pé ìfẹ́ yẹn lè má jẹ́ ìfẹ́. Àti rí àwọn ìgbéyàwó lóòótọ́ rí lè pé ìfẹ́ ṣùgbọ́n á ṣáà ní nǹkan kan rílé tó fẹ́ lára èèyàn lẹ̀ ń fẹ́ra yín. Á ṣàṣì láwọn èèyàn táìmù kan tẹ́ sì jọ ṣeré papọ̀. Lóòótọ́ àbíyá society àbí bóyá wéè tí wọ́n fi ọ̀bríngìn obìnrin gbà míì. A sọ̀rọ̀ pa àwọn Gen Z o. Rate àwọn Gen Z ilé àwọn gbamú báyìí ni. ti ri bi ta ti wa ti pe awon oko ati yawo ni won se boyfriend and girlfriend but Gen Z ni won won la won Gen Z awon generation te pe lati 2000 at 2000 ba won don Gen Z la won millennium awon millennial bi se won Gen Z yen sorry to say rate opolopo won bubu to je itiju opolopo be time ti won pin awon oni awon kakun awon se yin kakun yen won kakun bi ta joko sibe bi lo oko e ni be lo ti gba mu to ti fi je rododo ta wa lara ti awa te po ju wa ogba ta o ni se omo Gen Z funra aladide ta wa ya le ta ta pada so mo na o ti e serious o bu ni o ti o ni e tin disturb e tin pe ju o le ti ni die don ba se ba yen ni lo so generation yen ototo ni bo je ka se ba yi lo to oro yi ti jero to man jade lopolopo time opolopo gba ta won ko ni man soro yen pe most of eyin obirin e kin beere se lo to le kin beere abe n beere awon awo okunrin la get e mi ni gbe call ju marun lo mo fe ki o je obirin mi ko pe se man beere lowo okunrin pe e ni ide e abi boya o ni oro boya e kin so lenu abi e kin wu ni wa o ni nkan te man gba te fi man so ja so ta kin gbo abi ni ona te n gba lati fi communicate sawon okunrin sawon oko yin sawon ololufe yin je pe won get e obirin mo fe ko pe bayi 0912370 8675 hello won leke n beere so to ni
1: apo eto
2: olohun ku eto e
1: eni opa dere gan dere opolopo ni okunrin ni to se pe ti ni ta ni ole ole male so do ni
2: eh bi to re gan ti ma nwa niyan to ba ti n beere won so do ni sina yo ma so de ni pe o n sese ku se oni se ku se ni e so to ba tin wu eyin na tara si na tin se kish kish e wa pa mara eni fe beere
1: ko ju be ni bi o dokunrin ba se pe kini o ni fe beere
2: eshun oni pe tawon ba ti beere bo si loju temi so ye ki olulufe eyan to ka to pa won to ti se gbeyawo ka so bayi so ye kan beere ki o beere ki okun yan ma feel pe o ni se ku se ni e tori ko n beere. Hello.
1: Hello
2: kale. Yes. Ilu de tayin obirin Olorun ku eto e ki lo tayin obirin won le ki n beere bo de ma n ka won lara. Ki lo de? Abe yin beere abo na te n gba te fi n beere ni won understand ni.
1: Wọ́n ní
2: inú dídùn ló mọ mórí yá wá. Wọ́n dídùn ló mórí yá wá. Ìbítọ́ tún gbé mi lọ.
1: Níbi ń bẹ̀. Àwọn náà rẹ̀. Ó ní wọ́n ní wá gbà kàrà. Wá gbà dùdù. Ọmọ kéékèèké fún máa mọ ojú ẹ̀. Ṣé à ń gbọ́ mi
2: ká? À ń gbọ́ yìí.
1: Bọ̀ ẹni bí oníkàlù tí tó ń bèrè ní ìjọpọ̀ tó.
2: Ó ní star ìtẹ́ máa ń lò. Ẹ̀fẹ̀nu sọ́ọ̀bù ó ní star ìtẹ́ ń gbà lò. Ṣùgbọ́n tó wá dé pé ń gbà kàrà tẹ́ ń gbà dùndù ẹ bèrè ní tààràtàrà àbí. Tó wá yẹ kó rí yín wú tí mo ti kí n tó délé tí mo ti send owó sí yín tówó ti sẹ̀ sínú àkáǹtì yín. Kí ni òun sọ yìí?
1: Ayewada.
2: Ṣùgbọ́n tí o ṣe nǹkan kan tó kàn dé náà tó kàn sọ pé yá o lè mọ̀ ṣẹlẹ̀.
1: Kò sáyè.
2: O ti yé mi. Ṣé wàá yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé òwúgbà náà la máa send owó sí yín?
1: Ṣé kò fi ṣe gbogbo ìgbà mọ̀ pé ìgbà náà kan ni ó máa wà lọ́wọ́. Ọ̀rẹ́ rẹ̀ ní ìlẹ̀ yóò kàn sá lójú kókó kojú ìjì ìgbà.
2: Gbẹ̀dẹ́pẹ́ ogun jà. Mo ti yé mi. so I like you pepe furu koko ti sere si waju koko ti kibe abi o ti yemi se ngbo eyan okunrin seyin na pick e se n pick e
3: hello
2: ma Esun kun bi radio yin. Bi lo de kin biri. Se n biri awon ko yin o get e ni. Hello.
3: Ga ma so so. Ani wo kunrin to mo ku te wo ile te jade ti ba de ni lale. Akaro ni ko ti ma se pepe furu le. Se ma popo lopo okunrin. Gẹ́gẹ́ bí n tí ó máa yẹn sọ inú dùn ní mórí yá wá wọ́n tó fowó ọbẹ̀ lẹ̀ àti fáwọn ọmọ lówó oúnjẹ ọ̀ràn ní tí wà kánú inú èmi dùn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà burú ìmí náà bọ́ bá ní lọ ẹ̀ẹ̀ní mà bọ́ sẹ́fẹ́rẹ́ ẹ̀ẹ̀ní mà irú ètò péré ẹ̀ lágbẹ́ okóṣù wálé ọ̀ságbàdo wálé o n bo bo se ja iranju kankan elefin ora wale obirin ni ori o kese pori obirin na da wu ama efe gogo ke wa ko se nu fi fo la fi gunya le ya fi ma gunya ma le
2: so tori elefi bi
3: eh ile ma adjust adjust ati wi pe ke o gogo ko yo mu yan mugun
2: Eshim.
3: Eyo, o se ni kan bi ka o.
2: Eshim. O ti
3: yin. Eh, ropolopo gbagbe nga ma nsoro yen gan.
2: Eshim.
3: Ani wo na ma lataro.
2: Esa to fe lomi la nfani. E mo ti mo fe so bi oro yi. Naturally pelu experience ti mo ti ni. A little experience, let me use that word. Olorun bless ya wo okunrin. Ti Olorun ba bless ya okunrin ti owo iba wa ni owo. Most of iru awon okunrin be awon to je iyawo won lo mo run won mole. Sori already ohun to birin need o ti provide e ohun gan to wa re ko saye. So little time to ni yen. Ìgbọ́n yẹn gan la máa fún gbogbo signal tó ṣe wọlé báyìí tó dé báyìí àkọ́mí ti ń bọ̀ lálẹ́ yìí o. Gbogbo àti bọ́ sínú bàbá gáùn. Ṣùgbọ́n lóòótọ́ níbi tí obìnrin náà ti ń ronú pé báwo la ṣe jẹ, báwo lọ́la, àwọn ò ní nǹkan tán gbé lọ skú. Òtún wa tún ní pé kó tún máa bèrè lọ́wọ́ wọ́ pé kí bá fà. Alpha kọ. Tó bá bèrè pé alpha bóyá ó wà mood tí mood yẹn kàn wá woman feelings pé. Hello.
4: Mr. Masimi.
2: Hello, sir.
4: Mo fẹ́ kẹ́ di kiri kan bólé àárọ̀ yìí.
2: Okay.
4: Bàbá tó sọ̀rọ̀ kẹ́yẹ wọ́n sọ̀rọ̀ gidi o. And anytime I talk on behalf of me, I talk on behalf of responsible men. Ṣé gbádùn mi bàbá mi?
2: À ń gbá yín, sir.
4: Responsible, ṣé ẹ̀gbọ́n pé responsible, àwọn ọkùnrin tó bá responsible ló bá ń jìyà ló family.
2: Ẹ sọ bẹ́ẹ̀ last week náà, ẹ sọ bẹ́ẹ̀ láwọn tó bá responsible jù ló máa ń gbolẹ̀ jù.
4: Orí àwọn yẹn ni ìyàwó máa rí bó ní bá mógùn. And ọkọ ní fẹ́ kọ́ because of the children. Òyeye ti mírù bàbá tó ti tó pínlẹ̀ kẹyẹ pé ò kó CSSTD ní lọ́dọ̀ ìyàwó ẹ̀. Kò ní fẹ́ lé ìyàwó lọ torí àwọn ọmọ. And mo máa ń sọ ọ́ tó bá ti di pé ìyàwó yàlè tí ò bá para rẹ̀ yóò pọ̀ kọ̀. Ìgbà míì wà tó ṣe pé tí ìyàwó mẹ́tọ́ ọkọ̀ bá ní pé ìyàwó òun yà yóò kẹ̀ra pàtì ṣáyé ẹni. Ṣé mọ̀ pé obìnrin bá dìgírì dára ó bá dìgírì dára from housewife to housegirl. Nígbà tí ọkọ̀ bá ti mú ìgbà tí ọba ti bá tí ìyàwó bá ti bá dé lẹ́bùn pọ̀ kò súnmọ́ ọmọ ó ti di housegirl àbí ò di housegirl. sama to jo awon won bi hmm ba lo po laye bi ato pa de bi ye so lo fi da be ni pe okure se gba po pe okure se responsible lo pa do bi ju
2: okunrin ti o wa responsible
4: yes
2: o n gba
4: could be anywhere could be anywhere
2: ege bi ri lo to ni
4: e ti ro ju olo ti se ke to pe gba ko si le o ti jade lo and he be outside for about 1-3 weeks
2: and that
4: ko to ba wa le ba e
2: ti
4: e wo ba gba ra le gogan pa pa o mo ti ri bi ti e ni o ko ri jade after about 4 weeks o pada wole wa kaka ki yawo ka be yawo di won le jade o si won ti le jade wole kuro bi te ti kuro ni wole yi wale abi o se ra wole o si change o si tun jade lo abi ki lo duku my dear friend the marriage is funny so I had to back koso di kaluku le gbe soro but I know responsible men so far in not in their marriage
2: Ẹṣeun gan ni. Olùṣọ́dé kí n rántí máa kan tí wọ́n pè mí. Ó ní kò sí nǹkan kan tí àwọn òkè ń provide máa kan pù wọlé time gan. Báyẹn fẹ́ máa kí lórí show yẹn tí máa lè rántí. Báyẹn ni kò sí nǹkan táwọn òkè ń provide.
5: Bẹ́ẹ̀
2: àwọn máa ń ṣiṣẹ́ àwọn mọ́mí ṣọ̀pẹ́ family àwọn wà òkè. Ó ní but despite all táwọn máa ń ṣe ojú àwọn sì bá ń gbolẹ̀. Mo wá ráwọn ọkùnrin tẹ́ pẹ̀lómi báyìí bíyá láàrin òṣìṣẹ́ méjì kò tiẹ̀ wálé. Táwọn ọmọ gan ṣe lọ ẹ̀rẹ̀jẹ̀ tó bá wájà wálé báyìí. Ẹ̀rí tóbìnrin tí wọ́n ṣe pẹ́pẹ́ fúru ó ti dé ṣáàjì ká ti ẹ̀jẹ̀ ká tẹ lọ́rùn. Ó kà tẹ lọ́rùn sí wá ti lọ báyìí nísìn. Kò gbọ́n kankan. Àwọn náà tún máa tọ́jú. Ṣùgbọ́n tẹ́ kó make sure everything wà ok. Most of women not man take wọn for granted. Ọlọ́run kò ṣàánú wa. Ẹ jẹ́ kí n mú kọ́ọ̀lì lọ ká tó wọnú Romeo and Juliet lálẹ́ yìí. Ẹ̀yin Romeo ẹ̀yin Juliet ẹ̀ súnmọ́ bí lálẹ́ yìí. Hello.
6: Hello. Yes, lórí ìbéèrè pé kí ló dé táwọn obìnrin
2: ìbéèrè.
6: Kẹ́rì àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ẹgbẹ́ mi ti sọ̀rọ̀ síwájú. Kẹ́rì bí n bá sọ náà màá tún yá náà wẹ̀rẹ̀ náà pẹ̀lú lójú jùlọ mọ́ orí ya. Kẹ́rì bí èmi yí ẹgbẹ́ kí n sọ̀rọ̀ pé mi bàtà òun náà nílé ìfọlọ́sí. Èmi ò ń béèrè.
2: Ẹ̀yin ò kí ń béèrè kí nìdí.
6: Kẹ́rì mo rò pé nísìn ìgbà mi máa ní mo jẹ́ èèyàn kan tó pupa nítorí tí mo jẹ́ ń ṣe tí mò ń cream tí mò ń ra cream tí má dẹ̀ dúdú àbí bóyá nǹkan kan ṣe ní ọmọ máa ní à kí ló ṣe ẹtọ nígbà tí ó ṣe nígbà tí má ní ẹfun ra lọ́wọ́ cream àgbà pé lóòótọ́ òun tọ́jú àwọn ọmọ bọ̀ tí má ní à ẹ̀kọ́ kan ẹ̀kọ́ ẹ̀fun ra lọ́wọ́ cream ẹni mọ̀ pé èmi èmi sì mà ní olójú cream tí mo lè lò tí mo bá mi lára mi sígbà tí ìra cream sí owó ẹsìn díẹ màá mọ bí màá ṣe ọsùn tí màá rà tó gbogbo owó ìtọ́jú yẹn kò ní í ṣe ẹ mọ kò sí ń mú fún mi láti sọ wípé bóyá tí kò tájọ ṣùgbọ́ wàá láì sí ìgbàfọwọ́sọ mi sílé òfin mọ́ tàbí tó sùn wàá jù náà ni. Ṣé iṣẹ́ ẹ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà kan mo máa ń béèrè máa ń lò sọ̀gbà ó ti pé ọmọ ti ń wọ̀ bóyá kì í ó ti ń ọ̀sẹ̀ àwọn nǹkan kan tó yẹ kó máa ṣe amọ̀kókò gbọdọ̀ kí gbogbo rẹ̀ náà ló máa ṣe fún wa a máa ṣe tàwọn ọmọ a máa ṣe gbẹ̀yìn ṣùgbọ́n ẹ̀kọ́ kan ó yẹ kó sì máa wò pé ẹni ìyàwó mi ó sáàní bá a ṣe fẹ́ àtẹ́lẹ̀ ìjọba tí ẹ̀rẹ́ má jẹ́ nǹkan yìí àwọn obìnrin tó ń yàlẹ̀ tẹ́ fẹ́ gbọ́ ní tí wọn ràn lè ṣe fọ́kọ inú ilé wọn ń ṣe ń tà dáadáa ó máa mọ́bìnrin ní ìrẹ́pẹ́ ó máa bèrè lọ́wọ́ ẹni tó ń fẹ́ ìta ni bí ẹ fẹ́ fún ní ẹ̀ẹ́mejì ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ó máa gbáradó torí ìyẹn máa máa kí ẹ̀ fún bóyá ó fẹ́ léèyàn pupa ni àbí èèyàn dìde àbí ó máa máa ráyé pèsè fún báwo ni èsì ní gbára lẹ̀ so káwọn ọkọ ilé wa náà kan máa dáàbò kan máa jọ bẹ́ẹ̀ni àwọn obìnrin ráyè yìí tó gbọ́n tá a máa ń wó ni o káwọn ò pé òòrà sọ fún mi òòrà gbá fún mi òtí ṣe déèfún mi pípẹ́ láti gbà pa àti ṣẹ́ra ká tó bímọ ní ìjọ nǹkan tí ẹ mọ̀ káwọn náà jọ kán máa nọ́tìsì gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn kì í ṣe gbogbo ìgbà ló máa ń wà lọ́wọ́ ṣùgbọ́n kán máa ti bọnú ara wọn wọn àlè máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn àwa náà ò yá wèrè ṣé tiẹ́. àwọn náà wọn máa sọ pé àìmọ ní ó kí ẹ fún mi pé kí ilé bá ti obìnrin gan èmi ẹ ń béèrè orí oúnjẹ bẹ́ẹ̀ ni
2: so tó bá jẹ́ pé tó bá jẹ́ pé ẹni sùúrù mo ní béèrè kankà tó kẹ tó lọ tó bá jẹ́ pé wọ́n ra kírímù fún yín sìn tí gbogbo ẹ̀ nǹkan tẹ́ ń béèrè àtàwọn nǹkan míì tí wọ́n ń ṣe tẹ́ tẹ́lẹ̀ wọ́n ń ṣe fún yín ṣé mọ̀ béèrè ṣé mọ̀ súnmọ́ ẹ mọ̀ gbé
6: súnmọ́. dáadáa òun náà mọ̀ pé mi mo ní àwọn táì
2: ẹ láwọn style lọ́wọ́ ọgbà ẹ máa ti ń pa style ẹ ti ń pa style ẹ mọ́ kánsìn ẹ kàn ṣá sùn bí ká ṣe tiẹ̀ kó bá tiẹ̀ lọ. bẹ́ẹ̀ni ìjọ
6: ìgbà wò pé kí ni mo fẹ́ máa fi ra mi jìyà fúngbà tẹ pé tọ́lá tó bá ń
2: ṣe. ṣé wọ́n fi ra yín jìyà ní bẹ́yìn náà ń gbádùn ẹ̀ tẹ́ ìfira yín jìyà ni ẹ̀ fira yín jìyà náà bẹ́yìn náà ń gbádùn ẹ̀.
6: tí bá rìn kẹ́ láàrin ẹgbẹ́ lọ ara ẹgbẹ́ mi ń ta ní ìgbẹ̀gbẹ́ yánrì máa dídùn pé tí bá ti ẹ̀nà owó ìyẹn tó pọ̀ kí ọkọ mi tó bá mi ṣe kú kó
2: nǹkan tẹ́ ń sọ fún mi yìí ṣe ti bá wọn sọrí.
6: mo máa ń sọ ọ ihun máa tó ti ṣàwádà gómìnà mi màá ní ọjọ́ ìwé ti ṣe mi lọ́wọ́ ohun kan ọjọ́ ìwé ti ṣe gbàrú ti ṣàwọ́ ti gbọ́n púpọ̀ ọ̀nà àwọn ọkùnrin wa wọn ń kọ bí ara sí gbogbo báwo kìí ta bá ṣe ń sọ ó dẹ̀ kan pékinu tuntun nìyí ẹlòmíì máa níyàwó òun lò táwọn ń ṣe jẹ́ ń ṣàwó ìgbà tó má ti fi àwọn obìnrin.

0: Number A, Eko number A, WhatsApp number ni 090-1489-8208 Number A. Chat ke furuko yin si age yin shete yin si location yin ke de fi picture yin si recent picture please well, for any old picture 20 years, 30 years ago 15 years 20 years ago rara o sọ́dọ̀ jọ mẹ́jọ ṣùgbọ́n ní ká túbọ̀ mi pé àwọn details yẹn lẹ́ẹ̀kan sí fún àwọn tí ó bá ní interest nínú wọn. Hello. Bọ́mi tún pé fún bá mi pé.
1: Modinot 52 years.
0: Okay.
1: Wọ́n wá companionship Muslim ni wọ́n. Trader ni wọ́n. AA ni genotype wọn.
0: Genotype wọn. Okay.
1: Mo ní Slifat náà companionship number 50 years ni wọ́n.
0: Okay.
1: Trader ni wọ́n, Muslim ni wọ́n, genotype tí wọ́n náà AA ni.
0: AA ni the money taking money. Kọ́ wọ́n dá ẹ̀kọ́ mi mọ́tòt. Wọ́n ẹ̀mẹ́ta wà tí ní òfẹ́ mú wa lálẹ́. Hello.
2: Yes, sir.
0: Hello.
2: Didi.
0: Good evening.
2: Olajumeji from Ayegunle.
0: Okay, sir.
2: Yes, sir. Ẹjọ́ mo ní interest nípa Modinot yẹn.
0: Age wo lẹ́yìn?
2: 49 years old.
0: Wọ́n pe nọ́mbà kan sìn. Iṣẹ́ wo lẹ́ ń ṣe? Iṣẹ́ wo lẹ́ ń ṣe?
2: Operator ni. Anchor block àrùn àdínbáyàn yọ.
0: Okay. Ẹlẹ́sìn wo ni?
2: Ẹni?
0: Ẹlẹ́sìn wo ni?
2: I'm Christian.
0: Okay. Wọ́n á pe nọ́mbà kan sẹ́yìn nọ́mbà yẹn kẹ́ send details yẹn sí nọ́mbà yẹn wọ́n á continue láti bẹ̀ pẹ̀lú yín.
2: Okay.
0: All right. Yeah. Wọ́n á pe nọ́mbà yẹn fún sita.
1: 080-65-76-4924.
0: Okay.
1: Lẹ́ẹ̀kan sí 080-65-76-4924.
0: Ona ni nọmba ele ti ele pe won si e ma lo sori ikan ni Facebook e ri oju alari na nbe ati Willie ti won wa nbe Willie won na dabere fa awon ale ko fi nọmba sita
3: e seun pupo oruko temi ni Oluwa Femi Williams 090-5833-1419
0: okay oni e owó ẹyin tí ẹ bá wá ṣètò pọ̀ fún tòní nílò pé gbádùn ètò yìí tí ẹ bá gbádùn ẹ̀dí ká tún pàdé ní ọjọ́ mẹ́jọ bákan náà ọlọ́run túnkó ṣọ́wájú ọjọ́ mẹ́jọ lọ ní ètò ní tèmi owó ẹyin lólùfẹ́ wa tẹ wà nílẹ̀ òkèèrè àti tẹ wà nílẹ̀ ìyá dúpẹ́ lọ́wọ́ yín gan ni thank you very much à ń gbéra báyìí ọjọ́ mẹ́jọ mo nífẹ̀ẹ́ yín lọ́pọ̀lọpọ̀ mo nífẹ̀ẹ́ yín o always love you and thank you for the love right away.